0: lórúkọ Jésù. Bí ẹ bá ti ń gbàdúrà lórúkọ Jésù, bí ẹ bá ti ń fi ẹ̀yìn ti ẹ̀yìn Ọlọ́run àlàyé, bẹ́ẹ̀ ni ó mú gbogbo wọn kúrò lórúkọ Jésù. Ǹjẹ́ àwa bí àwọn ti gbani bí wọ́n ti wá, àwa bí àwọn tí ó wá lánàá, bí wọ́n ti rí iṣẹ́ ìyanu wọn gbà, àwa náà wá lónìí. À ń bẹ̀ yín wípé ẹ ó fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wá lórúkọ Jésù. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àjogúnbá, gbogbo ègún ìdílé, gbogbo wọn ni ó mú kúrò lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ wa yóò ti máa lọ ìwàásù, à ń bẹ̀ yín wípé ẹ ran ọ̀rọ̀ náà jáde, yóò ṣe iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìwòsàn ní ara ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù. Ẹ jẹ́ kí àrọ kí ó fò fáyọ̀, kí ojú afọ́jú kí ó là, kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, kí àwọn aláìsàn kí wọn kí ó di alára dídá ṣáṣá. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a ó fi ojú wa rí, a ó fi etí wa gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí ẹ ó ṣe, nítorí wípé a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n ni Olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa, ṣùgbọ́n bí ó ti ń béèrè, bẹ́ẹ̀ ni òun fún ara rẹ̀ ni ó tún fún wa ní ìdáhùn. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ìbéèrè tí Ọlọ́run bí ọ́ láṣálẹ̀ yìí nìyí wípé, ohun ọ̀ka wà tí ó ṣòro fún mi bí? Bí o bá wo ìgbésí ayé rẹ, bí o bá wo wàhálà tó dojúkọ, bí o bá wo àìsàn tí ayé pè ní kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, bí o bá wo òkè ìṣòro tàbí òkè ìtìjú tí ó wà ní ayé rẹ, Ọlọ́run wa ń bí ọ wípé ní àṣálẹ̀ yìí ohun kan a wà tí ó ṣòro fún mi bí? Yẹ kí a wo ìdáhùn tí Ọlọ́run fún wòlíì Jeremiah ní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, ó ní kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ nínú ayé mi. Kò sí ohunkóhun tí ó ṣòro fún Ọlọ́run nínú ayé rẹ, kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run nínú ẹbí rẹ tàbí lára àwọn ọmọ rẹ. Mo gbàgbọ́ wípé ní àṣálẹ̀ yìí kò sí ohun tí yóò ṣòro fún Ọlọ́run láti ṣe lórúkọ Jésù. Bí a bá mọ ẹnìkan tí ó mọ Ọlọ́run Baba dunjúdunjú, tí ó mọ ohun tí Ọlọ́run lè ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run pinnu láti ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run fẹ́ ṣe, mo gbàgbọ́ wípé Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó mọ Ọlọ́run, ó mọ agbára rẹ̀, ó mọ títóbi tó rẹ̀. Òní ó wá ń sọ fún wa nínú Matthew orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jésù sọ fún wa, ó ní, ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn ní èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn kò gbóògùn tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ, kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún lójú kan náà, Jésù sì wí fún ọ pé, bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko Jesu nitori wi pe Oluwa le wo gbogbo arun ko gbogun gege bi Olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete Namani sugbon Namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo Jordani le meje ni igboran si oro Oluwa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi Elisha bi o ti so fun Namani gbo ki o se gba ki o se se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko Jesu mi o mo boya o ti ka itan Bartimeo afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori Bartimeo afoju yi sugbon Kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wi pe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eti satani to ko si o lara to ko si o ninu to ko si olopolo lese kese bi a ba ti daruko Jesu ni won po ra loruko Jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city won na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun meje din logoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo Jesu Christi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun Jesu yi kan na o wa loni agbara re ko si yi pada obirin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejedilogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara Kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe Kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko Jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to sina ohun gbogbo ti o ni tan to se wi pe kaka ki ewe agbon re ki o de ise lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade Jesu o gba iwosan lese kese lati fi idi re mule wi pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe orun eleyi koja sesese sugbon nigbati Jesu de ibe ti Kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu a ma sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi a ba ti n pari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wipe o de bo se
1: gbogbo awon nkan to de o nisisiyin wa so fun wi pe o di gbo se a o so di ominira loroko Jesu. Koko kini awon akanse ise iyanu ti Olowa se, awon akanse ise iyanu ti Olowa se. Koko keji awotan awon aisan gbogbo ti Olowa se, awotan awon aisan gbogbo ti Olowa se. Koko keta ategun akaso sinu iwosan ti Olowa nse, ategun akaso sinu iwosan ti Olowa nse. Ikini awon akanse ise iyanu ti Olowa se. Ninu Exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun, Exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun, Mose si na owo re si oju okun, Olowa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo orun na, o si mu okun gbe, omi na si pinya, awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe, omi si se odi si won li owo otun ati li owo osi. Ori ohun ti Olorun se nihin nigba ti o fi ara re han, ti o je wa ara re wi pe o ni Olorun alagbara ninu aye, ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re, ohun ara oto ni igbesi aye re loroko Jesu. Nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon, opa lasan bi a se ma nso ni ede wa. Ni Mose na soju okun ti okun yi ti o si pinya, opa lasan yi na ti a na si okun popa ti o pin niya, agbagbo wi pe ki se omi pese pese ti a ro wi pe boya ko se nkan kan ni apiniya, nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli. Sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to, kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase Olowa lo pin odo yi niya. Opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu, je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan. Fifi opa lu apata lekan soso tito lati ba aini opolopo pade, eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan, ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile. Ni asale yi bi o ba ti n gbo ti a n gba adura soki, adura soki yi ni yo le gbogbo awon arun gbogbo awon aisan gbogbo wahala ti o wa ni igbesi aye re yo le won lo loruko Jesu. Ninu Matthew ori kejo, Matthew ori kejo ni ati ri ohun ti o ya ni lenu ka bi balogun orun bi o ti n so fun Jesu. Je ki n ka si o leti ninu Matthew ori kejo lati ese ikarun ni a ri wahala ti o dojuko ile balogun orun yi, sugbon ninu ese ikejo balogun orun na dahun o si wi pe Olowa emi ko ye ti iwo iba fi wo abe orole mi sugbon sokiki oro kan ki se oro popo sokiki oro kan ki se adura tan gba tan la mi loju sokiki oro kan koni lo wi pe an yi ra nile ki olorun ki o to gbo sokiki oro kan ko le gba ti abagbadura titi afẹ mojimo ki olorun ki o to mu ko sese igbesi aye wa ki o to mu koro sugbon sokiki oro kan a o si mu omo odo mi larada mo gbagbo wi pe eyi ni iwo na so fun olowa ni asale yi wi pe kiki oro kan bi a ba ti n daruko jesu bi a ba ti n gbadura bi o ba ti n gbo ami ti awon eniyan olorun nse be ni gbogbo awon wahala ti o wa ni igbesi aye re be ni wo ma gba gere loruko jesu wo ohun ti jesu wa so fun wa nipa igbagbo okunrin yi oni ni ese ikewa nigbati jesu gbo enu ya o si wi fun awon ti o nto leyin pe looto ni mo wi fun yin emi ko ri igbagbo nla bi iru eyi ninu awon omo Israeli ese iketala Jesu si wi fun balogun orun na pe ma lo bi iwo ti gbagbo be ni ki ore fun o eyi ni Oluwa nso fun o ni asale yi bi iwo ti gbagbo se o gbagbo pe afoju yo riran se o gbagbo wi pe aditi yo gboran se o gbagbo wi pe eni to yaro yo dide yo rin yo fo yo sare oni ki o dide ki o ma lo ki o ri fun o gege bi igbagbo re bi abi ati soro ki o ma wo awon ohun ti o wa ni ago ara re nitori wi pe oni ni ojo ti re mo ni oni ni ojo ti re gbogbo awon ti a ti ka sile wonyi ti o gba ise iyanu lati owo Olowa eni ti o nso ko sese di sise ti o si nwo igba arun lofe oun lo ni ogun awotan fun ohun ti araye pe ni arun ko gbogun Olowa yi ko ye pada nitori o so fun wa ninu Malaki ori keta ese kefa oni nitori emi ni Olowa emi ko yi pada emi ni Olowa titi di ojo ni ti a fi soro yi Olowa o yi pada agbara e ko kuna ko si ni kuna lae loruko Jesu aka nipa Jesu we pe Jesu Kristi okan na ni liana ati ni oni ati titi lae ni koko keji ni ati wo awotan awon aisan gbogbo ti Jesu se awotan awon aisan gbogbo ti Jesu se mo fe ki o ma fi oju ba lo bi a o ti ma ka lati Matthew ori kejo lati ese ikini nigbati o ti ori oke sokale opo eniyan nto leyin si wo adete kan wa o teriba fun o wi pe Olowa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki baati agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo Jesu si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kan na mo fe ki o fala si di loju kan na nitori wi pe lale yi loju kan na a mo arun re koro loju kan na oju afoju yo riran lese kese bi a ba ti n ke pe oruko Oluwa loju kan na ete re si mo eyi ni Oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati n ka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe Olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ede wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew tin so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji Mark ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi on ti olorun se o wa so fun ani ese ike wa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo o ni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a npe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje on ti mo fe ki o yi oni wi pe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti an ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kokan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si nkololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigbati o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahon re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kana logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni eso eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan wonyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leyin loruko Jesu ninu Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin ka nipa okunrin Bẹ́ẹ̀ni a ń kà nípa obìnrin wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá, ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jọ̀hánù nísinsìnyí láti ń ka o, Jọ̀hánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún méjìdínlógójì ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn-án? Ó ní lọ́gán. Jẹ́ kí o yẹ ọ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannes sọ fún wa wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Máàkù orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Máàkù orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ ó tí gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mu kúrò láṣáálẹ̀ yìí? Ṣo ti gbúro ẹ̀? Ó ní nígbàtí ó gbúro Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wípé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara rẹ̀ yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun ni amularada ninu arun ohun ni ese ikerin le logbon o si we fun pe obirin igbagbo re mo larada iwo ti o wa nihin lasale yi obirin igbagbo re mo larada okunrin igbagbo re mo larada omode igbagbo re mo larada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi ati nwo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa jesu o gbo nipa jesu nitori aso wi pe nigba ti o gburo jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin jesu lasale yi mo gbagbo wi pe o ti mo nisese wi pe gbogbo ko sese ninu aye re jesu a soro re dayo loruko jesu ikeji o pinu lati to jesu wa fun iwosan re oni nigba ti o gboro jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki jani kole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe oya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wi pe eyi ni iwo na lo nso lasale yi wi pe gbogbo arun ko gbogun gbogbo arun arunmolegun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko jesu ikefa o fi owo kan aso jesu kete ti o si ti fi owo kan aso jesu ni agbara oluwa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba tin dide lori ese re bi o ba tin so fun olorun wi pe mo de akoko temi to be ni olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki o dide lori ese re nitori wi pe jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kan na logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa nihin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu olarada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi
2: tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin keto oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo akoko to lati ba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to nsinwi lati gba itunsile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to akoko to akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o tin kepe o ngbo lese kese loju kan na logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke soro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fo olukuluku wa

Ní orúkọ Jésù Kristì Olúwa, àwọn mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán ní wàrà ń ṣe sà, bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí,

ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán bí a bá ti ń dárúkọ Jésù ní gbogbo àrùn gbogbo àìsàn gbogbo àìlera gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́ ohun gbogbo ní ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn, ìbàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀ tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́ orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Sarah, a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù. Ẹgba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ ó bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ lápá, wọ́n rọ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣeé ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára láti orí ìtẹ́, agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí. Agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ, ìwọ tí ó yarọ dìde kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá, o lè gbé ẹsẹ̀, o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okùn tí a fi dì ọ́, kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú, mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe. Ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà, Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀, a ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tọ́ wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú, ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ.

Jésù ohun kò tí ì bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí bí àìsàn bí àrùn bí àìlera mo lé wọn jáde pẹ̀lú agbára ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù ẹ̀mí àìsàn mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára agbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje àti àwọn tí ó wà ní ìkẹjọ ìkẹsàn ìkẹwàá àti àwọn tí ó wà lóde kí agbára ọlọ́run agbára ìwòsàn agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣe kí ó tẹ̀ wọ́n lọ́wọ́ kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí àti ńlajú kí a máa lajú sí iṣẹ́ ìyanu ọlọ́run bí àti ńlajú wa nísinsìnyí kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà kí ìmúláradá kí ìsọdọ̀tun kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ti ṣe mo gbàgbọ́ wípé ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi mo ní ó jẹ́ tèmi o ó jẹ́ tèmi máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ wo àgọ́ ara rẹ kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí wípé agbára ọlọ́run ó ti kọlù ọ́. Mo sì rí wípé àwọn àrùn àwọn àìsàn àwọn ègún àwọn àrùn ọjọ́ pípẹ́ wọn ti kúrò ní àgọ́ ara rẹ bí o bá sì ti ń ṣe àwárí ohun tí ọlọ́run ti ṣe kí o máa kí alleluia kí o máa yin ọlọ́run lógo kí a lè yin ọlọ́run lógo pẹ̀lú rẹ nítorí wípé iṣẹ́ ìyanu ti dé mo ní iṣẹ́ ìyanu ti dé orí ti ẹ̀gbà lórúkọ Jésù.

0: Exodus orí ìkejìdínlọ́gbọ̀n. Ìwọ sì mú Aaroni, arákùnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ kúrò nínú àwọn ọmọ Ísírẹ́lì kí òun kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi, àní Aaroni, Nadabu àti Abihu, Eleasari àti Itamari, àwọn ọmọ Aaroni. Ìwọ sì dá aṣọ mímọ́ fún Aaroni, arákùnrin rẹ̀, fún ògo àti fún ọ̀ṣọ́. Ìwọ sì sọ fún gbogbo àwọn tí ó ṣe amòye, àwọn ẹni tí mo fi ẹ̀mí ọgbọ́n kún, kí wọn kí ó lè dá aṣọ Aaroni láti yà á sí mímọ́, kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. Wọ̀nyí sì ni aṣọ tí wọn ó dá, ìgbàyà kan, àti ẹ̀wù ẹ́fódì, àti aṣọ ìgúnwà, àti ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ ọlọ́nà, fìlà, àti ọ̀já àmùrè. Wọ́n sì dá aṣọ mímọ́ wọ̀nyí fún Aaroni, arákùnrin rẹ̀, àti fún àwọn ọmọ rẹ̀, kí òun kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. Wọ́n sì mú wúrà àti aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀. Wọ́n sì ṣe ẹ̀wù ẹ́fódì ti wúrà, ti aṣọ aláró, àti elése àlùkò, ti òdòdó, àti ọgbọ̀ olókùn wíwẹ́ iṣẹ́ ọlọ́nà. Yóò ní aṣọ èjìká méjì tí ó solù ní etí rẹ̀ méjèèjì, bẹ́ẹ̀ ni kí a so ó pọ̀, àti onírúurú ọ̀nà ọ̀já rẹ̀ tí ó wà lórí rẹ̀ yóò rí bákan náà, gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀, ti wúrà, ti aṣọ aláró, òdòdó àti ọgbọ̀ olókùn wíwẹ́. Ìwọ sì mú òkúta oníkì méjì, ìwọ sì fín orúkọ àwọn ọmọ Ísírẹ́lì sára wọn, orúkọ àwọn mẹ́fà sára òkúta kan, àti orúkọ mẹ́fà yòókù sára òkúta kejì, gẹ́gẹ́ bí ìbí wọn. Iṣẹ́ ọ̀nà àfin òkúta bí ìfín èdìdí àmì ni ìwọ fín òkúta méjèèjì gẹ́gẹ́ bí orúkọ àwọn ọmọ Ísírẹ́lì. Ìwọ sì dè wọ́n sí ojú ìdè wúrà. Ìwọ sì fi òkúta méjèèjì sí èjìká ẹ̀wù ẹ́fódù náà ní òkúta ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì. Aaroni yóò sì máa ro orúkọ wọn níwájú Olúwa ní èjìká rẹ̀ méjèèjì fún ìrántí. Ìwọ sì ṣe ojú ìdè wúrà àti òpin ẹ̀wọ̀n méjì ti kìkì wúrà. Iṣẹ́ ọ̀nà lílọ́ ni kí ìwọ kí o fi ṣe wọ́n, kí ìwọ kí o sì so okùn ẹ̀wọ̀n iṣẹ́ ọ̀nà lílọ́ ni sí ojú ìdè náà. Ìwọ sì fi iṣẹ́ ọgbọ́n náà ṣe ìgbàyà ìdájọ́ náà nípa iṣẹ́ ọ̀nà ẹ̀wù ẹ́fódì ni ìwọ ṣe ti wúrà, ti aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó, àti ọgbọ̀ olókùn wíwẹ́ ni ìwọ fi ṣe. Ìhà mẹ́rin ọgbọọgba ni kí ìwọ kí o ṣe ní ìṣẹ́po méjì, ìka kan ní iná rẹ̀, ìka kan sì ní ìbú rẹ̀. Ìwọ sì to ètò òkúta sínú rẹ̀, ẹsẹ̀ òkúta mẹ́rin, ẹsẹ̀ kínní sádíò, topasì àti smaragudu, èyí ni ẹsẹ̀ kínní, ẹsẹ̀ kejì emeraldi, sáfírù àti diamondi, àti ẹsẹ̀ kẹta ligure, agate àti amethystu, àti ẹsẹ̀ kẹrin berilu àti oníkì àti jasperi. A ó sì tò wọn sí ojú wúrà ní dídè wọn. Òkúta wọn ni yóò sì wà gẹ́gẹ́ bí orúkọ àwọn ọmọ Ísírẹ́lì méjìlá, gẹ́gẹ́ bí orúkọ wọn, bí ìfín èdìdí àmì olúkúlùkù gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ni wọ́n wà fún ẹ̀yà Ísírẹ́lì méjèèjìlá. Ìwọ sì ṣe okùn ẹ̀wọ̀n kìkì wúrà, iṣẹ́ ọ̀nà lílọ́ sí ìgbàyà náà. Ìwọ sì ṣe òrùka wúrà méjì sára ìgbàyà náà. Ìwọ sì fi òrùka méjì náà sí etí méjèèjì ìgbàyà náà. Ìwọ sì fi okùn ẹ̀wọ̀n wúrà méjèèjì sínú òrùka méjì wọn ni etí ìgbàyà náà, àti etí ẹ̀wọ̀n méjì ni kí ìwọ kí o so mọ́ ojú ìdè méjèèjì, kí o sì fi sí èjìká ẹ̀wù ẹ́fódì náà níwájú rẹ̀. Ìwọ sì ṣe òrùka wúrà méjì, ìwọ sì fi wọ́n sí etí méjèèjì ìgbàyà náà ní etí rẹ̀ tí ó wà ní ìhà ẹ̀wù ẹ́fódì náà ní ìhà inú. Ìwọ sì ṣe òrùka wúrà méjì, ìwọ sì fi wọ́n sí èjìká ẹ̀wù ẹ́fódì méjèèjì nísàlẹ̀ sí ìhà iwájú rẹ̀ tí ó kọjú sí ìsolù rẹ̀ lókè onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù ẹ́fódì náà. Wọ́n sì fi òrùka rẹ̀ so ìgbàyà náà mọ́ òrùka ẹ̀wù ẹ́fódì náà tí ó ń ti ọ̀já àwọn aláró, kí ó lè wà lókè onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù ẹ́fódì náà, kí a má sì ṣe tú ìgbàyà náà kúrò lára ẹ̀wù ẹ́fódì náà. Aaroni yóò sì máa ro orúkọ àwọn ọmọ Ísírẹ́lì nínú ìgbàyà ìdájọ́ ní àyà rẹ̀ nígbà tí ó bá ń wọ ibi mímọ́ ni lọ fún ìrántí nígbà gbogbo níwájú Olúwa. Ìwọ sì fi Úrìmù òun tún mímù sínú ìgbàyà ìdájọ́, wọ́n sì wà ní àyà Aaroni nígbà tí ó bá ń wọlé lọ níwájú Olúwa. Aaroni yóò sì máa ru ìdájọ́ àwọn ọmọ Ísírẹ́lì ní àyà rẹ̀ nígbà gbogbo níwájú Olúwa. Ìwọ sì ṣe aṣọ ìgúnwà ẹ̀wù ẹ́fódì náà ní kìkì aṣọ àlárò. Ojú ọrùn yóò sì wà láàrin rẹ̀ fún orí, ọ̀já ìṣẹ́ tí yóò sì wà yí ojú rẹ̀ ká, iṣẹ́ oníṣọ̀nà gẹ́gẹ́ bí ẹ̀wù ogun kí ó má bàa fàya, àti ní ìṣẹ́ ti rẹ̀ nísàlẹ̀ ni ìwọ ṣe pomegranate, aṣọ aláró, àti elése àlùkò, àti òdòdó yí ìṣẹ́ ti rẹ̀ ká, àti ṣaworo wúrà láàrin wọn yíká, ṣaworo wúrà kan àti pomegranate kan, ṣaworo wúrà kan àti pomegranate kan ní etí ìṣẹ́ ti aṣọ ìgúnwà náà yíká. òun ó sì wà lára Aaroni láti máa fi ṣiṣẹ́, a ó sì máa gbọ́ èrò rẹ̀ nígbà tí ó bá wọ ibi mímọ́ lọ níwájú Olúwa, àti nígbà tí ó bá sì ń jáde bọ̀ kí ó má bàa kú. Ìwọ sì ṣe àwo ní kìkì wúrà, ìwọ sì fin sára rẹ̀ gẹ́gẹ́ bí fífin èdìdí àmì pé mímọ́ sí Olúwa. Ìwọ sì fi sára ọ̀já àwọn aláró kí ó lè máa wà lára Fìlàní, níwájú Fìlà náà ni kí ó wà. Òun ó sì máa wà níwájú orí Aaroni, kí Aaroni lè máa ru ẹ̀ṣẹ̀ ohun mímọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì yóò sì yà sí mímọ́ nínú gbogbo ẹ̀bùn mímọ́ wọn. Òun ó sì máa wà níwájú orí rẹ̀ nígbà gbogbo, kí Olúwa kí ó lè ní inú dídùn sí wọn. Ìwọ sì fi ọgbọ̀ dídára wọn ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀, ìwọ sì fi ọgbọ̀ dídára ṣe Fìlà, ìwọ sì fi iṣẹ́ abẹ́rẹ́ ṣe ọ̀já àmùrè, ìwọ sì dá ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ fún àwọn ọmọ Aaroni, ìwọ sì dá ọ̀já àmùrè fún wọn, ìwọ sì dá Fìlà fún wọn, fún ògo àti fún ọ̀ṣọ́, ìwọ sì fi wọn wọ Aaroni arákùnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, ìwọ sì ta òróró sí wọn ní orí, ìwọ sì yà wọn sí mímọ́, ìwọ sì sọ wọn di mímọ́ kí wọn kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi, ìwọ sì dá sòkòtò ọgbọ̀ fún wọn láti máa fi bo ìhòhò wọn, kí ó ti ìbàdí dé itan, wọn ó sì wà lára Aaroni àti lára àwọn ọmọ rẹ̀ nígbà tí wọ́n bá wọ inú àgọ́ àjọ lọ, tàbí nígbà tí wọ́n bá súnmọ́ pẹpẹ láti ṣiṣẹ́ ní ibi mímọ́, kí wọn kí ó má bàa dẹ́ṣẹ̀, wọn a sì kú. Ìlànà láéláé ni fún àti fún irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa. Yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀yìn wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigbati akan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi a ba ti ji wi pe ohun kan la ni lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi a ba ri omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi a ba ri olopa ni gboro ohun ti a fi n da mo bi a o ti e pade e ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo wi pe eni yi je dokita tabi elomiran wi pe o je nurse tabi wi pe enikan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba n jeri wi pe ati di ti olorun bi a ba n jeri wi pe ati ba Jesu Christ pade bi a ba n jeri wi pe ati di eni igbala o ni ijewo igbagbo wa yi ati eri ti a n je ti a n so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a n gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma n ko sori awon kada awon kekeke ti a ma n le mo aya awon nkan ti a n so nipa re won je awon iwa tuntun eyi ti o je wi pe a gbe wo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wi pe bi a ba n so nipa igbala bi a ba n so nipa iwa titun iwa mimo bi a ba n so nipa wi pe a ti ba olorun laja a ti dari ese iwaju wa opolopo igba ni bibeli ma n so gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wi pe gba ti a ba n so oro igbala gba ti a ba n so oro iwa mimo o dabi eni wi pe a gbe aso titun wo bi a ba n so nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a n so naa ni wi pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa a bo aso yi a bo sile a wa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerinleni ogota ese ikefa fiyesi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni anso nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oyi onisisi wipe bi abati je bi abaje ni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi ababa jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo ye ki a tun wo apejuwe miran ninu luku luku orike dogun luku orike dogun anwo lati ese ikokan lelogun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si ye le eni ti aba ma pe le omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo we pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bomi se ori nisinsiyi wo kini yi ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje e je ki a yo ki inu wa ki o si dun gidi gidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a n so nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a nso fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti amura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Kristi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni to ko ese araye lo oni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo ni sisin yi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wipe bi ati ngbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ke wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sonu bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisisiyi e fi gbogbo wonyi sile pelu ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re nihi ni olorun ti enu paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala ohun ti a n pe ni idande ohun ti a n pe ni idariji ese tabi irapada wipe o je ohun ti o jinle pupo o si je ohun ti o ma mu iyipada nlanla ba igbesi aye wa o wa n so fun ni sugbon nisinsiyi gba ti paul apostle n so nisinsiyi o n so nipa igba kan ni igbesi aye awon ni igbesi aye awon ara Kolose igba kan ni igbesi aye onigbagbo nje nisinsiyi ti a n so nipa re kini o n toka si o n toka si wipe ati kuro ninu aye ati wa si ijoba olorun nisinsiyi ti ati wa si ijoba olorun o n toka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso jesu kristi olugbala wa o n so wipe sugbon nisinsiyi ti ati wa si abe akoso titun o n so nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa n so fun a wipe nje nisinsiyi ti a wa ninu imole o n so wipe ati di oku si ese ati di aye si kristi ati ji iji ododo o wa n so wipe gba ti a ti kuro ni eni ti atijo ti a si ti wa nisinsiyi lati di titun ninu ero wa ninu kristi o ni o ye ki a fi gbogbo awon nkan wonyi sile o wa n so o dabi ki awon olopaa tabi oga olopaa ki o so fun olopaa kan ti o sese gba ise boya o ri olopaa iji laaro o wa si ori ila nibi ti won ti n to ki a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopaa wa ri olopaa ti o sese gba ise yi o wa ri wipe o wo aso to ti n wo tele ko wo aso ti a fi da olopaa mo ni oga olopaa wa so pe nje nisinsiyi nigba ti o ti darapo pelu awon olopaa o ye ki o fi awon aso wonyi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopaa seun ti mo n so ye wa o dara be nitori be eyi ni a fi n so fun a we pe ki a fi nkan wonyi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gba ti a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro ada bi eni we pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun ama be sini so pe ki lo de se bi ajosun lale anani ewo lo wa de toju yin faro ki lo fa ibinu oni gba ti ati mo Jesu Christi oni ki a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma dabe ni pe on gbona die bi ati de waju oko ni ari pe oju oko faro ati ri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti tuto soke won ti foju gba o dabi eni wi pe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti a jo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wi pe bi abati soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabe arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o nso fun wa o ni bi abati bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo nfa irunu laarin awon omo olorun ki lo nfa aran kan bi abaso nkan o se se gege bi eni eleran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni we pe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri we pe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada androde ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa lo ni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti ati di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a n soro laarin ara wa sugbon ohun ti a n so yi ki o dabi eni we pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o we pe ki se we pe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon we pe ko dun mi ko dun mi sugbon a se to n soro lori nkan ana ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a n daruko oji omo olorun awa papa a so pe a je omo olorun awa so wi pe a o ni nkan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin debe mi o ni yoju si won nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o sese ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o sese ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro isi du o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o
3: ìṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pàápọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tẹ́bi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ́lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrònú á kúrò àrán kan kọ́ á kúrò ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́yìí sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwàbí ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ògbà bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ko nínú rẹ̀ ni a ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfàrà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí pé ó jẹ́ ohun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aládùúgbò sì ń bèrè wípé arábìnrin níbo lẹ fẹ́ lọ ní bá dá lóhùn pé mo fẹ́ lọ sọ́jà ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ní o gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà gbàtúwọ̀ ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi irọ́ ló ń pa ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tó bá sì dé tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀ ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí bàbá dọ̀dọ̀ wọn kò ṣeé dìde gírí nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù nítorí òun ló jẹ́ kí n pẹ́ ìrọ́ ló ń pa àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́ báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ jẹ́ kí a wo Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà nítorí àwa mọ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́ ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ 22 pé
2: ni ti iwa yin atijo ke eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife ku fe etan se oye oni sinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je kin tun so papa o sese se amo wi pe ki se deeper ni ijo kan sosho ti o wa ni gbogbo aye o sese ke eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji le logun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife ku fe etan ese keta le logun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki anything jale ma se jale mo so ti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan nkan ti elomiran o ni eni ti o ba ti nse be tele tele ki o ma se be mo bi o ba ti ni igbala eita ori bi naira kan lori benchi ngba to wa si ile isin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe esibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo a eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a ma fese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo to bo apo baba a ma lo to bo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisiyi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o to mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele tele ni yi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boye wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fu oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale bakan na loni ki a to di onigbagbo bi a ba de ibi ise ni ago mesan a so pe a de ago ise ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu
3: unu ye ki yi pada ki o wa
2: o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan forisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe aran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafra fun mi ki n lo ede yi o da bi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin ko dara be oni nitori be oni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa ti o je wi pe bi a ba n ka won bi a ba n boju to won bi a ba n se won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana ti o je wi pe bi eni kokan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yo wa ni idile wa bi abamo pe ki oko ti ko to ba iyawo soro wi pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wi pe oko ati iyawo n soro a tun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bo se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point keji yin eni iyonu e ma darije ara yin gege bi olorun ninu kristi ti dariji yin oni ka ma dariji ara wa ninu ijo ka ma dariji ara wa ninu agbole ka ma dariji ara wa nibi ise ke ma dariji ara wa pelu awa ati aladugbo ke ma dariji ara wa gege bi olorun ninu kristi bi o ti dariji wa je ki a se kia lo si ikori keji awon iwa okunrin titun e je wi pe awon nkan ogbologbo awon akisa egbin awon iwa atijo ke a ba won sile ke ju won danu ke a ri wi pe iwa otun irin otun ke a ri wi pe won joba ni igbesi aye wa eyi ni o ye ke a se gege bi omo olorun wo kolose ori keta ese ikewa esi ti gbe okunrin titun ni wo esi ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da esi ti gbe okunrin titun ni wo ohun ti a n so nihin a n so gege bi apejuwe bi eniyan se ma n woso nigba miran bi a ba ti ri enikan ti ati mo tele tele eni yi ki a to mo a ri wi pe irin to ma rin irin doti ni aso to ma nwo aso miran o le je aso ti enikan bun aso ti enikan fun aso yi o sese ki o ti ya die tabi ki o ti doti die o sese nitori eni yi ko ni imototo o ma rin irin doti baba ti e ti ri also lagbaja niyan bo ba je obirin ni ko je tun irun e se ko je fo enu laaro ko si je wo aso to dara bi a ba ti ri also lagbaja ni e bi ti e ti ri niyan ba ti e fun laso eni irin doti koko lowo e sugbon eni yi ni a ri wo pe boya o di onigbagbo bi o si ti di onigbagbo a o mo igba ti o di onigbagbo yi ati kuro ni adugbo ibi to ngbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lori to je wepe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wepe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atun irun e se ni ojojumo aro amu ohun ti a fi nfonu a fo enu ati wepe aso to wa wo nisisin yi ni toto lo je aso ewon tun won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba ti nbo lokere boya a o ti ri fun ebi odun kan tabi odun meji awari o je eni ti a o le da momo awa so wepe abi lagbaja ni abi lagbaja ko o tun wa ti yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi woni abi woko emi ni ki lo de so fun mi joko pe tan fun ba oni nkan se yi pada o ki rin bayi ri olorun lo da mi lola olorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nakuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti ati dalola ti ati dariji awa ti ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to wa ti di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu lekan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito sori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni ironu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Kristi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iye pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo Aiku o nso fun wa wi pe nigba ti a ba ti ba Olorun pade nigba ti a ba ti di eniyan Olorun eniyan mimo wi pe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wi pe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si so fun a wi pe awon idabo ti o ti wa laarin awon kan meji meji meji won yi wi pe ati mu okuro lakoko o nso nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni ede ti o le yi oda dara won ma won pe won ni keferi awon jew won ma pe gbogbo awon eniyan to ku won ma pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a konila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sure si won ti won so pe won ko se dara dara o ni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won di kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi ba kan na bi won ba ti mo jesu kristi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinru won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu kristi pade won di okan na eyi la nso fun wa wi pe bi a ba ti mo olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu

0: àwọn ìwà àtijọ́ ìwà ògbólógbò ti àtijọ́ wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ní ìrìn ẹsẹ̀ wa, ní ìwọṣọ wa pàápàá, ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò, ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe. Kí a bọ́ àwọn ìgbà ògbólógbò, àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́, kí a bọ́ wọn, kí a sọ wọ́n dànù, kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa. Ó yẹ kí a gbàdúrà o, sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀, ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí, ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni? Èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́? Tàbí ìwà èrí, tàbí ìfẹ́ kò fẹ́, tàbí ìwà búburú ìfẹ́ búburú, tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì, tàbí ojú kòkòrò, tàbí ohun mìíràn tí kò dára, kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, gbàdúrà sọ fún Ọlọ́run. Ìwà ìmọ ti ara ẹni nìkan, ìwà ògbólógbò ti àtijọ́, ìwà tí ó ìjà àti ìrunú, jẹ́ kí a sọ wọ́n dànù, kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa. Bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ó dájú yóò mú ìyípadà rere, ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
1: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
2: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 11, ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn, ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí, àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
1: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
2: Bẹ́ẹ̀ni sà.
1: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
2: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ kìrìsẹ́nì.
1: Ẹ ṣe púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11, ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara, kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara, ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá, wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ̀hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè

0: kí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ ọlọ́run a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láì ṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì súnjà kò sún sí nígbà ọ̀sán kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa kí ó gbọ́ àdúrà wa kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́ èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọgbà ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti an so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a nbere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon kan miran ki se eyi ni o ye ki a fi saaju ohun ti o ye ki a fi saaju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni hin yi ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa nbe nitosi ohun to wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohun kohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma nda ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibogbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana bi o je ti atirasowo melo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti we pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedu wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won iba je lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ileru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko ero egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se ni toto ni o dabi eni pe won korin iro orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe o ba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to nbere e o ba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyan ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon won yi lai duro wi pe olorun ko se a wi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ari wi pe ounje o tete de awon agbalagba to je wi pe gba ti won wa ni oko eru farao ko ba won mo wi pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wi pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon sin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilo won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won sirin lati oke hori lo leon oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere onkun lowo olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a nlo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to suwa ta mo boyo odun abi odun ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n tan so ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon to je edun kan fun wa on ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o se se lori awon omo o se se ni igbese aye ti wa o se se ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo
0: e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

kiri. Won fi igbagbogbo keko. Won ko si le de oju imo otito. Bi o ba wo awon eso Olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni, o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa, awon ara ati ore ti won wa loni. Mo n soro loni nipa iwa ailofin ti igba isinsiyi, iwa alailofin ti igba isinsiyi. Bi o ba wo awon eso Olorun ti a ti ka, yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagboka ninu aye ese ti a wa yi. Okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin, iwa aiwa bi Olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo Olorun ati gege bi onigbagbo tooto. Ewu popo ni o doju ko wa, ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a n ri lojojumo. A ni lati ma sora nitori ibase omode tabi agba, omo ile iwe tabi abileko, tabi eni ti o mo oko mo ka, tabi eni ti ko mo kankan. Ohun ti a ri ni wipe iwa ailofin, iwa jagidi jagan, iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni. Nitori eyi ni Paulu ti a tọpasẹ lati emi Olorun ni o se n kọwe si Timoti ti o n sọ fun o wipe ni igba ikẹhin ọjọ, eyi jẹ igba ti a wa yi, wipe yio jẹ igba ewu lọpọ lọpọ. O sọ wipe idi rẹ ti yio fi jẹ igba ewu ni wipe ọpọlọpọ ni o jẹ olufẹ ara wọn, olufẹ owo tabi agberaga, tabi awọn ti ko le ko ara wọn ni ijanu, awọn alaimọ, awọn ẹlẹsẹ, awọn ti o jẹ wipe wọn o maa gbe igbe aye ti ko bikita fun ofin Olorun. Bi a ba si ri iru awọn eniyan bẹẹ, bẹẹ ni idajọ Olorun paapaa yio maa wa sori wọn, kii ṣe ni aye yii nikan, bi ko ṣe ni aye yii ati ni aye ti n bọ. Ki ẹkọ yii ati ọrọ yii ki o le yi ọ daradara, a o sọ ẹkọ naa ni ipele mẹta. Ikini, aibikita fun ofin Olorun. Ikeji, ibinu tabi idajọ Olorun lori ẹlẹsẹ. Iketa, ọna abayọ. Ikini, aibikita fun ofin Olorun. Bi a ba wo awọn onidajọ, ori ikẹtadilogun lati ẹsẹ kini. Ọkùnrin kan si wa ni ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni ti jẹ́ Mika, wọ́sẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika si ni ilé òrìṣà kan, ó sì ṣe efodu àti terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé ilé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni à ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Olorun. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí o lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Olorun, májẹ̀mọ́ Olorun, ìlànà Olorun àti àṣẹ Olorun tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Olorun, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni.

pípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísíráẹlì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísíráẹlì tí a ti rà padà, ọmọ Ísíráẹlì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísíráẹlì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísíráẹlì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Léfì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísíráẹlì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé, ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wọn wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn ín, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísíráẹlì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún ní ẹsẹ̀ kẹfà pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísíráẹlì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́, títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísíráẹlì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run, wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin, wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn, a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ,
titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihirere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro ko lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ke a ma je boka akiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun alati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si lesi won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so wo pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wipe o je ti olorun ami wipe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orilede won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe ma keko olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko Kérésìmesì ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo corinthi kini ori karun anka lati ese kini corinthi kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so nihiyi ni wipe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo Korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ifekofe agbere panṣaga ati ifi ọkunrin ati obinrin bara eni je ṣugbọn nigba ti ihinre Jesu Kristi wa si aarin ilu yi ni awon kọọkan ni won be si ronupo ada ni won be si ni tun ba ti won kunle ni waju Ọlọrun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi Ọlọrun ba le dariji won awon fi ara won sọwọ Ọlọrun patapata Ọlọrun si dariji won eyi ni a fi pe won ni awon ara
ti a fi pe won ni ijo Kristi, ti a fi pe won ni iyawo odo agutan ti Olorun be si ni koju si won se lore. Idariji ti de, igbala ti de, idande ati irapada ti je ti won, a si tin ko won ni eko oro Olorun, a fun won ni oluko eko oro Olorun ti o gaju ni igbese aye igba na. Eyi ni Paul apostle lo nko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola. Sugbon ohun to se wa laanu ni we pe iwa tijo ton wole ton won lo ni igba ti Paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu sugbon iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo. O so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si Olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Kristi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye Olorun awa ti a so wi pe a n reti bibo Kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale we pe agbere wa laarin yin iha se we pe awon eniyan won yi ko mo we pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo Olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri we pe lati Genesis ni a tin kilo ni awon alore awon woli ni won tin ke gbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti ni waju Olorun o si je ese ti o ma nfa ibinu Olorun wa sori eni bi o ba ka Exodus o ri nibe bi o ba ka Leviticus tabi Numeri tabi Deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si Olorun Olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe Samuel tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwasu tabi o ka Isaiah tabi o ka Jeremiah tabi o wa sinu majemo titun lati Matthew de Marko de Luke de Johannu de se awon apostle de Rome ati de Corinth ati titi de iwe ibihan ni Olorun ti n ke wa ni lo ti o n te mo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma n fa gbigbona ibinu Olorun wa sori eni sugbon bi o tile je pe a so fun won a waasu fun won a ko fi di won leti a si fun won ni oniwaasu ti o gaju laarin won ni akoko naa sibe sibe a royin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko tile gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be Olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki a dariji won wese ikeji eyin si n fe soke eyin ko kuku kaanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin Olorun iwa ailo Olorun iwa eni ti ko ni imole eyin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin Olorun kini idajo ti o wa lori iru iwa bee. E je ki a wo orin Dafidi ori keje lati ese kọkànlá Olorun ni onidajo ododo Olorun si n binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu Olorun tele o gege bi ojiji re ti ma n tele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibikibi ibinu Olorun tele awon ti won dese
O so we pe Olorun si binu. Ya ba so pe Olorun binu je ki o yi o. Gba ti Olorun binu ni o le Adamu ati Eva jade ibinu Olorun niyan. Gba ti Olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo. Bi a ba so we pe Olorun binu, gba to binu ni o so fun awon omo Israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile Kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan won eniyan na ki o si enikan sosho ninu won ti o le wo ile ileri. Bi a ba so we pe Olorun binu bi o ba ka majemo lai lai dara dara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan. Bi a ba so we pe Olorun binu yi ni we pe gbogbo amo Israeli lakoko kan nitori ibinu ati idajo Olorun o le won lo si Babiloni ti won jiya fun adorin odun. Bi a ba so we pe Olorun binu ranti Sapphira ati ranti Ananiah. Bi a ba so wi pe Olorun binu ki o ranti idajo ti Olorun mu wa si ori Ahabu ati Jezebeli ati gbogbo awon idile re, eyi ni a n pe ni ibinu Olorun. Bi o ba je apeyinda elese eni ti o n ri ofin Olorun koja, eni ti o n gbe igbesi aye re bi eni wi pe ko si Olorun, bi eni wi pe ko si ilana, bi eni wi pe ko si ofin, bi eni wi pe a ko ti iko wa gege bi eko oro Olorun ti o n gbe bi awon kefe ri alailofin, awon ti won ko ni imole ihinrere. Bi o ba je eni ti o n gbe igbesi aye iru eni be o n so fun wi pe ibinu Olorun wa lori re nigba gbogbo lojojumo. Abajo ti iru awon eniyan be kini ifokanbale abajo bi o ti le won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo. Ko si ohun ti won le ni ti o le te won Lorun, ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won, nitori wipe ibinu Olorun wa lori elese lojojumo. O igbesi aye re se agbere wa nbe, se panshaga wa nbe, oju kokoro nko, iwa aye nko, isoro ti aye, ijeun ti aye, ibanidore ti aye. Bi o ba wa ni igbesi aye re je ki o da loju wipe ibinu Olorun idajo Olorun wa lori awon ti won rin iru irin be. Wo owe ori kokanla ese ikokanlelogun. Bi a ti le fi owo so owo po eniyan buburu ki yo lo laijiya. Ohun ti a n so ni wipe enikeni ti o wo ki o fi ti ara re lehin, se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma hu? O sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi panshaga ti o ma so fun wi pe ko si nkan ti a le se ti Olorun le da wa lejo, nitori pe alufa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin Olorun. Enikeni ti ibaje ibaje wo li ile ti okun, ibaje angeli papa lati orun wa ti o n kin Olorun we pe je ki aso ta ba fe se, ko si ohun kan ti o le da lati eyin re je ki o yi o wi pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyida awon ti o n dese ni ikoko ti o n ro we pe ko seni ti o mo, a n so fun awe pe won ki yi o lo laijiya. Bi o ba wo awon iwe oniwaasu, iwe oniwaasu ori kejo ese ikokanla, nitori ti a ko mu idajo se kankan si ise buburu, nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi. Bi a ba wo awon elomiran ti won dese, won ro wipe Olorun ko ri won. Se oranti Dafidi ori Basheba ti o n we ni ibi ti a ti le ri ni o n bere wipe kini oruko obirin yi, won so fun o ranse si. Nigba ti o ranse si Basheba, o dabi eni wipe boya Olorun sun, boya Olorun ori, nitori pe
ara ko san lese kan na sugbon o loyun obimo ori gbogbo le se ti David se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti David se sugbon olorun ri o ran Natani woli lati lo ba wo pe eyi ti o se ni o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye David lati igba na lo ida ko simi lati ma le David iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara po eniyan buburu eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun o wi pe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herod ohun kan na ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o da bi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wi pe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wi pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ta ma so wi pe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese kefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi a ti le wa ni akoko ori ofe bi o ti le je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o n so fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wepe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebero ori kewa Hebero ori kewa ese kokan le logbon ohun ero ni lati subo si owo Olorun alaye ohun ero ni lati subo si owo Olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti n je eni ti o n gbe igbe aye ailofin igbe aye ti ko mo oro Olorun igbe aye ti o ma n rin irin kunrin isokoso
ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀. Ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbèlówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwu, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó ń wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga.
ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run. Ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ̀. Ẹni tí o bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, o ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. O ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, ò sí bí, ò sọ́run. Àka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronúpìwàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ń fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O ń fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronúpìwàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀.
ti a lati wo oju Olorun, ti a lati bere fun iranwo re lati gbe igbese aye ododo. Ki iwa ailo Olorun, iwa aiwa bi Olorun, iwa ilofin ti o wa lowo wa, ki a le ko won sile, ki a le je olooto olododo, eni ti a we mo ninu eje Jesu, eni ti Olorun fun ara re koju si lati se lore. Gbadura so fun Olorun. Nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo. Kaanu fun ese re. Bi a ba ma ara wa ni elese, ani lati ni ibanuje nitori ese ti a ti da. Ki Olorun ki o le dariji wa, ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo. Bi o ba re ara re sile labe agbara Olorun, o daju wepe idariji yoo je ti re. O si ni lati ni ipinu wipe awon ese wonyi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo. Bi a ba ti we onu ti a se we omo pelu eje Jesu, o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si Oluwa wipe pelu ore ofe re, iwa ododo, iwa otito, iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo, yala ni ile tabi lode, yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa. Iwa mimo, iwa ododo, aire koja ni o ma wa lowo re ni igba gbogbo. So fun Olorun, ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu Bibeli mu. Eni ti o bo ese re mole ki o se rere, sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba. Gbadura so fun Olorun. Nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo. Kaanu fun ese re. Bi a ba ma ara wa ni elese, ani lati ni ibanuje nitori ese ti a ti da. Ki Olorun ki o le dariji wa, ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo. Bi o ba re ara re sile labe agbara Olorun, o daju wepe idariji yoo je ti re. O si ni lati ni ipinu wipe awon ese wonyi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo. Bi a ba ti we onu ti a se we omo pelu eje Jesu, o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si Oluwa wipe pelu ore ofe re, iwa ododo, iwa otito, iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo, yala ni ile tabi lode, yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa. Iwa mimo, iwa ododo, aire koja ni o ma wa lowo re ni igba gbogbo. So fun Olorun, ore ofe po lowo re lati je iranwo fun o
lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu bibeli mu. Eni ti o bo ese re mole ki o se rere, sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22, Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 26. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 28. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúrasílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni awo yewo ninu ohun ti anko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala beni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihin ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igbati o jade ni Harani yin so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shekemu si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si tepepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari we pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni we pe bi o ti tepepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti ako won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni

ọba ọba ogo tàbí ọgá ogo. Níhì yìí ni a ń sọ fún wa wípé nígbà tí Melkisedeki tí ó pàdé Abrahamu tó sì fún ní oúnjẹ àti ọtí wáìnì, aya Lọ́ọ̀tì yìí kan náà ó wà níbẹ̀, ó rí ohun gbogbo tí à ń ṣe. Bí kò bá tilẹ̀ sí níbẹ̀, ó yẹ kí ọkọ rẹ̀ ọkọ Lọ́ọ̀tì yìí kí ó ròyìn fún àwọn tí ojú òun rí àti àwọn tí wọ́n bá pàdé, àti bí Melkisedeki ẹni tí a dá ní ìrísí ní àwòrán ní àpẹẹrẹ ọmọ Ọlọ́run ọmọ aládé àlàáfíà, nítorí pé a pe Melkisedeki fúnra rẹ̀ ní ọba Sálẹ́mù, èyí jẹ́ ọba àlàáfíà tí ó ń ṣe àpẹẹrẹ tí ó ń dúró fún ọmọ aládé àlàáfíà Jésù Kristì. Nínú Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní, àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù lí àṣálẹ́, Lọ́ọ̀tì sì jókòó lí ẹnu bodè Sódómù. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Níhìn-ín ni a rí àwọn áńgẹ́lì méjì tí ó wá sí Sódómù. Wọ́n ní iṣẹ́ kan tí a rán wọn, èyí ni láti pa Sódómù òun Gomorra run, ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìfarahàn Ọlọ́run fún Lọ́ọ̀tì àti ara ilé rẹ̀, ó jẹ́ kí Lọ́ọ̀tì kí ó rí wọn, ó sì gbà wọ́n wọlé nínú ẹsẹ̀ ìkẹta, ó sì rọ̀ wọ́n gidigidi, wọ́n sì yàtọ̀, wọ́n sì wọ inú ilé rẹ̀, ó sì ṣe àsè fún wọn, ó sì dé àkàrà aláìwo fún wọn, wọ́n sì jẹ. Èyí jẹ́ kí ó yé wa wípé aya Lọ́ọ̀tì yìí pẹ̀lú ó jẹ́ ìrànwọ́ láti wá oúnjẹ, láti se oúnjẹ fún àwọn áńgẹ́lì wọ̀nyí, wọ́n sì jẹ. Wo irú àǹfààní tí obìnrin yìí ní kí wọ́n tó sùn ní ọjọ́ náà. Bí o bá jẹ ẹni tí ń ka Bíbélì, ó mọ̀ wípé àwọn ará ìlú náà wọ́n dé, wọ́n sọ wípé wọ́n fẹ́ mọ àwọn ọkùnrin méjì wọ̀nyí, ṣùgbọ́n wọ́n fa Lọ́ọ̀tì wọlé níbi tí wọ́n ti ní àríyànjiyàn, wọ́n sì bo ìfojúlu àwọn ará Sódómù. Iṣẹ́ ìyanu yìí ni aya Lọ́ọ̀tì rí. Níkẹyìn ni a sọ fún wa wípé àwọn áńgẹ́lì wọ́n dì wọ́n lọ́wọ́ mú, wọ́n di Lọ́ọ̀tì lọ́wọ́ mú, wọ́n di aya rẹ̀ lọ́wọ́ mú, àti àwọn obìnrin wọn méjèèjì wípé kí wọn kí ó jáde, kí wọn kí ó sì sá àsálà fún ẹ̀mí wọn. Bí a bá fẹ́ sọ ní ìkọ̀ọ̀kan, ó yẹ kí a mọ àwọn àǹfààní tí ó wà fún aya Lọ́ọ̀tì. Ìkíní, ó jẹ́ ohun tí a ti mẹ́nuba, ṣùgbọ́n kí a wò ní ìkọ̀ọ̀kan. Aya Lọ́ọ̀tì jẹ́ ẹni tí ó mọ Abrahamu. Abrahamu ni a pè ní ọ̀rẹ́ Ọlọ́run àti bàbá ìgbàgbọ́. Ó sì rí bí Abrahamu ti tẹ́ pẹpẹ tí ó ń sin Ọlọ́run alààyè, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu. Bí ó tilẹ̀ rí ẹni tí ń sin Ọlọ́run, bí ó tilẹ̀ rí ẹni tí ó ti kọ àwọn òrìṣà sílẹ̀ tí ó ń sin Ọlọ́run alààyè, ìpinnu kan kò sí nínú rẹ̀ wípé bí Abrahamu bí ó ti ń ṣe, òun náà pàápàá òun fẹ́ ṣe bẹ́ẹ̀. A sọ wípé ní ìkejì, nígbà tí Melkisedeki ọba àlàáfíà tí ó ní àfijọ pẹ̀lú ọmọ aládé àlàáfíà, nígbà tí ó pàdé Abrahamu tí ó fún ní oúnjẹ àti ọtí wáìnì, èyí jẹ́ àpẹẹrẹ pé Jésù ó fún wa ní ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ láti gba wàhálà. Èyí sì jẹ́ àpẹẹrẹ ohun tí ìjọ máa ń ṣe lónìí wípé a máa ń jẹ oúnjẹ fún ìrántí ara Jésù Kristì tí a bò fún ẹnì kọ̀ọ̀kan wa. A sì máa ń mu wáìnì pẹ̀lú ní àkókò oúnjẹ alẹ́ Olúwa láti ṣe ìrántí ikú Jésù. Èyí ni aya Lọ́ọ̀tì yìí rí, ó wà níbẹ̀ nígbà tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀, síbẹ̀síbẹ̀ kò fi ara rẹ̀ fún Ọlọ́run. Ìkẹta, ó rí àwọn áńgẹ́lì. Àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n tilẹ̀ lo òru ọjọ́ kan nínú ilé wọn, ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣègbé. Ìkẹrin, ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ, nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà. Èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí wọn kì í ṣe ará ilé àwọn Abrahamu tàbí Lọ́ọ̀tì, wọn kì í sì gbé Sódómù tàbí Gomorra, wọn ò sí ní ilé ayé, ṣùgbọ́n láti ọ̀run lè àti rán wọn wá. Àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò, wọ́n sì sọ fún wọn wípé òjò iná, òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sódómù òun Gomorra. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run. Ìkarùn-ún, ó rí iṣẹ́ àmì, ó rí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sódómù. Kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sódómù. Ìkẹfà, ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì nígbà tí Lọ́ọ̀tì jáde lọ, tí ó ń sọ fún àwọn ará ilé rẹ̀ wípé ẹ jáde, nítorí wípé Olúwa sọ pé òun pa

Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò ìbíni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí ó lè rí, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ oore ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù, orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tìrẹ. Ní Lúkù, orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀. Ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín. Ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí. Mo tó tán, mo ti jọ́sìn tán. Ilé ìsìn la bí mi sí, bàbá mi, àlùfáà ni. Àwa la mú ìhìn rere, ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa. Àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀. Èké, ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀. Ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀. Owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú. Nítorí ìwé òwe sọ fún wa. Orí 30, ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà, tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tíì wẹ̀ ẹ́.

kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó o lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀, kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún. Àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Isaiah 1 ni ó ti ń fún ní ìlérí wípé Olúwa wípé, ẹsẹ̀ 18,
wọ́n nísinsìnyí. Kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá tuntun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe. Níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, máa fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. èyí tí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ a wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run a tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa wa káàkiri láti kí i. A parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn la ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa. Nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara,
tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀ wá nù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹ́bẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù? Ìwọ kọ́ ló ń ṣe? Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá, parí ìjà pẹ̀lú lágbájá, ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n ń wá màmá bọ̀, tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ilé o. Ọmọ tó ti nígbàlà a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọn ń béèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, ti Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn, èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run, pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí o fẹ́ wá iṣẹ́. Wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó ń wá iṣẹ́. O mọ bọ́n ti ń ṣe ni,
mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba ani o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun nje wo yo gba were mesin be ni oni paul ori e baje eko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu o de ti dita seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ma ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi o ni eni ti ko fi owo re gba ele ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo a gba 100 lowo lagbaja 100 lowo lagbaja 200 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo ma ma ko account kaakiri ise ko yen a ki ba oni gbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun Olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe Jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe Jesu o ba mi ni
ipo aimokan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tan ra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe e olorun awon oso ni o je ki temi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je ki ngbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lohun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe Johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni e je ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele ke pe ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni fàájì tó wà nínú ayé asán ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí ṣe ọwọ́ rẹ̀ mọ́ ṣé ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe di aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọrún.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà bí o bá gbàgbọ́. Ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágula, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ ọ́ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni, fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teri ba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada a si n be o wipe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wipe a ti di omo Olorun a si be o wipe ihirere tooto nibikibi ti a ba lo je ki o wa le enu wa ni ojoojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ jẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ ti wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristu olúwa wa.
1: Exodus orí 23. Olúwa sì wí fún Mósè pé dìde gòkè láti ìyìn lọ ìwọ àti àwọn ènìyàn náà tí ìwọ mú gòkè láti ilẹ̀ Egypt wá sí ilẹ̀ tí mo ti búra fún Abrahamu fún Isaaki àti fún Jacobu wípé irú ọmọ rẹ ni èmi ó fi fún èmi ó sì rán áńgẹ́lì kan sí iwájú rẹ èmi ó sì lé àwọn ará Kenani àwọn ará Amori àti àwọn ará Hiti àti àwọn ará Perisi àti àwọn ará Hifi àti àwọn ará Jebusi jáde sí ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin èmi kì yóò sá gòkè lọ láàrin rẹ nítorí Ọlọ́run líle ni ìwọ kí èmi kí ó má bàrùn wọn ní ọ̀nà. Nígbà tí àwọn èèyàn náà sì gbọ́ ìyìn búburú yìí wọ́n káàánú ènìyàn kan kò sì wọ ohun ọ̀ṣọ́ rẹ̀. Olúwa sì ti wí fún Mósè pé wí fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé Ọlọ́run líle ni yín bí èmi bá gòkè wá sáàrin rẹ ní ìṣẹ́jú kan èmi ó sì rán ọ́ ǹjẹ́ ní ìsinsìnyìí wọ ohun ọ̀ṣọ́ rẹ kúrò lára rẹ kí èmi kí ó lè mọ ohun tí èmi ó fi ọ́ ṣe. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì bọ ohun ọ̀ṣọ́ wọn kúrò lára wọn létí òkè Horebu. Mósè sì mú àgọ́ náà ó sì pa á lẹ́yìn ibùdó ní òkèrèré sí ibùdó ó pè é ní àgọ́ àjọ ó sì ṣe olúkúlùkù ẹni tí ń bèrè Olúwa o jade lo si ago ajo ti o wa leyin ibudo o si se nigba ti mose jade lo si ibi ago na gbogbo awon eniyan si dide duro olukuluku a si duro ni enu ona ago re a ma wo eyin mose titi yo fi de ibi ago na o si se bi mose ti de ibi ago na ohun awo somo sokale o si duro ni enu ona ago na oluwa si ba mose soro gbogbo eniyan si ri ohun awo somo na o duro ni enu ona ago na gbogbo eniyan si dide duro won si wo lesin olukuluku ni enu ona ago re oluwa si ba mose soro ni ojuko oju bi eniyan ti ba ore re soro o si tun pada lo si ibudo sugbon joshua iranse re omo nuni odomokunrin kan ko lo kuro ninu ago na mose si wi fun oluwa pe wo iwo wi fun mi pe mu awon eniyan wonyi goke lo sibe iwo ko je ki emi pe o mo eni ti iwo ran pelu mi sugbon iwo wi pe emi mo ni oruko iwo si ri ore ofe ni oju mi pelu nje ni isisiyi emi be o bi mo ba ri ore ofe ni oju re bi ona re han mi ni isisiyi ki emi ki o le mo ki emi ki o le ri ore ofe ni oju re ki o si ro pe orilede yi eniyan re ni o si wi pe oju mi yo ma ba o lo emi o si fun o ni isimi o si wi fun pe bi oju re ko ba ba wa lo ma se mu wa goke lati eyin lo nipa ewo ni a fi mo ni yi pe emi ri ore ofe ni oju re ani emi ati awon eniyan re ki a se ni ti pe iwo n ba wa lo ni be ni a o si ya wa soto emi ati awon eniyan re kuro lara gbogbo eniyan ti o wa lori ile oluwa si wi fun mose pe emi o se ohun yi ti iwo so pelu nitori ti iwo ri ore ofe ni oju mi emi si mo ni oruko o si wi fun pe emi be o ti ogo re han mi o si wi fun pe emi o mu gbogbo ore mi koja niwaju re emi o si pe oruko oluwa niwaju re emi o si se ore ofe fun eni ti emi n fe se ore ofe fun emi o si se anu fun eni ti emi o se anu fun o si wi pe iwo ko le ri oju mi nitori ti ko si eniyan kan ti ri mi ti si ye oluwa si wi pe wo ibi kan wa leba odo mi iwo si duro lori apata yo si se nigba ti ogo mi ba nre koja emi o fi o sinu palapala apata emi o si fi owo mi bo titi emi o fi re koja nigba ti emi o mu owo mi kuro iwo si ri akensi mi sugbon oju mi ni a ki ri
2: DCLM Radio. The spiritual welfare is our concern.
1: Exodus. Ori ikerinlelogbon. Oluwa si wi fun Mose pe iwo gbe wala okuta meji bi ti isaju. Emi o si ko oro wala ti isaju ti iwo ti po sara wala won yi. Si mura ni owuro ki iwo ki o si goke Sinai wa ni owuro ki o si wa duro niwaju mi nibe lori oke na. Enikeni ki yo si ba o goke wa ki a ma si se ri enikeni pelu ni oke na gbogbo. Bẹ́ẹ̀ni kí a má ṣe jẹ́ kí agbo àgùntàn tàbí ọ̀wọ́ ẹran kí ó jẹ́
3: níwájú òkè náà.
1: Òun sì gbé wàhálà òkúta méjì bíi ti ìṣáájú. Mose sì dìde ní kùtùkùtù òwúrọ̀. Ó sì gun òkè Sinai bí Olúwa ti pàṣẹ fún un. Ó sì mú wàhálà òkúta méjèèjì ní ọwọ́ rẹ̀. Olúwa sì sọ̀kalẹ̀ nínú àwọ̀ sánmọ̀. Ó sì bá a dúró níbẹ̀. Ó sì pe orúkọ Olúwa. Olúwa sì ré kọjá níwájú rẹ̀. Ó sì ń ké pé Olúwa, Olúwa, Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra. Àti ẹni tí ó pọ̀ ní oore àti òtítọ́ ẹni tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹgbẹ̀rún tí ó ń darí àìṣedédé àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀jì àti ní tòótọ́ tí kìí jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà a máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ àti lára àwọn ọmọ ọmọ láti ìrandíran ẹ̀kẹta àti ẹ̀kẹrin mose sì yára ó sì foríbalẹ̀ ó sì sìn òun sì wí pé ǹjẹ́ bí mo bá rí ore ọ̀fẹ́ ní ojú rẹ ní ìsinsìnyí olúwa èmi bẹ̀ ọ́ jẹ́ kí olúwa kí ó máa bá wa lọ nítorí ènìyàn ọlọ́run líle ni kí o sì darí àìṣedédé wa àti ẹ̀ṣẹ̀ wa jì kí o sì fi wá ṣe ìní rẹ ó sì wí pé kíyèsí èmi dá májẹ̀mú kan èmi ó ṣeun ìyanu níwájú gbogbo àwọn ènìyàn rẹ irú èyí tí a kò tíì ṣe lórí ilẹ̀ gbogbo rí àti nínú gbogbo orílẹ̀-èdè àti gbogbo ènìyàn nínú àwọn tí ìwọ wà wọn ò rí ṣe olúwa nítorí ohun ẹrù ni èmi ó fi ọ ṣe ìwọ kíyèsí èyí tí èmi pa láṣẹ fún ọ ní òní yìí kíyèsí èmi lé àwọn amórì jáde níwájú rẹ àti àwọn ará kenani àti àwọn ará hiti àti àwọn ará perisi àti àwọn ará hifi àti àwọn ará jebusi máa ṣọ ara rẹ kí ìwọ kí o má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú níbikíbi tí ìwọ ń lọ kí o má bàa di ìdẹwò fún ọ láàrin rẹ bí kò ṣe pé kí ẹ̀yin kí o wó pẹpẹ wọn kí ẹ̀yin kí o fọ ọ̀wọ́n wọn kí ẹ̀yin sì wó èrè òrìṣà wọn lulẹ̀ nítorí tí ẹ̀yin kò gbọ́dọ̀ bọ òrìṣà nítorí olúwa orúkọ ẹni tí jẹ́ òjòwú ọlọ́run òjòwú ni òun kí ìwọ kí o má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú nígbà tí wọ́n bá ń ṣe àgbèrè tó òrìṣà wọn, tí wọ́n sì ń rúbọ sí òrìṣà wọn, tí wọ́n sì pè ọ́, tí ìwọ́ sì lọ jẹ nínú ẹbọ wọn, kí ìwọ kí o má sì ṣe fẹ́ nínú àwọn ọmọbìnrin wọn. Fún àwọn ọmọkùnrin rẹ, kí àwọn ọmọbìnrin wọn kí o má bàa ṣe àgbèrè tó òrìṣà wọn, kí wọn kí o má bàa mú kí àwọn ọmọkùnrin rẹ kí o ṣe àgbèrè tó òrìṣà wọn. Ìwọ kò gbọdọ̀ dá èrè òrìṣàkóríṣà kan fún ara rẹ. Àjọ àìwúkàrà ni kí ìwọ kí o máa pamọ́. Ìjọ méje ni ìwọ jẹ àkàrà aláìwú bí mo ti pàṣẹ fún ọ ní ìgbà oṣù Abibu, nítorí pé ní oṣù Abibu ni ìwọ jáde kúrò ní Íjíptì. Gbogbo àkọ́bí ni ti èmi àti akọ nínú gbogbo ohun ọ̀sìn rẹ, àkọ́bí ti màlúù àti ti àgùntàn, ṣùgbọ́n àkọ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ìwọ kí o fi ọ̀dọ́ àgùntàn rà padà. Bí ìwọ kò bá sì rà padà, ǹjẹ́ kí ìwọ kí o ṣẹ́ ẹ ní ọrùn? Gbogbo àkọ́bí nínú àwọn ọmọkùnrin rẹ ni kí ìwọ kí o rà padà. Kò sì sí ẹnìkan tí yóò farahàn níwájú mi lọ́wọ́ òfo. Ijó mẹ́fà ni kí ìwọ kí o ṣe iṣẹ́, ṣùgbọ́n ní ijó keje ni kí ìwọ kí o sinmi. Ní ìgbà ìfúrúgbìn àti ní ìgbà ìkórè ni kí ìwọ kí o sinmi. Ìwọ sì máa kíyèsí àjọ ọ̀sẹ̀, àkọ́so èso àlìkámà àti àjọ ìkórè ní òpin ọdún. Ní ẹ̀rìn mẹ́ta ní ọdún kan ni gbogbo àwọn ọmọkùnrin rẹ yóò farahàn níwájú Olúwa Ọlọ́run, Ọlọ́run Ísíráẹlì. Nítorí tí èmi ó lé àwọn orílẹ̀-èdè ẹni jáde níwájú rẹ, èmi ó sì fẹ́ ìpínlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò fẹ́ ilẹ̀ ìní rẹ nígbà tí ìwọ gòkè lọ láti péjọ níwájú Olúwa Ọlọ́run rẹ ní ẹ̀rìn mẹ́ta ní ọdún kan. Ìwọ kò gbọdọ̀ ta ẹ̀jẹ̀ ẹbọ mi sílẹ̀ níbi tí ìwúkàrà wà. Bẹ́ẹ̀ ni ẹbọ àjọ ìrékọjá kò gbọdọ̀ kù títí di òwúrọ̀. Àkọ́so èso ilẹ̀ rẹ ni kí ìwọ kí o mú wá sí ilé Olúwa Ọlọ́run rẹ. Ìwọ kò gbọdọ̀ bọ ọmọ ewúrẹ́ nínú wàrà ìyá rẹ. Olúwa sì wí fún Mósè pé ìwọ kọ̀wé ọ̀rọ̀ wọ̀nyí nítorí nípa ìmọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ni èmi bá ìwọ àti Ísíráẹlì dá májẹ̀mú. Òun sì wà níbẹ̀ lọ́dọ̀ Olúwa ní ogójì ọ̀sán àti ogójì òru. Òun kò jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni kò mu omi. Òun sì kọ̀wé ọ̀rọ̀ májẹ̀mú náà, òfin mẹ́wàá ni, sara wà láàwọn ni. Ó sì ṣe nígbà tí Mósè sọ̀kalẹ̀ láti orí òkè Sinai wá, tí òun ti wà lá ẹ̀rí méjèèjì ní ọwọ́ Mósè. Nígbà tí ó sọ̀kalẹ̀ tí orí òkè náà wá, tí Mósè kò mọ̀ pé awọ ojú òun ń dán nítorí tí ó bá a sọ̀rọ̀. Nígbà tí Áróní àti gbogbo àwọn ọmọ Ísíráẹlì rí Mósè, kíyèsí awọ ojú rẹ̀ ń dán, wọ́n sì bẹ̀rù láti súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Mósè sì kọ sí wọn, àti Áróní àti gbogbo àwọn ìjòyè inú àjọ sì padà tọ̀ wá. Mósè sì bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn èyí ni gbogbo àwọn ọmọ Ísíráẹlì sì súnmọ́, ó sì pàṣẹ gbogbo ohun tí Olúwa bá a sọ lórí òkè Sinai fún wọn. Nígbà tí Mósè sì bá wọn sọ̀rọ̀ tán, ó fi ìbòjú bo ojú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Mósè bá lọ sí iwájú Olúwa láti bá a sọ̀rọ̀, a mú ìbòjú náà kúrò títí ó fi jáde. A sì jáde, a sì bá àwọn ọmọ Ísíráẹlì sọ̀rọ̀ àṣẹ tí a pa fún un. Àwọn ọmọ Ísíráẹlì sì rí ojú Mósè pé awọ ojú rẹ̀ ń dán. Mósè sì tún fi ìbòjú bo ojú rẹ̀ títí ó fi wọlé lọ bá a sọ̀rọ̀.
3: Ẹ́xódù orí 15. Mósè sì pe àpéjọ gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì. Ó sì wí fún wọn pé wọ́n yí ni ọ̀rọ̀ tí Olúwa pa láṣẹ pé kí ẹ̀yin kí o ṣe wọ́n. Ijọ́ mẹ́fà ni kí a fi ṣe iṣẹ́, ṣùgbọ́n ijọ́ keje ni yóò ṣe ọjọ́ mímọ́ fún yín, ọjọ́ ìsinmi ọ̀wọ̀ sí Olúwa. Ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ nínú rẹ̀ ni a ó lò pa ní tòótọ́. Ẹ̀yin kò gbọdọ̀ dá iná ní ilé ẹyin gbogbo ní ọjọ́ ìsinmi. Mósè sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì pé èyí ni ohun tí Olúwa pa láṣẹ wípé ẹ̀yin mú ọrẹ wá láti inú ara yín fún Olúwa. Ẹnikẹ́ni tí ọkàn rẹ̀ fẹ́ kí ó mú wá ní ọrẹ fún Olúwa, wúrà àti fàdákà àti idẹ àti aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ọgbọ̀ dídára àti irun ewúrẹ́ àti awọ àgbò tí a ṣe ní pupa àti awọ síálì àti igi ṣítìmù àti òróró fún fìtílà àti olóòórùn fún òróró ìtasórí àti fún tùràrí dídùn àti òkúta oníkì àti òkúta tí a ó tò sí ẹ̀wù ẹ́fódì àti sí ìgbàyà. Gbogbo ọlọ́gbọ́n inú nínú yín yóò sì wá. Yóò sì wá ṣiṣẹ́ gbogbo ohun tí Olúwa pa láṣẹ. Ibùgbé náà tí ó ń ti àgọ́ rẹ̀ àti ìborí rẹ̀, kọ́kọ́rọ́ rẹ̀ àti àpákò rẹ̀, ọ̀pá rẹ̀, ọwọ́n rẹ̀ àti ipò ìtẹ̀bọ rẹ̀, àpótí ni àti ọ̀pá rẹ̀, ìtí àánú ni àti aṣọ ìkélé náà, tábìlì náà àti ọ̀pá rẹ̀, àti ohun èlò rẹ̀ gbogbo àti àkàrà ìfihàn ni, àti ọ̀pá fìtílà náà fún títaná, àti ohun èlò rẹ̀ àti fìtílà rẹ̀ pẹ̀lú òróró fún títaná, àti pẹpẹ tùràrí àti ọ̀pá rẹ̀, àti òróró ìtasórí àti tùràrí dídùn àti aṣọ sísorọ̀ fún ẹnu ọ̀nà, àní àti wọlé ẹnu àgọ́ náà, àti pẹpẹ ẹbọ sísun tí ó ń ti àwọn ojú àrò idẹ rẹ̀ àti ọ̀pá rẹ̀ àti gbogbo ohun èlò rẹ̀, àgbàdá náà tí ó ń ti ẹsẹ̀ rẹ̀, aṣọ ìsorọ̀ ti àgbàlá, ọwọ́n rẹ̀ àti ipò ìtẹ̀bọ rẹ̀ àti aṣọ ìsorọ̀ fún ẹnu ọ̀nà àgbàlá náà, èèkàn àgọ́ náà àti èèkàn àgbàlá náà àti okùn wọn, aṣọ ìsìn wọn ni,
1: láti sìn ní ibi mímọ́. Aṣọ mímọ́ wọn ni fún Aaroni àlùfáà àti aṣọ àwọn ọmọ rẹ̀ láti máa fi ṣe iṣẹ́ àlùfáà. Gbogbo ìjọ àwọn ọmọ Israẹli sì lọ kúrò ní iwájú Mose. Wọ́n sì wá olúkúlùkù ẹni tí ọkàn rẹ̀ ru nínú rẹ̀ àti olúkúlùkù ẹni tí ọkàn rẹ̀ mú un fẹ́. Wọ́n sì mú ọrẹ Olúwa wá fún iṣẹ́ àgọ́ àjọ náà àti fún ìsìn rẹ̀ gbogbo àti fún aṣọ mímọ́ wọn ni. Wọ́n sì wá àti ọkùnrin àti obìnrin iye àwọn tí ọkàn wọn fẹ́. Wọ́n sì mú júfù wá àti òrùka etí àti òrùka àmì àti ilẹ̀kẹ̀ wúrà àti onírúurú ohun ọ̀ṣọ́ wúrà àti olúkúlùkù ènìyàn tí ó ń ta ọrẹ. Ó ta ọrẹ wúrà fún Olúwa àti olúkúlùkù ènìyàn lọ́dọ̀ ẹni tí a rí aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ọgbọ̀ dáradára àti irun ewúrẹ́ àti awọ àgbò pupa àti awọ síàlì mú wọn wá. Olúkúlùkù ẹni tí ó ta ọrẹ fàdákà àti idẹ, ó mú ọrẹ Olúwa wá àti olúkúlùkù ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí a rí igi ṣítìmù fún iṣẹ́kíṣẹ́ ìsìn náà mú un wá. Àti gbogbo àwọn obìnrin tí ṣe ọlọgbọ́n inú, wọ́n fi ọwọ́ wọn ràn wú, wọ́n sì mú èyí tí wọ́n ràn wá, ti aláró, àti ti elése àlùkò, àti ti òdòdó, àti ti ọgbọ̀ dáradára. Àti gbogbo àwọn obìnrin, inú ẹni tí ó ru sókè ní ọgbọ́n, wọ́n ran irun ewúrẹ́ àti àwọn ìjòyè mú òkúta oníkìwá àti òkúta ti aótò fún ẹ̀wù ẹ́fódì ni àti fún ìgbàyàní àti olóòórùn àti òróró fún fìtílà àti fún òróró ìtasórí àti fún tùràrí dídùn. Àwọn ọmọ Ísíráẹlì ta ọrẹ àtinúwá fún Olúwa, olúkúlùkù ọkùnrin àti obìnrin, ẹni tí ọkàn wọn mú wọn fẹ́ láti mú wá fún onírúurú iṣẹ́ tí Olúwa paláṣẹ ní ṣíṣe láti ọwọ́ Mósè wá. Mósè sì wí fún àwọn ọmọ Ísíráẹlì pé, "Wò ó, Olúwa ti pe Besaleli, ọmọ Uri, ọmọ Huri, ti ẹ̀yà Júdà ní orúkọ, ó sì fi ẹ̀mí Ọlọ́run kún un ní ọgbọ́n, ní òye, ní ìmọ̀ àti ní onírúurú iṣẹ́ ọ̀nà, àti láti kùmọ̀ aláràbarà iṣẹ́, láti ṣiṣẹ́ ní wúrà àti ní fàdákà àti ní idẹ, àti ní òkúta gbígbẹ́ láti tò wọ́n, àti ní igi fínfín láti ṣiṣẹ́ ní onírúurú iṣẹ́ ọ̀nà." Ó sì fi sínú ọkàn rẹ̀ láti máa kọ́ni àti òun àti Oholiabu ọmọ Aisamaki ti ẹ̀yà Dani, ó sì fi ọgbọ́n inú kún wọn láti ṣe onírúurú iṣẹ́ ti alágbẹ̀dẹ àti ti ọ̀nà àti ti agúnà ní aṣọ aláró àti ní elése àlùkò ní òdòdó àti ní ọgbọ̀ dáradára àti ti awunṣọ àti ti àwọn ẹni tí ń ṣe iṣẹ́kíṣẹ́ àti ti àwọn ẹni tí ń kùmọ̀ iṣẹ́ ọ̀nà.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Exodus, orí ìkẹrìndínlógójì. Besaleli àti Oholiabu yóò sì ṣiṣẹ́ àti olúkúlùkù ọlọgbọ́n inú nínú ẹni tí Olúwa fi ọgbọ́n àti òye sí láti mọ̀ bí a ti ṣiṣẹ́ onírúurú iṣẹ́ ìsìn ìbí mímọ́ náà gẹ́gẹ́ bí gbogbo ohun tí Olúwa ti paláṣẹ. Mósè sì pe Besaleli àti Oholiabu àti gbogbo ọkùnrin ọlọgbọ́n inú nínú ọkàn ẹni tí Olúwa fi ọgbọ́n sí, àní gbogbo ẹni tí inú wọn rú sókè láti wá sí ibi iṣẹ́ náà láti ṣe é. Wọ́n sì gba gbogbo ọrẹ náà lọ́wọ́ Mósè tí àwọn ọmọ Ísíráẹlì mú wá fún iṣẹ́ ìsìn ibi mímọ́ náà láti fi ṣe é. Síbẹ̀ wọ́n sì mú ọrẹ ọ̀fẹ́ fún wá ní òrò òwúrọ̀ àti gbogbo àwọn ọkùnrin ọlọgbọ́n tí ó ṣe gbogbo iṣẹ́ ibi mímọ́ náà lọ olúkúlùkù kúrò ní ibi iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe. Wọ́n sì sọ fún Mósè pé àwọn ènìyàn mú wá púpọ̀ jù fún iṣẹ́ ìsìn náà tí Olúwa paláṣẹ ní ṣíṣe. Mósè sì pàṣẹ, wọ́n sì ṣe kí wọn kí ó kéde yí gbogbo ibùdó náà ká wípé, "Má ṣe jẹ́ kí ọkùnrin tàbí obìnrin kí ó tún ṣe iṣẹ́kíṣẹ́ fún ọrẹ ibi mímọ́ náà mọ́, bẹ́ẹ̀ ni a dá àwọn ènìyàn lẹ́kun àti máa mú wá, nítorí tí ohun èlò tí wọ́n ní ó tó fún gbogbo iṣẹ́ náà láti fi ṣe é, ó sì pọ̀ jù." Àti olúkúlùkù ọkùnrin ọlọgbọ́n nínú àwọn tí ó ṣe iṣẹ́ àgọ́ náà, wọ́n ṣiṣẹ́ aṣọ títa mẹ́wàá ti ọgbọ̀ olókùn wíwẹ́ àti ti aṣọ aláró àti ti elése àlùkò àti ti òdòdó pẹ̀lú àwọn kérúbù iṣẹ́ ọ̀nà ni òun fi ṣe wọ́n. Ìná aṣọ títa kan jẹ́ ìgbọ̀nwọ́ 28 àti ìbò aṣọ títa kan jẹ́ ìgbọ̀nwọ́ 4. Gbogbo aṣọ títa náà jẹ́ ìwọ̀n kan náà.

0: aṣọ títa irun ewúrẹ́ fún àgọ́ náà lórí ibùgbé náà aṣọ títa mọ́kànlá ni ó ṣe wọ́n. Ìná aṣọ títa kan jẹ́ 30 ìgbọ̀nwọ́, ìbò aṣọ títa kan sì jẹ́ 30 mẹ́rin. Aṣọ títa mọ́kànlá jẹ́ ìwọ̀n kan náà. Ó sì so aṣọ títa 5 lù mọ́ ara wọn, àti aṣọ títa 6 lù mọ́ ara wọn. Ó sì pa 50 ojúbọ̀ sí àìtí ìkángun aṣọ títa náà ní ibi ìsolù, àti 50 ojúbọ̀ ni ó sì pa sí etí aṣọ títa tí ó so èkejì lù. Ó sì ṣe 50 ikọ̀ idẹ láti so àgọ́ náà lù pọ̀ kí ó lè ṣe ọ̀kan. Ó sì ṣe ìbòrí awọ àgbò tí a sè ní pupa fún àgọ́ náà, àti ìbòrí awọ síálè lórí èyí. Ó sì ṣe àpakò igi ṣítìmù fún àgọ́ náà ní ogún odò. Gígun àpakò kan jẹ́ 10, àti ìbú àpakò kan jẹ́ 1 òun àbọ̀. Àpakò kan ni ìtẹ̀bọ̀ méjì, wọ́n jìnà sí ara wọn ní ọgbà ọgbà. Bẹ́ẹ̀ ni ó ṣe sára gbogbo àpakò àgọ́ náà. Ó sì fi àpakò ṣe àgọ́ náà. Ogun àpakò ni fún ìhà ọ̀tún sí ìhà gúúsù. Àti 40 ihò ìtẹ̀bọ̀ fàdákà ni ó ṣe nísàlẹ̀ ogun àpakò wọn ni. Ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpakò kan fún ìtẹ̀bọ̀ rẹ̀ méjì, àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ méjì nísàlẹ̀ àpakò kejì fún ìtẹ̀bọ̀ rẹ̀ méjì, àti fún ìhà kejì àgọ́ náà tí ó wà ní àríwá. Ó ṣe ogun àpakò, àti 40 ihò ìtẹ̀bọ̀ wọn ti fàdákà. Ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpakò kan, àti ihò ìtẹ̀bọ̀ méjì nísàlẹ̀ àpakò kejì, àti fún ìhà àgọ́ náà ní ìhà ìwọ̀ oòrùn. Ó ṣe àpakò 6. Àpakò 2 ni ó ṣe fún igun àgọ́ náà ní ìhà méjèèjì. A sì so wọ́n lù nísàlẹ̀, a sì so wọ́n lù pọ̀ ní orí rẹ̀ sí òrùka kan. Bẹ́ẹ̀ ni ó ṣe sí àwọn méjì ní igun méjèèjì. Àpakò 8 ni ó wà. Ihò ìtẹ̀bọ̀ wọn sì jẹ́ ihò ìtẹ̀bọ̀ 16 ti fàdákà. Ìtẹ̀bọ̀ méjì ni ó wà nísàlẹ̀ àpakò kọ̀ọ̀kan. Ó sì ṣe ọ̀pá igi ṣítìmù 5 fún àpakò ìhà kan àgọ́ náà, àti ọ̀pá 5 fún àpakò ìhà kejì àgọ́ náà, àti ọ̀pá 5 fún àpakò àgọ́ náà fún ìhà ìwọ̀ oòrùn. Ó sì ṣe ọ̀pá àárín. Ó yọ jáde lára àpakò wọn ni láti òpin ìkíní dé ìkejì. Ó sì fi wúrà bo àpakò wọn ni. Ó sì fi wúrà ṣe òrùka wọn láti ṣe ipò fún ọ̀pá wọn ni. Ó sì fi wúrà bo ọ̀pá wọn ni. Ó sì fi aṣọ aláró àti ti elése àlùkò àti ti òdòdó àti ti ọgbọ̀ olókùn wíwẹ́ ṣe aṣọ ìkélé iṣẹ́ ọlọ́nà ni ó fi ṣe tí ohun ti àwọn kérúbù. Ó sì ṣe òpó igi ṣítìmù 4 sí. Ó sì fi wúrà bò wọ́n. Kọ́kọ́rọ́ wọn ti wúrà ni. Ó sì dá ihò ìtẹ̀bọ̀ fàdákà 4 fún wọn. Ó sì ṣe aṣọ ìṣòro kan fún ẹnu ọ̀nà àgọ́ náà, aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ọgbọ̀ olókùn wíwẹ́ ti iṣẹ́ abẹ́rẹ́, àti òpó rẹ̀ 5 tí ohun ti kọ́kọ́rọ́ wọn. Ó sì fi wúrà bo ọ̀nà orí wọn àti ọ̀já wọn, ṣùgbọ́n idẹ ni ihò ìtẹ̀bọ̀ wọn 5.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù, wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́. Kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní Hebrews 10:10 ẹsẹ 10:14, Hebrews 10:10 ẹsẹ 10. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ 14, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí

sọ di mímọ́ pé títí láé. Nínú Hebrew yìí kan náà ní orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ́ lọ lẹ́yìn ibùdó kí a máa ru ẹ̀gan rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́, ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristi ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébò ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríjì ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n tó wá ń sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti bá Jésù pàdé, tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀, ohun kan tún kù tí ẹ̀jẹ̀ Jésù tó máa ń ṣe. Nínú Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, àwọn wo la mọ̀? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé ó rìn nínú ìmọ́lẹ̀, yẹn ni àwọn ọmọ ìgbàlà. Ó ní bí àwa tí a ti bá Jésù pàdé, bí àwa tí a ti ní ìdáríjì, ó ní bí àwa tí a ti kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, bí àwa ẹni ìgbàlà, bí a bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ó ní lẹ́yìn náà, lẹ́yìn ìgbàlà, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ẹ̀ṣẹ̀ bá kù ní inú, èyí tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àbínibí tàbí àjogúnbá, ó dájú wípé a ò tí wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n nígbà tí a bá ní ìrírí ìsọdi mímọ́, tí a wẹ̀ ẹ̀ṣẹ̀ tinú, tí a mú kúrò, èyí ló ń sọ fún wa wípé àsọ wa di mímọ́, ó ń wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí a bá wo àwọn àdúrà tí Jésù gbà, a ó rí wípé ó gbàdúrà fún ìdáríjì, fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébò, nítorí ó wípé bàbá dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Èyí ni àdúrà tí Jésù gbà fún ìgbàlà àwọn ará ayé, àwọn tó ní ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, àwọn tí wọn ò tí ì bá pàdé, dáríjì wọn bàbá nítorí wípé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a tún rántí wípé bí ó ṣe gbàdúrà fún ìgbàlà
àwọn ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún ìsọdí mímọ́ àwọn tí wọ́n ti dé ẹni ìgbàlà. Nínú Jòhánù orí kẹtàdínlógún, Jòhánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ló ti ń sọ wípé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ li ọ̀rọ̀ rẹ. Èyí ni àdúrà tí Jésù gbà, ṣùgbọ́n kì í ṣe fún kìkì àwọn wọ̀nyí nìkan nínú ẹsẹ̀ ogún. Ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Ó gbàdúrà fún ìsọdí mímọ́ wa pẹ̀lú. Nítorí náà ó yẹ kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá ti ń sọ nípa ìgbàlà, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ìsọdí mímọ́. Èyí ni ó mú wa wá láti wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí lórí àgbélébò àti ìsọdí mímọ́ wa, kí ó lè yé wa dáradára. A ó pín ẹ̀kọ́ yìí sí apá tàbí kókó mẹ́ta. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Ìkejì, kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdí mímọ́. Èyí ń sọ fún wa wípé àwa pàápàá a ní ohun kan láti ṣe kí a tó lè sọ wá di mímọ́, nítorí a kò lè rí ohun tó dára láti inú ládòfo. Ó jẹ́ wípé àwa pàápàá a ní fi ara wa róbọ, a ní kan ara mọ́ àgbélébò, a ní jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a tó lè sọ wá di mímọ́. Kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdí mímọ́. Ìkẹta, Kristiẹni ní láti gbé àgbélébò rẹ̀ lẹ́yìn ìsọdí mímọ́. Lẹ́yìn tí a bá ti sọ wá di mímọ́, láti pa ìrírí ìsọdí mímọ́ yìí láti pa mọ́, ó yẹ, ó sì nílò wípé kí a gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn ìgbà tí a bá ti rí ìrírí tí ó ṣe pàtàkì yìí, tí a bá ti rí ìgbà. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Nínú Efeso orí karùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, Efeso orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín. Ó ní ẹ̀yin ọkọ lápapọ̀, ẹ fẹ́ràn àwọn aya yín lápapọ̀. Gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún, bí a bá ń sọ wípé ìjọ, ó yẹ kó yé àwa akẹ́kọ̀ọ́ Bíbélì, kì í ṣe àdàlù ènìyàn, irú wa ògìrì wa ni à ń pè ní ìjọ nínú Májẹ̀mú Titun. Ìjọ jẹ́ àwọn tí a pè jáde kúrò nínú ayé, kúrò nínú òkùnkùn ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé, kúrò nínú èérí àti ìdọ̀tí àti ẹ̀gbin tí ó wà nínú ayé. Àwọn wọ̀nyí tí a pè jáde láti ronúpìwàdà, tí wọ́n ti wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébò, tí wọ́n ti ju àwọn ẹ̀ṣẹ̀ èérí ẹ̀gbin ayé tí ó wà lọ́wọ́ wọn, tí wọ́n ti jù ú sílẹ̀, tí wọ́n ti béèrè ìdáríjì, tí a ti wẹ̀ wọ́n mọ́, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ wọn nòkúrò, tí wọ́n ní ẹ̀rí Ọlọ́run nínú ọkàn wọn wípé wọ́n di ti Ọlọ́run, wọ́n di ẹni ìgbàlà. Àwọn wọ̀nyí ni à ń pè ní ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn tí wọ́n jẹ́wọ́ wípé a pè wọ́n kúrò nínú ayé láti bọ́ sí, láti wá sí ìjọba Ọlọ́run. Ó wá ń sọ fún wa wípé nítorí tiwọn ni Jésù Kristi ló fi ara rẹ̀ róbọ. Ó ní gẹ́gẹ́ bí Jésù ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún, nítorí kíni? Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, kí Kristi kí ó lè sọ ọ́ di mímọ́. Àwọn tí wọ́n ti jáde nínú ayé, àwọn tí a ti gba ọkàn wọn là, àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wọn jẹ́rìí wípé wọ́n di ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ọ̀tún, ó ní ìrírí kan tún wà tí wọ́n ní láti ní. Ó ní kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́,
àti aláìní àbùkù. Níhìn ni a ti ń sọ fún wa wípé Jésù fún ara rẹ̀ ló ń sọ ní di mímọ́. Ṣé o mọ̀ wípé ẹyẹ méjì kìí jàṣà ẹnìkan ṣoṣo tí ó ní àmúyẹ bí ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ láàrin ìran ọmọ ènìyàn? Kò sí bí Jésù ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kú láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá rántí ìtàn Ádámù àkọ́kọ́ ló mú wa ṣubú sínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní àtètèkọ́ṣe. A sọ fún wa wípé bí a ti ṣubú sínú kànga ẹ̀gbin ẹ̀ṣẹ̀ yìí ni a mú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ yóò dundun. Ẹ̀gbin ẹ̀ṣẹ̀ nínú, èérí ẹ̀ṣẹ̀ lóde. Bí a ti ń ṣe àlàyé nǹkan wọ̀nyí jẹ́ kí ó yọ wípé ẹ̀ṣẹ̀ pín sí ipa méjì. Àlàyé tàbí àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ tí a ń dá ní ìkọ̀ọ̀kan ni a fi ṣe àpèjúwe èérí ẹ̀ṣẹ̀ lóde ara, àpèjúwe ti ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ àbínibí. Ó ní ẹ̀gbin ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní inú. Ọpẹ́lọpẹ́ Jésù tó wá láti yọ wá kúrò nínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀, láti fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá nù nínú àti lóde. Nípa ìgbàlà ni Jésù ń wẹ ẹrẹ̀, èérí, ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kúrò lóde ara. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́. Èyí ni ìrírí kíní. Pẹ̀lú ìrírí ìgbàlà yìí ni gbogbo ẹ̀ṣẹ̀ tí a lè fojú rí nínú ayé wa, gẹ́gẹ́ bí àgbèrè tàbí panṣágà tàbí ìbọ̀rìṣà, gẹ́gẹ́ bí olè jíjà tàbí ìkà ṣíṣe, gẹ́gẹ́ bí ìpànìyàn tàbí ọ̀rọ̀ búburú, ìgbéraga, àìgbọràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní àsìkò tí a ní ìrírí ìgbàlà ni àwọn ẹ̀ṣẹ̀ òde ara wọ̀nyí lè mú wọn kúrò. Ṣùgbọ́n kí a rántí wípé lẹ́yìn tí a bá ti wẹ̀ wá mọ́ lóde ara, lẹ́yìn tí a bá ti dáríjì wá, lẹ́yìn tí a ti fọ àwọn ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ èérí ti ìta tí a ti fọ̀ ọ́ nù kúrò, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìyókù ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ Ádámù tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àjogúnbá, irúgbìn ẹ̀ṣẹ̀, ó ṣẹ́kù lọ́dọ̀ ikùn. Nípa ìsọdi mímọ́ ni Jésù ti ń wẹ ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá yìí kúrò nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ké pè é pẹ̀lú ìgbàgbọ́. Ẹrẹ̀ tí a ń sọ nípa rẹ̀ yìí, kò sí ohun tí ó lè wẹ̀ ẹ́ kúrò bí kò ṣe ẹ̀jẹ̀ Jésù tí kò lè rí. Èyí ni a fi ń wẹ̀ wá mọ́ nínú àti lóde. Mo sì gbàgbọ́ wípé lónìí bí o bá gba Ọlọ́run láyè, yóò ṣe nǹkan wọ̀nyí fún ọ. O mọ̀, o dúró rekete ní mímọ́ níwájú Ọlọ́run lórúkọ Jésù. Nínú Ebeeru orí kejì láti ẹsẹ̀ ìkọkànlá, Ebeeru orí kejì ẹsẹ̀ ìkọkànlá ni o ti ń sọ fún wa. Nítorí àti ẹni tí ń sọ ni di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn. Nítorí èyí tí kò ti ju láti pè wọ́n ní arákùnrin, ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́, ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ni di mímọ́. Nítorí ẹni tí ń sọ ni di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wa di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ì bá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọdi mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn.
Èyí sì fún ọ ní ìṣọ̀kan nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n ti ní ìgbàlà náà bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin, àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún, nípa ìfẹ́ náà lẹ a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé, ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa, yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ni di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé, bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́ tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú, kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́, wọ́n ń kẹ́gàn Ọlọ́run fúnra rẹ̀. Ó jẹ́ wípé wọ́n fojú tẹ́ḿbẹ́lú ìyà tí Jésù Kristi jẹ. Ó ní nítorí náà pẹ̀lú ni Jésù kí ó bá lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Àwa ní ojúṣe kan láti ṣe ní ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibòdó, kí a máa ru ẹ̀gan rẹ̀. A ó sọ̀rọ̀ nípa èyí ni bí a bá dé kókó kẹta tàbí kókó kejì. Ní ẹsẹ̀ ogún àti ẹsẹ̀ ìkọkànlélógún, ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù, kí ó mú yín pé rántí bí Bíbélì tẹ ń tẹnumọ́ wípé ìsọdi mímọ́, ìrírí àgbàyanu yìí nínú ọkàn wa tí ó jẹ́ bí iṣẹ́ abẹ ti ẹ̀mí tí Ọlọ́run ṣe, òun ni ó mú wa pé. Ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀.
ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo wa fun lai ati lai lai ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan ma agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibo miran bibeli wi pe o jiya nibo miran o jowo ara re nibo miran o jiya leyin ibode nibo miran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je we pe iriri isodi mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo dan dan tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a n so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo si je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to we abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lori wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe nitooto eje Jesu eje omo re o ti se ise asepe ise iwenomo ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu Luke ori kini ese ikarun din logorin Luke ori kini ese ikarun din ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o fe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wa wi pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba isodi mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiyesi eyi ti kan eti re amu aise dede re kuro asifo ese renu eni ti an ba soro nihin
o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo Olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju Olorun leyin igba yi ni angeli yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan ite re amu ise dede re kuro asi we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni isodi mimo Olorun yo mu ese abinibi yo mu kuro ikeji Olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti o ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa Olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa isodi mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni a npe ni ikola ohun ti Olorun so fun ani wi pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji kiake tabi kia yo awon nkan wonyi kuro eyi lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa Olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa Olorun re a n so fun a wi pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo Olorun o nkan tun ku fun agbara Olorun lati se ninu okan wa oluwa Olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa Olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o leye ikerin ni akoko isodi mimo Olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki a wo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu
ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi o mo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigba ti abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo ni ye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke eje wi pe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa so fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipare di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese keta ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo je kin ka fun lati ese keta oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba tin so nipa iriri awon ti o ni igbala je ki a tun ma menukan awon ti ko ni igbala je kin be lati ese keta nisinsiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese kerin alabokun fun ni awon ti nkaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese karun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi isodi mimo alaboko li awon alai nani nitori won o jogu ofo ninu ese ikeje alaboko fun li awon alaanu nitori won o ri anu gba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anugba
alabokun fun ni awon ninu funfun nitori won ri olorun sugbon alaboko ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wipe nkan kan wa ninu okan re to je wipe ojojumo loju re man faro ojojumo lo je wipe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so kan re di mimo o ni aboko patagba lo je fun nitori wipe o ki yo le ri olorun nitori wipe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wipe loni o gbo o gba o gbadura a o si so kan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wipe ani lati ni iriri so di mimo yi o ni alabokun fun le awon onilaja nitori omo olorun le ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabokun fun le awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun le eyin nigbati won ba nkegan yin ti won ba se nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo ke yin ki o si fofun ayo nitori ere yin po le orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan won yi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo ki kan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo iye pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wipe ese abinibi yi oloruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wipe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wipe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wipe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to nti wa lati moti o nti wa lati jale o nti wa lati poro o nti wa lati se ohun ti o da sugbon nigba ti a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko sese fun lati ti wa lati se ohun kan wonyi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese ohun ni ese ajogunba abinibi o ni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo o ye wa nigba naa wipe ani lati kan ara
ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun sugbon kin to le ka ese ogun mo ni lati ka ese ikeji delogun nitori wipe bi o ba ka ese ikeji delogun bi iriri ikeji delogun bi o ba je tie ko sese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun oni ati kan mi mo agbelebo pelu Kristi nigba ti o so wipe ati kan mi mo agbelebo pelu Kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to nsoro yi ko ti ba Jesu pade nigba ti a kan ma agbelebo ohun to nso ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni won se emi ni agidi okan emi ni okuta okan ati kan ma agbelebo pelu Kristi oni ati kan mi mo agbelebo pelu Kristi oni sugbon mo wa laaye sibe ki se emi mo oni sugbon Kristi wa laaye ninu mi wi wa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ohun ti kara re fun mi eje ki a wo ese keji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wi pe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese keji ni logun ki o ye wa dara dara o nso wi pe nitori bi mo ba tun gbe ohun ti ohun oni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini ye ki o ye wa wi pe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wi pe ki se pe a tun gbe won ro sugbon opolopo lo won si ipago ti o je wi pe ki won ki o to de ipago awon yeti yerun awon oro buburu lenu awon nkan ti won ti ko sile tele ti won ti wo pale tele won a tun gbe won ro nigba ti won ba gbe won ro won ti di apeyida eni to nsoro bi aye eni to ririn aye eni to muti bi aye eni to mu siga taye mu eni to mu gbogbo nkan ti awon aye mu nkan to ti wo pale tele tele o tun gbe ro eni ti o n woso bi aye eni ti o n lo awon nkan ti aye n lo anku ete anku ikona anjorun nina an lo gbogbo ye ti yerun ako won kora o ni iru eni be nkan ti a ti wo pale nigba ti a di omo Olorun iru eni be o tun gbe won ro o ti di apeyida bi o ba je ru eni be nihi ki se wi pe igba ti a ba pari iwaasu o ma so pe Olorun so mi di mimo Olorun so mi di mimo o ti di arufin eni ti o ba je arufin o ni lati wa fun igbala leyin igba ti o ba ti ni igbala ni o ni lati ma bere nisisin fun iso di mimo ilo mo wa lo si ese ogun nisisin yi ati kan mimo agbelebu pelu Kristi ati kan emi ni to wa ninu ati kan ma agbelebu ori kunkun agbo magba to wa ninu ati kan ma agbelebu oko okuta ma so mo gbo sugbon tinu mi ni won se ati kan ma agbelebo ati kan emi emi ti inu ati kan ma agbelebo pelu Kristi oni sugbon mo wa laaye oni ki si se be nikan sibe ki se emi mo sugbon Kristi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara ohun ti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo kikan ti a kan Kristi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati eso di mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni afenje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jowo ohun gbogbo sile fun Olorun
nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí tí a ti ń kà tí ó ń sọ nípa ìfara ẹni róbọ, ní ó ń sọ nípa ìyara ẹni sọ́tọ̀, ó ń sọ nípa ìyara ẹni sí mímọ́ tí a ní láti ṣe ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́ wa. Ó sì rí èdè tí Bíbélì ń lò. Bíbélì lo èdè púpọ̀. Yẹ kí n tọ́ka Galatia fún ọ. Galatia orí karùn-ún. Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ẹ́ rẹ̀, ìfẹ́ inú ẹni àti kàn máa gbélébò, ìfẹ́kúfẹ́ẹ́ tó wà nínú ayé àti kàn máa gbélébò nínú orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébò Jésù Kristì Olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébò fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́, nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébò fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébò fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébò. Ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa a kàn mọ́ àgbélébò. Ó ní ìfẹ́kúfẹ́ pàápàá a kàn mọ́ àgbélébò. Ó tún wá ń sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀ a kàn wọ́n mọ́ àgbélébò. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébò kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa. Kí a kan ayé àti ara mọ́ àgbélébò. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe kí a kan wọ́n mọ́ àgbélébò. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tan ní jẹ nínú ayé, a ní láti kàn wọ́n mọ́ àgbélébò. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ́ àti ohun tí a fẹ́ jẹ́, a ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa, fún ògo rẹ̀ nìkan, ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí, a ó gbàdúrà. Bí a bá gbàdúrà, a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè, tí a bá ń béèrè, kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà, yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere, wípé yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́, a ní láti máa gbé àgbélébò wa kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí, kí a lè pa á mọ́. Èlé ó mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kristiẹni ní láti gbé àgbélébò rẹ̀ kí ó máa tọ Jésù lẹ́yìn, lẹ́yìn ìgbà tí ó bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí kẹrìndínlógún ní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó gbé àgbélébò rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ní ìgbàlà a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù, bí a bá di òṣìṣẹ́ a tún tẹ̀lé Jésù, bí a bá di oníwàásù a ṣe ń tẹ̀lé Jésù, bó tilẹ̀ ṣeé ṣe kí a di àpọ́stélì a tún tẹ̀lé Jésù, títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run à ń tẹ̀lé Jésù. Èyí ni ó fi sọ fún wa wípé ìbáṣe ní àkókò ìgbàlà tàbí ti ìsọdi mímọ́, tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu, tàbí ṣíṣe dídi ajíhìnrere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdi mímọ́, bí a ṣe lè pa ìsọdi mímọ́ yìí, bí a ṣe lè pa á mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn,
kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀, kí ó máa tọ̀mí lẹ́yìn. Nínú Luke orí kẹsàn-án, Luke orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wí fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀. Ní ìgbàwo, mo ní ìgbàwo, ní ọjọ́ gbogbo kí ó sì máa tọ̀mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébu wa, kí a sì máa tọ Jésù lẹ́yìn ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú báwo lo ṣe ń wàásù, bí o bá ti kú báwo lo ṣe ń rìn káàkiri. Ó ní èmi ni tó wà nínú òǹkú lójoojúmọ́, èmi ni tinú mi ni ó ṣe òǹkú lójoojúmọ́, èmi ni tó fẹ́ gbẹ̀san òǹkú lójoojúmọ́, èmi ni tó jẹ́ wípé kò fẹ́ gbé àgbélébu rẹ̀, tó fẹ́ sọ àgbélébu nù, nítorí wípé kò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Èmi ni tó wà nínú òǹkú lójoojúmọ́. Ó ní nígbà tí èmi ni tó wà nínú wa, bí o bá ti ń kú lójoojúmọ́, ni a rí wípé a ó máa dàgbà sí nínú ìgbàgbọ́, a ó máa dàgbà sí nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba, kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé lọ́rùn mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣenú rebí ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́, nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébu wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́, láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébu lójoojúmọ́, láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí a wà, kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyì ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣe o rántí, Dáfídì ó jẹ́ ẹni tí ó láyà tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tí ó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹta. Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ìbéèrè yìí ni a ń bi ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Bí o bá wò yíká, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyìíká wa. Ó wá ń bi wá wípé nínú àwa tí a jókòó tàbí nínú àwa tí a dúró, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Nígbà tí ìpè bá dún, nígbà tí Jésù bá farahàn, àwọn wo la ó lè paláradà tí wọ́n lè bá Jésù lọ? Ó ní, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ṣé olówó ni?
tàbí àwọn tí wọ́n bímọ bẹ̀rẹ̀ jọ, tàbí àwọn ọlọ́lá, tàbí àwọn olókìkí, tàbí àwọn ẹlẹ́sìn, tàbí àwọn tí wọ́n ní ìgbàlà ṣùgbọ́n tí wọn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé àwọn tí yóò gun orí òkè Olúwa lọ àti àwọn tí yóò dúró níbi mímọ́ rẹ̀, àwọn ni ẹni tí ó ní ọwọ́ mímọ́. Ṣé ọwọ́ rẹ̀ mọ́? Ṣé àwọn ẹ̀ṣẹ̀ tó dé ara? Ṣé a ti fọ̀ wọ́n kúrò, a ti wẹ̀ wọ́n kúrò, a ti mú wọn kúrò? Ó ti di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ó sì ti di ẹ̀dá.

ìgbàlà ìrírí ìsọdí mímọ́ àyè ṣí sílẹ̀ lóòrọ̀ yìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ fi ọ̀run ṣeré jẹ láti pe olúwa láti gbàdúrà sí olúwa wípé à ń fẹ́ iṣẹ́ abẹ ti ẹ̀mí iṣẹ́ ìsọdí mímọ́ yìí kó farahàn nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró láti sọ fún ọlọ́run èyí jẹ́ ìrírí kò ṣe é má ní bí o bá ní owó tí ò ní ìsọdí mímọ́ bí o bá bí ọmọ tí ò ní ìsọdí mímọ́ bí o bá ní àwọn dúkìá ayé tí ò ní ìsọdí mímọ́ bí o bá ní ipò nínú ìjọ tí ò ní ìsọdí mímọ́ bí o bá ní òkìkí gbajúmọ̀ tí ò ní ìsọdí mímọ́ ò jẹ́ àbòsí jùlọ nínú ìran àwọn ọmọ ènìyàn nítorí a ti sọ fún wa ta ni yóò gun orí òkè olúwa lọ ta ni yóò dúró níbi mímọ rẹ ó ní ẹni tí ó lè ọwọ mímọ ẹni tí ó lè ọwọ mímọ ẹni tí ó lè ọwọ mímọ àti àyà funfun àti àyà funfun àti ìwà mímọ ní inú ìwà mímọ ní ọkàn ìwà mímọ lóde ìwà mímọ nínú ó ní àwọn wọ̀nyí nìkan ni ó lè rí olúwa alábòkan fún ni àwọn ọlọ́kàn funfun nítorí wípé wọn ò rí ọlọ́run gbàdúrà jẹ́ kí ọlọ́run kí ó sọ ọkàn rẹ di mímọ́ ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà padà wálé jẹ́ kí a dáríjì ọ́ bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti di apẹyìndà o ti di arúfin o ti di ẹlẹ́ṣẹ̀ o ti di ọmọ onínakúnà padà wálé bèrè ìdáríjì kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ rẹ nù ṣé o ti ń jalè ṣé o ti bẹ̀rẹ̀ sí ní purọ́ ṣé o ti ń ṣèké ṣé o ti ń fi ara rẹ láti ta ara rẹ fún owó àgbèrè panṣágà ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là kí a dáríjì ọ́ àwọn ẹ̀ṣẹ̀ òde ara àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ìkántúkù lódò ikùn ìkántúkù nínú ọkàn lọ́hùn-ún ẹ̀ṣẹ̀ àbínibí ẹ̀ṣẹ̀ àjogúnbá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn-ún ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́ gbàdúrà gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí o sì rántí wípé èmi nìyí a ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn agbọ́mágbà má ṣe fẹ́ ọlọ́run láti inú ọkàn a ní láti kàn án máa gbélébù orí kunkun a ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé a ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn ará alé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí ọlọ́run ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí ọlọ́run a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé tó ń lépa ipò ayé ẹ̀mí tó ń sọ owó di ọlọ́run tó ń wa owó kiri tó ń fẹ́ ni lọ́nàkọ́nà a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tí kìí fẹ́ dúró di ọlọ́run ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi a fi ọlọ́run sílẹ̀ a fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ a fi ìlànà ọlọ́run sílẹ̀ a máa wá nǹkan ayé káàkiri ó ní a ní láti kàn án máa gbélébù bí o bá fẹ́ rí ọlọ́run ní ìkẹyìn o ní láti ní ọkàn funfun o ní láti ní ọkàn tí a sọ di mímọ́ o ní láti ní ìwà mímọ́ béèrè.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Exodus, ori iketadinlogoji, pesalili se fi gishiti mushi apotina, igbon wo meji ohun abo ni gigun re, ati igbon wo kan ohun abo ni ibu re, igbon wo kan ohun abo si ni giga re, o si fi kiki wura bo ninu ati lode, o si se igbati wura si iyika, o si da oruka wura merin fun, lati fi si igun mererin re, oruka meji si akini re, ati meji si akeji re, o si fi gishiti mushi opa, o si fi wura bo won, o si fi opa won ni bo inu oruka won ni, ni apotina, lati ma ru apotina, o si fi kiki wura se ite anu na, igbon wo meji ohun abo ni gigun re, ati igbon wo kan ohun abo ni ibu re, o si se kerubu wura meji, ise lilu ni o se won, ni iku mejeji ite anu na, kerubu kan ni iku kini, ati kerubu keji ni iku keji, lati ara ite anu, ni o ti se awon kerubu na, ni iku mejeji re. Awon kerubu na si na iye apa won soke, won si fi iye apa won bo ite anu na, won si dojuko ara won. Ite anu na ni awon kerubu koju si, o si fi gishiti mu se tabili kan, igbon wo meji ni gigun re, ati igbon wo kan ni ibu re. Igbon wo kan ohun abo si ni giga re. O si fi kiki wura bo, o si se igbati wura si iyika, o si se eti kan bi ibu atelewo si iyika, o si se igbati wura kan fun eti re yika. O si da oruka wura merin fun, o si fi oruka won ni si igun mererin ti o wa ni bi ese mererin re. Labe igbati na ni oruka won ni wa, aye fun opa lati fi ru tabili na. O si fi gishiti mu se opa won ni, o si fi wura bo won lati ma ru tabili na. O si se ohun elo won ni ti o wa lori tabili na, awopoko re, ati sibi re, ati awokoto re, ati igo re, lati ma fi da ohun mimu kiki wura ni. O si fi kiki wura se opa fitila, ise lilu ni o se opa fitila na, opa re, ati eka re, ago re, irudi re, ati itana re, okan na ni won. Eka mefa ni o jade ni iha re, eka meta opa fitila na ni akan re, ati eka meta opa fitila na ni akeji re. Ago meta ti a se bi itana almodi ni eka kan, irudi kan ati itana, ati ago meta ti a se bi itana almodi ni eka keji, irudi kan ati itana. Be ni ni eka mefefa ti o jade lara opa fitila na, ati ninu opa fitila na ni a se ago merin bi itana almodi, irudi re ati itana re, ati irudi kan nisale eka meji lara re, ati irudi kan nisale eka meji lara re, ati irudi kan nisale eka meji lara re, gege bi eka mefefa ti o jade lara re. Irudi won ati eka won je bakan na, gbogbo re je ise lilu kiki wura kan. O si se fitila re meje ati alumangaji re ati awo re kiki wura ni. Talenti kan kiki wura ni o fi se, ati gbogbo ohun elo re. O si fi gishiti mu se pepe turari. Gigun re je igbonwo kan, ibu re si je igbonwo kan, iha merin ogbogba, giga re si je igbonwo meji, iwo re wa lara re. O si fi kiki wura bo, ati oke re, ati iha re yika, ati iwo re. O si se igbati wura si iyika, o si se oruka wura meji si nisale igbati re na, ni iha igun re meji, iha mejeji re, lati se aye fun opa won ni, lati ma fi ru. O si fi gishiti mu se opa won ni, o si fi wura bo won, o si se ororo mimo itasori ni, ati orun didun kiki turari gege bi ise alapolu.
2: Exodus ori ikejidinlogoji, o si fi gishiti mu se pepe bo sisun, igbonwo marun ni gigun re, ati igbonwo marun ni ibu re. Oniha merin ogbogba ni, igbonwo meta si ni giga re. O si se iwo re si ni igun re mererin, iwo re wa lara re. O si fi ide bo, o si se gbogbo ohun elo pepe na, ikoko re, oko re, ati awokoto re, ati kokoro eran re, ati awo ina won ni, gbogbo ohun elo re ni o fi ide se. O si se aro ide fun pepe na ni ise awon nisale ayika re de agbede meji re. O si da oruka merin fun iku mererin aro ide na ni aye fun opa won ni. O si fi gishiti mu se opa won ni, o si fi ide bo won, o si fi opa won ni sinu oruka ni iha pepe na lati ma fi ru. O fi apa ko se pepe na ni oniho ninu, o si fi ide se agbada na, o si fi ide se ese re, ti awo jiji egbe awon obirin ti n pejo lati sin ni enu ona ago ajo. O si se agbala na ni agusu ni owo otun. Aso tita agbala na je 30 wiwe, 100 igbonwo, opo won je 20, ipo itebo ide won je ogun kokoro opo won ni ati oja won je fadaka ati fun ihariwa 80 igbonwo opo won je ogun ati ipo itebo ide won je ogun kokoro opo won ni ati oja won je fadaka ati fun ihaiworun ni aso tita 50 igbonwo opo won mewa ati ipo itebo won mewa kokoro opo won ni ati oja won je fadaka ati fun ihailaorun si ihailaorun 50 igbonwo aso tita pakan je igbonwo 15 opo won je meta ati ipo itebo won je meta ati fun apa keji ni apa ehin ati ni apa ohun enu ona ago agbala na ni aso tita onigbonwo 15 wa opo won je meta ati ipo itebo won je meta gbogbo aso tita agbala na yi ka je ogbo olokun wiwe ati ipo itebo fun opo won ni je ide kokoro opo won ni ati oja won je fadaka ati ibori ori won je fadaka ati gbogbo opo agbala na ni a fi fadaka gba ni oja ati aso isoro enu ona agbala na je ise abere aso alaro ati elese aluko ati ododo ati ogbo olokun wiwe ogun igbonwo si ni gigun re ati giga ni ibo re je igbonwo marun oba aso tita agbala won ni se dede opo won si je merin ati ipo itebo won ti ide merin kokoro won je fadaka ati ibori ori won ati oja won je fadaka ati gbogbo ekan ago na ati ti agbala re yi ka je ide eyi ni iye ago na ago eri ni bi ati ka won gege bi ofin Mose fun irin awon omo Lefi lati owo Itamari wa omo Aroni alufa Besaleli omo Uri omo Huri ti eya Juda si se ohun gbogbo ti Oluwa pase fun Mose ati Oholiabu pelu re omo Aisamaki ti eya Dani alagbede ati ologun olona ati aguna ni aso alaro ati elese aluko ati ododo ati ogbo didara gbogbo wura ti a lo si ise na ni oniruru ise ibi mimo ni ani wura ore ni o je talenti 29 ati egberin shekeli odin 70 ni iwon shekeli ibi mimo ati fadaka awon eni ti a ka ninu ijo eniyan je 80 talenti ati shekeli ojidilegbesan o le 15 ni iwon shekeli ibi mimo abo shekeli kan ni ori okunrin kookan ni iwon shekeli ibi mimo lori ori olukuluku ti o koja sinu awon ti a ka lati eni 20 odun ati ju be lo je 20 leni 17 o le 50 eniyan ati ninu 80 talenti fadaka ni ati da ipo itebo won ni ti ibi mimo ati ipo itebo ti aso ikele na 80 ipo itebo ninu 80 talenti na talenti kan fun ipo itebo kan ati ninu ojidilegbesan shekeli o le 15 o mu se kokoro fun owon won ni o si fi bo ori won o si fi se oja won ati ide ore na je 70 talenti ati egbejila shekeli oni o si fi se ihu itebo enu ona ago ajo ati pepe ide na ati aro ide sara re ati gbogbo ohun elo pepe na ati ihu itebo agbala na yika ati ihu itebo enu ona agbala ati gbogbo ekan ago na ati gbogbo ekan agbala na yika
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: A dupe pe oran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jinle jojo ti o koja oye wa a dupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje anbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi ohun kon pa mo fun yin abe yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa ohun ti o n ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa loni a n fe ye ewe mimo wo lori igboran pepe bi aban so nipa gbigboran on ti o ye ki o ye gbogbo wa ni nitori wepe opolopo wa ni a ni omo ninu ile o si man je on ti o man dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe ati ni iriri ni ibi ise ti o si man je ohun edun okan wa bi o ti le won ki omo ise ki o ja fafa to tabi bi o ti won ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma nso titi ki o to gba fun wa o ma nje ohun ibanu je pupo bi e ba si wo ijoba ohun ti ijoba ma nfa juro si to aigboran ko si gbogbo awon ti a ma npe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu Olorun asi ni apere pupo lori awon ti won ni igboran pipe si Olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati Orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n bere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni Olorun ti ko wa ninu oro re ti o si n bere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran arorun pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba n gboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile Olorun bakan na ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu Olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyiti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbe nikan a obi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o tin tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wipe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi on ko npamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni o nfe ko pe jina ni aran odise olorun kan si ti a npe ni Ananias o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asin ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wipe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wipe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba o ti won so pe o je ma danwo o je ma gboran si olorun lenu won si n fe fun o ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wipe Paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wipe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo be olorun ni oni wipe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon aposteli ori ikokan le ni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paulu o si de ara re li owo ohun ese o si wipe bayi le emi mimo wi bayi le awon ju ti o wa ni Jerusalemu yo de okunrin ti o ni amore yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalemu. Paul n tesiwaju lati gboran si Olorun lenu. O ti gbo ipe. O ti gbo ipe nija ti a pe wipe o ye ki o lo si Jerusalemu. Bi o ti le je wipe inu ni bini po laarin awon Jew si Paul. Beni Paul n se okan akin. O si ni okan ti o duro sisin. O pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu. Ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun ki se keferi sugbon woli eni ti ohun paapa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amore Paulu. O de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won a se lodi si pupo pupo. Eru ba bere si ni ba awon arakunrin arabinrin awon ore awon ti o mo Paulu ni won bere si ni so wi pe Paulu ma se lo gbo idahun Paulu ni ese iketala nigba na ni Paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan. Nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je lati kekere le o ti ja fafa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluabi sini iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wipe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni o kunle sibe mbo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile esin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise esin a go church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won a ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo ba soro tan patapata iya e wa bere a ma so ko o temi laarin ijo laarin egbe o doju ti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu pada ìyá jẹ mí. Bó o bá yí padà bí n bá kú má débẹ̀ o, ṣùgbọ́n gbogbo wa tó kẹ́nu tiẹ̀, àwọn mí amú ní ti líle, ẹlòmíì tó gbọ́n inú wa tún pẹ́ síkọ̀rọ̀. A ní ó yé mi, èmi náà gbà tí mo wà ní kékeré, bó ṣe ń gbé mi lọ́kàn nìyẹn. Ṣùgbọ́n ṣe jẹ́jẹ́, ayé gba jẹ́jẹ́. N sì gbà tó bá kúrò nínú ilé ìsìn, gbà tó bá kúrò ní àwọn ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹ, bó kú bá kú fún ẹ, ta ló máa bá ẹ débẹ̀? Bó bá jẹ́ kí àwọn àgbà kí wọ́n fojú sí ẹ lára, bíbélì tó ń gbé yẹn, a bọ́ lọ́wọ́ ẹ o, ṣọ́ra ẹ o. Ní àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún Paul wípé má lọ o, má gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu o. Wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí tí ẹ̀yin ń sọkú, tí ẹ sì mú àárẹ̀ bá ọkàn mi. Àwọn ọ̀rẹ́ ẹ, ìgbà tó bá fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, wọ́n á fẹ́ mú àárẹ̀ bá ọkàn rẹ, wọ́n máa sọkú, wọ́n máa dáyàfọ̀ ọ́, nítorí èmi ti múra tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tó múra tán. Mo sì wòye wípé ìpinnu ọkàn tirẹ ni wípé ìwọ náà ti múra tán, wípé ìhìnrere tí a fi tọ́ lẹ́nu wò yìí wípé òní kúrò ńbẹ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè koro tí máa tún ayé ènìyàn ṣe, tí Ọlọ́run ṣe ọ lójú tí ó jẹ́ kí o rí, tí ó jẹ́ kí o ní etí ọmọ tí ó ń gbọ́ràn, mo gbàgbọ́ wípé òní kúrò nínú ẹ̀kọ́ náà. Ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ ṣe inú níbí ni, kí wọ́n fẹ́ jà, nítorí wípé o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán, kìí ṣe fún dídè nìkan ṣoṣo, kìí ṣe fún dídè nìkan, ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa. A ò tí ì pè ọ́ láti kú. Wo ẹlẹgbẹ́ wa, aṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti rà wá padà, àwa tí ó ní ìgbàlà, ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó pinnu nínú ọkàn rẹ̀, tí kò sì ṣe iyèméjì, tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá. Nígbà tí a kò lè pa á ní ọkàn dà, àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn. Kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó, kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ, ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ, táyà ẹ ti ń já, kí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì, ó tó sọ pé ẹ máa nìṣó, ẹ̀mí ń fẹ́, ó ṣàìlera fún ara. Bó bá ti ri pé bẹ́ẹ̀ ni, wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ. Bó bá wà nínú àwọn ẹni tó ránṣọ, àwọn gbogbo ẹgbẹ́, wọ́n á sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ, káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́, wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ, mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́, pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́, wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ maṣíìnì ẹ̀, wọ́n á gbé lọ. Wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣeéṣe kí wọ́n náà kò lọ bá pé kò burú ẹ jọ̀ọ́, òrìṣà náà àjọ má sìn. Tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, àwọn èèyàn sì máa wá. Bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò gba òun láyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n á ti pè pé òòṣọ ọkọ ẹ, ibi tó ń lọ yẹn, wàá rí àbọ̀ ẹ̀, tó bá máa dé a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so bo ba si ti de lo n fun ja mo nu we pe mo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o to ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon ju bi mo ti se nu ni bini si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni o ni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini o se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ike edogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo n be olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iye ami wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ki emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti e ro ti ya e
4: o ti eru ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati esotona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa ton fun e lonje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbese aye e awon ara atore niyan awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti di eru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o atemo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko bi rin jo ta ko won jo ti won pon le bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se n fun e won ti e n so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si ti n kunle we ninu ile awon isin mi ni won so fun e wi pe o ma sorire o eni to mora wo ni mo ri niwaju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daadaa nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi n kole ebe won di wahala ru eni aisimi aibale aya airoju airaaye ni won kole olorun ni awon wonyi wa pe won pe a ti so fun yin wipe eko wo le tun gbede yi wipe Jesu kan wa nibi kan to ma n gba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsin o fe so wipe iwo ni alara mimo awadi elese wese kokan dini ogbon sugbon peteru ati awon aposteli dahun won si wipe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wipe ni kiku ni yiye
3: titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo on ti mo wa nfe wadi ni we pe kini abayori si iboran wo exodus ori ikokandini ogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodus ori ikokandini ogbon ese karun nje ni sisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na le yin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mi mo won yi li oro ti iwo o so fun awon omo israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a ngbo lese kese ile a ndi isura fun olorun kini a npe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodus ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ran ọ létí pé kí jésù kristi kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ ló ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú àwa ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ kénání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni jésù kristi ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí jésù kristi tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alẹ́ ọ̀run ó wá rán olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa ẹni tá máa ṣe wa létí ẹni tá fi wá mọ ọ̀nà ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́ ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere a sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí ọlọ́run bínú bí o bá mú ẹ̀mí ọlọ́run bínú ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba ọlọ́run láti lọ sí ọ̀run rere ta ló tún kù fún ọ ó parí fún ẹni bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ẹ̀kọkànléní ogún lé wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀ kí o sì gbá ohun rẹ̀ gbọ́ má ṣe bí i nínú mo ń sọ fún ọ wípé ẹ̀mí ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa be irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ti ya re ti won mo olorun ton so pe ori eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba n wa iwa ku wa a ri iri ku ri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salai je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be sin ni so fun e je Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ́lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ wọ́n dé Samsoni bá jí ó lọ wọn ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n ń rìn ọ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣé bó o ti kàn mí sílẹ̀ ṣé bó o ti fi obìnrin ṣé bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú dọ̀tí ṣé bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ò ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ ọlọ́run ni Samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn na wọ́n ayò ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa ìgbà tán bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sílé èsì ìgbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún ìpanu ẹmọ ń bẹ wọn kọrin fún wa ìgbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó tán wá sọ pé michael lórúkọ ẹ o yá mi wákà psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì í ó ṣe aláìní ò tí ì ṣe aláìní di ọtí ò tí ì ṣe aláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ òun ni àwọn ọmọ israẹli ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wọlé ẹrú wọn ń bèrò ní lọ́wọ́ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere mbo lo ti fẹ lọ kọ ni Samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọn àánú ara rẹ ṣe ó fọwọ́ bọ orí rẹ irun ironu pe wada o ti hu lori re o wa so pe olorun mo te mo fowo kan e te orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton ki mi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi le kan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de le kan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu po ada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san kin ku sini igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sawon okun ko mo tun madura won bo re to n gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peyin da tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo n fe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere ko ni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun e pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi kan ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han ni awo somo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun e pe ki a ma dabi Saul o ni majemu lai lai aran onise a so fun yi pe patapata

Àbòtú, ó fẹ́ di ibi Sọ́ọ̀lù, ó rántí wípé Sọ́ọ̀lù ní àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn. Ní ìgbẹ̀yìn ayé ẹ̀, ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri. Ó lọ́lọ́run ò dá òun lóhùn. Ó tún padà lọ ń bọ̀ rìṣà. Inú ẹ̀ ló kó sí o. Bá a ṣe ń sọ yìí, kò fojú rí Jésù, kò rí Ọlọ́run. Ó wà nínú ìṣòro nísinsìnyí, ṣùgbọ́n ó ṣe tèmi pẹ̀lú ẹni. Ọlọ́run fún wa ní àǹfààní. Ó wu Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀, nínú àánú, nínú ìpamọ́ra rẹ̀, láti pè ọ́ wá sínú ìhìn rere. Mo ń bẹ Ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́, kọ́lọ́run mo kúrò nínú ọkàn rẹ̀. Bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí. Mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn. Bó o bá fẹ́ gbọ́ràn, wàá sọ fọ́lọ́run. Ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún Ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí Ọlọ́run kí ó yọ ọ́ kúrò. Ọlọ́run béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi. Képe wá sọ fún Ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ. Sọ fún Ọlọ́run wípé ó tún ṣe. Bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ, ní ti ìgbéyàwó, ní ti iṣẹ́ ṣíṣe, ní ti ìwà híhù, sọ fún Ọlọ́run, ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ. Ẹ̀mí Ọlọ́run ti ń tọ́ni sọ́nà. Ẹ̀mí Ọlọ́run olùtùnú, ó wà síbẹ̀ láti tọ́, láti ràn ọ́ lọ́wọ́. Láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀. Láti ṣe àtúnṣe. Má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà. Gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí òru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé. Oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run, orúkọ Olúwalẹ̀ Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé ọ̀la a ó sì dá ọ ní ìdè, ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lórí rẹ. Kí a tó lọ gbàdúrà ni a wo Málákì orí kẹta. Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà, tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ ààbò fún ọ bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kìí ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kìí ṣe lásán. Wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ. Kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ, gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀. Ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, ìwọ lè ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, kí a sì ṣe àwọn òkè ńlá nípò ẹ̀sìn inú òkun. Bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣàn yìí tí ó mú inú ìlú Ọlọ́run dùn, ìbí mímọ́ ọ̀gá ògo Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àti jẹ́ kí o di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ibi ààbò tí ó tọ́, ibi ààbò tí ó dájú, ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú. Ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà, láti wá ojú Olúwa. Bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ, kí o sọ fún Ọlọ́run kí ibi ààbò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀, kí a jẹ́ ọfin Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀. Òrùka ọwọ́ ni, ìgbàdí ti ìdí ni, òǹdè ni, tàbí ẹ̀gbà tí a somọ́rùn, tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa, tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà, kí a já wọn kúrò. Kí a sì sọ fún Ọlọ́run wípé lónìí, ó ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Jésù sì jẹ́ ẹni tí ó rà ọ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ ẹni bíìnì. Bí o bá sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tìrẹ. Ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí, kí ó lè gbọ́ tìrẹ, kí ó lè gbọ́ àdúrà rẹ. Bí wàhálà bá wà fún ọ, sọ fún Jésù. Bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ, jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún Ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀. Bí o bá sì ti ń ta ara rẹ jẹ, wípé sáàmù ni ibi ìsásí tirẹ̀.

tàbí àgbélébu tí ó sọ̀rọ̀ mọ ilé tàbí omi ìgò tí a yà sí mímọ́ lóró wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ̀ àbódájú ẹ̀jẹ̀ rẹ̀ ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ yóò jẹ́ tirẹ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n à ń bẹ̀ ọ́ bí a ti ṣe olóríire tó tí ó sì ti fún wa ní àǹfààní yìí tó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rá ní padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ jésù a bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ jésù a dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí o ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ o sì ti jẹ́ kí o ní mọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú àti wípé àwọn ojo àwọn ẹni ríra àwọn oṣó àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn èmèrè àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ o sọ fún wa wípé
inu ina run apaadi ni igbeyin won a o se fe ki eyi ki o je ti wa ya nbe o wepe fun iye okan kokan ti o ba ti ko ese re sile ti o si ti je won fun o tokan tokan pelu ipinu lati ma pada sinu awon ese won yi mo ti o si nbebe fun iwe inuma ati igbala nipa ise irapada Jesu Christi abe wipe idani loju igbala ti o ma nfi fun awon ti o ba kepe o fi fun oni oruko Jesu asibe wipe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko Jesu e ti ati gbo ni asale yi nipa abo ti o daju je ki o je ti eni kokan wa apa aye raye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa wipe kiki ojo wa le o fi ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wipe awon ileri wonyi yo je ti wa abo ti o wa ninu awon ileri wonyi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan wonyi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada asebe wo pe awon ti o ti yagan owo to won to si gbo ti won ki o si mu edun okan eni kokan wa ki o mu si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: Exodus ori ogoji. Oluwa si so fun Mose pe ni ojo kini osu kini ni ki iwo ki o gbe ibugbe ago na ro, iwo si fi apoti eri ni sinu re, iwo si ta aso ikele ni bo apoti na, iwo si gbe tabili wole ki o si to ohun won ni ti o ni to si ori re, iwo si mu opa fitila wole, iwo si to fitila re won ni lori re, iwo si fi pepe wura ti turari ni si waju apoti eri, iwo si fi aso isoro enu ona sara ago na. Iwo si fi pepe ẹbọ sísun ni si iwaju ẹnu ọ̀nà ibùgbé àgọ́ àjọ. Iwo si gbe agbada nika agbede meji àgọ́ àjọ ati pepe. Iwo si pọn omi sinu rẹ. Iwo si fa àgbàlá náà yika. Iwo si ta aṣọ ìṣòro si ẹnu ọ̀nà àgbàlá náà. Iwo si mu òróró ìta sórí ni. Iwo si ta sára àgọ́ náà àti sára ohun gbogbo tí ó wà nínú rẹ. Iwo si yà á sí mímọ́ àti gbogbo ohun èlò rẹ yóò si jẹ́ mímọ́. Iwo si ta òróró sára pepe ẹbọ sísun ati gbogbo ohun èlò rẹ, iwo si ya pepe náà si mímọ́, yóò si máa jẹ pepe tí ó mọ́ jùlọ, iwo si ta òróró sára agbada àti ẹsẹ̀ rẹ, iwo si yà á sí mímọ́, iwo si mú Aaroni àti àwọn ọmọ rẹ wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ, iwo si fi omi wẹ̀ wọ́n, iwo si fi aṣọ mímọ́ wọn ni wọ Aaroni, iwo si ta òróró sí ilé orí, iwo si yà á sí mímọ́ kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi, iwo si mú àwọn ọmọ rẹ wá, iwo si fi ẹ̀wù wọ̀ wọ́n, iwo si ta òróró sí wọn lé orí, bí ìwọ ti ta sí bàbá wọn lé orí, kí wọn kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi, nítorí tí ìta sórí wọn yóò jẹ iṣẹ́ àlùfáà láéláé ní tòótọ́ láti ìrandíran wọn. Bẹ́ẹ̀ ni Mose ṣe, gẹ́gẹ́ bí èyí tí Olúwa pa láṣẹ fún, bẹ́ẹ̀ ni ó ṣe. Ó sì ṣe ní oṣù kínní ní ọdún kejì, ní ijọ́ kínní oṣù náà ni a gbé àgọ́ náà ró. Mose sì gbé àgọ́ náà ró, ó sì de ihò ìtẹ̀bọ rẹ̀, ó sì to apapo rẹ̀, ó sì fi ọ̀pá rẹ̀ bọ́, ó sì gbé ọwọ́n rẹ̀ ró, ó sì na aṣọ àgọ́ náà sórí àgọ́. Ó sì fi ìbòrí àgọ́ náà bò ó ní orí bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì mú, ó sì fi ẹ̀rí ìnì sínú àpótí náà, ó sì fi ọ̀pá wọn ní sára àpótí náà, ó sì fi ìtẹ́ àánú ní sí òkè lórí àpótí náà, ó sì gbé àpótí náà wá sínú àgọ́, ó sì ta aṣọ ìkélé, ó sì ta bo àpótí ẹ̀rí bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì fi tábìlì ìnì sínú àgọ́ àjọ ní àríwá àgọ́ náà lẹ́yìn òde aṣọ ìkélé ìnì, ó sì to àkàrà náà lẹ́sẹẹsẹ dáradára lórí rẹ̀ níwájú Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì fi ọ̀pá fìtílà ní sínú àgọ́ àjọ tí ó kọjú sí tábìlì ní ní àgúsù àgọ́ náà. Ó sì tan fìtílà wọn ní síwájú Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì fi pẹpẹ wúrà ní sínú àgọ́ àjọ níwájú aṣọ ìkélé ní. Ó sì fi tùràrí dídùn jóná lórí rẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì ta aṣọ ìṣòro ní sí ẹnu ọ̀nà àgọ́ náà. Ó sì fi pẹpẹ ẹbọ sísun sí ẹnu ọ̀nà ibùgbé àgọ́ àjọ. Ó sì ru ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ lórí rẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì gbé agbada nìka agbede méjì àgọ́ àjọ àti pẹpẹ, ó sì pọn omi sí láti máa fi wẹ̀. Àti Mose àti Aaroni àti àwọn ọmọ rẹ̀ wẹ ọwọ́ àti ẹsẹ̀ wọn nínú rẹ̀. Nígbà tí wọ́n bá lọ sínú àgọ́ àjọ àti nígbà tí wọ́n bá súnmọ́ pẹpẹ náà, wọ́n á wẹ̀ bí Olúwa ti pàṣẹ fún Mose. Ó sì fa àgbàlá náà yí àgọ́ àti pẹpẹ náà ká, ó sì ta aṣọ ìṣòro ẹnu ọ̀nà àgbàlá náà, bẹ́ẹ̀ ni Mose parí iṣẹ́ náà. Nígbà náà ni àwọsánmọ̀ bu àgọ́ àjọ, ogo Olúwa sì kún inú àgọ́ náà. Mose kò sì lè wọ inú àgọ́ àjọ lọ, nítorí tí àwọsánmọ̀ wà lórí rẹ̀, ogo Olúwa sì kún inú àgọ́ náà. Nígbà tí a sì fa àwọsánmọ̀ náà sókè kúrò lórí àgọ́ náà, àwọn ọmọ Ísíráẹ̀lì a máa dìde rìn lọ ní ìrìn wọn gbogbo. Ṣùgbọ́n bí a kò fa àwọsánmọ̀ náà sókè, ǹjẹ́ wọn kò ní dìde rìn títí ọjọ́kọjọ́ tí ó bá fà sókè, nítorí tí àwọsánmọ̀ Olúwa wà lórí àgọ́ náà ní ọ̀sán. Iná sì wà nínú àwọsánmọ̀ náà ní òru ní ojú gbogbo ilé Ísíráẹ̀lì ní gbogbo ìrìn wọn. Èyí ni òpin ìwé Exodus.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé kẹta Mose tí a ń pè ní Lefitiku, orí ìkíní. Olúwa sì pe Mose, ó sì sọ fún un láti inú àgọ́ àjọ wá pé, sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì wí fún wọn pé, bí ẹnìkan nínú yín bá mú ọrẹ ẹbọ wá fún Olúwa, kí ẹ̀yin kí ó mú ọrẹ ẹbọ yín wá nínú ohun ọ̀sìn àní ti inú ọ̀wọ́ ẹran àti ti agbo ẹran. Bí ọrẹ ẹbọ rẹ̀ bá ṣe ẹbọ sísun ti inú ọ̀wọ́ ẹran, kí òun kí ó mú akọ wá aláìlábùkù, kí ó mú un wá tinútinú rẹ̀ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ síwájú Olúwa, kí ó sì fi ọwọ́ rẹ̀ lé orí ẹbọ sísun náà, yóò sì de ìtẹ́wọ́gbà fún un láti ṣe tutù fún un, kí ó sì pa akọ màlúù náà níwájú Olúwa. Àwọn àlùfáà, àwọn ọmọ Aaroni yóò sì mú ẹ̀jẹ̀ náà wá, wọn ó sì fi ẹ̀jẹ̀ náà wọn orí pẹpẹ ní yíká tí ń bẹ lé ẹnu ọ̀nà àgọ́ àjọ ki o si ko ebo sisun na ki o si kun awon mo aroni alufa ni yo si fi na sori pepe na won si to igi lori ina na awon alufa awon mo aroni yo si to ninu re ani ori ati ora won sori igi tin be lori ina tin be lori pepe sugbon ifun re ati itan re ni ki o sin ninu omi ki alufa ki o si sun gbogbo re lori pepe na lati se ebo sisun ebo ti a fi ina se orun didun si oluwa bi ore ebo re ba si se ti agbo eran eyi ni ni ti aguntan tabi ti ewure fun ebo sisun ako ni ki o mu wa alai labuku ki o si pa ni waju oluwa ni eba pepe ni ariwa ati awon alufa awon maroni ki o si bu eje re won ori pepe na yika ki o si kun ori re ati ora re alufa na yo si to won sori igi tin be lori ina tin be lori pepe sugbon ki o sin ifun ati itan re ninu omi ki alufa na yo si mu gbogbo re wa ki o si sun lori pepe ebo sisun ni ebo ti a fi ina se orun didun si oluwa bi o ba si se pe ti eye ni ebo sisun re ebo re si oluwa nje ki o mu ore ebo re wa ninu adaba tabi ninu omo eyele ki alufa na yo si mu wa si pepe na ki o si mi ni orun ki o si sun lori pepe na eje re ni ki o si ro si eba pepe na ki o si fa ajesi re ja pelu eri re ki o si ko lo si eba pepe na ni aila orun lori ibi eru ni ki o si la ti o nti iye apa re sugbon ki yo pin ni meji jale ki alufa ki o si sun lori pepe na lori igi na ti nbe lori ina ebo sisun ni ebo ti a fi ina se orun didun si oluwa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fi di mímú ṣẹ, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdimímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀ dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn, ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé.

bá àwọn ènìyàn bẹ́ẹ̀ fún àwọn ẹlòmíràn àìrí jẹ, àìrí níṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa, tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé. Ìbànújẹ́ púpọ̀ lé ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ 6, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7 sí 8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ òdedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́njamínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Efraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́njamínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyìíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi súnmọ́ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí 1 ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ 14. Ìwé Jóòbù orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sí ìtọ́ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbákasí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wípé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì
ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wolu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko yi ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dede o se fa aso igun wa re ya o se fari re o wole o se gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya we pe bi emi ba nbe ireti nbe pelu we pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni we pe a ni ikolo bi o ti le dabi eni we pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojusu gbogbo awon somo si rodede yi won ka ti o dabi eni wi pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini ijerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni Habakuku ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu ounje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti Habakuku nso fun anihi we pe bi ko ti le si ounje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wipe ohun le korin iyin si olorun bi iponju ti le wa ohun le korin iyin si olorun bi wahala ti le wa ohun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o nsele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya
igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a pe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo luwa wa yo sumo to si bi a ti mo wipe awon ami won yi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipinija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsese ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orile ede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul Apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o nso fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o tile dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo laisi ikunsinu ki a ma sin Olorun laisi ikunsinu ki a ma gbadura laisi ikunsinu ki a ma ka oro Olorun laisi ikunsinu ki a ma tele Jesu laisi ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibise wa ki a ma se ohun gbogbo laisi ikunsinu ati laisi ijiyan o so fun ani eseke dogun wipe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wipe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wipe ani lati je alailegan oniwa tutu gege bi omo Olorun alailaba won bi o tile je wipe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wipe ki awa ki a ma tan imole bi o ba je wipe ni toto ni ati ri imole yin rere ki a mo wipe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wipe ki ise ni tin tan wa je adupe wipe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa
o si ti kilo fun wa wipe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa yi ni an so fun wipe enikeni ti yo gbe igbe aye iwa bi olorun ninu Kristi Jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini won yi o so wipe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won o si ma toni je a o si ma ton won je bi ero kan ba wa le okan re wipe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wipe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele siwaju ati siwaju won si ma toni je a o si ma ton won je ohun ti a se nso awon nkan oye fun wa ni wipe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun wa ni ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese iketala nso wipe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon so wipe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wipe o mo Jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo Jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko bi aye ti le nbaje bi aye ti le nburu ju be lo o nso fun wa wipe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti ri awon kan woyi ni adugbo wa bi a ti ri wipe iwa ibaje n gbele bi a ti ri wipe awon eniyan buburu n gbele bakan na bi a ti ri wipe won tesoju ni iwa okunkun won o n so fun wa wipe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wipe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti n sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi a ti n salaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibe ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wipe a n sare eje ti a si mo wipe a n lo si ilu orun rere wipe Jesu Kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wipe imo eko sayensi o gbele kan awon ero sayensi ayara bi asa won yi wa ka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan wonyi ni o ma nje ki awon elomiran ro wi pe ese ti a fi nwa sinu ijo ti a nka bibeli ti a njeri lojojumo ti a nso nipa ti emi a nso nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o n gbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fi n gba wa ni iyanju wipe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi a ba duro lori ileri olorun
ti a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé orí ọ̀fẹ́ rẹ̀ tó fún wa. Yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpeninijà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebrew orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn tali ó bínú sí fún 40 ọdún, kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù. Àwọn tali ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. Adáyàfo àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn, bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dè wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídàájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà. Ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínní 40, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn,
bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni nu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a tin fa seyin ti a nso wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tese waju ninu isin olorun o so fun awe pe bi a ba nri ifaseyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wepe ati nko olorun sile o si je ami wepe idajo olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihirere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi abati n gbekele eran ara bi abati mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samueli fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samueli we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon oun na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si olowa ese ikeje olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo
èyí tí wọ́n sọ fún ọ nítorí pé ìwọ kí wọ́n kọ̀ ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí ilé olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ ọlọ́run láì dúró de báyìí ni olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn ìkẹ́rin àìgba gbogbo ọ̀rọ̀ ọlọ́run gbọ́ kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí ó máa ń fi hàn wípé a kò gba ọ̀rọ̀ ọlọ́run ní kíkún ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ́ ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú Hebrew orí kẹrin ẹsẹ̀ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́ ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa èyí lè rí nínú númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ ísírẹ́lì sì ń kùn sí mósè àti sí aaroni gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ íjíptì tàbí àwa ìbákú lé aginjù yìí nítorí kíni ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí íjíptì wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí íjíptì ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ kẹ́nání tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà nígbà tí àwọn ọmọ ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn ìdáyàfò àìní ìrètí àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́ ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn
láti lè padà sí ilẹ̀ Íjíbítì bí èrò bá ń wá sí ọkàn rẹ. Tí ó ń sọ wípé

ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé àpẹyìndà, àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run nínú orin Dáfídì orí 44. Orin Dáfídì orí 44. 6:100. Orin Dáfídì ẹsẹ 13. Wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà owó sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì orí 1 láti ẹsẹ 2, Ahasiah sì ṣubú láàrin fèrèsé Ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elijah wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ 3. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé, dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó, pàápàá ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ 4. Ǹjẹ́ nítorí náà, báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elijah sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlè máradúró, àìlè dúró de

ìrànwọ́ látòkè wá, irú àwọn tí wọ́n fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà. Ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa. Àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọwọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní, orí kẹwàá. Kọ́rìntì kínní, orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára, kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeé ṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa, nípa wàhálà, nípa inú níbini, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà, láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀, a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn, àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé, nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo.
èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lí ọkọ̀ àwọn mìíràn wọn a fi léèsù sílẹ̀ wọn a fi bíbélì sílẹ̀ wọn a fi jésù sílẹ̀ wọn a fi ẹ̀kọ́ ìrere sílẹ̀ wọn a fi iṣẹ́ ìsìn wa tí ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀ wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn wọn a fi ẹbí sílẹ̀ wọn a fi ọmọ sílẹ̀ bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí ọmọ kò ní ìtọ́jú ọkọ kò ní ìtọ́jú aya kò ní alábàgbé pẹ̀lú ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á sẹ́ ìgbàgbọ́ wọ́n á kúrò wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀ ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ìwọ ènìyàn ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí iyì ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ èyí ni paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará rome ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní òní wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ jésù ní rome orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùndínlógójì ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ kristi ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ kristi ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ kristi ó wá ń bèèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí edà rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ àwọn bíi jósẹfù wọn ní wàhálà wọn ní inúnibíni àwọn bíi ṣedraki mishaki àti abednego wọn ní ìpọ́njú tí ó peléke tí ó pọ̀ tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ ṣùgbọ́n ọlọ́run mú wọn làájá àwọn ènìyàn bíi dánielì àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi paul apostoli àwọn tí a lò ní ọgọ àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni paul apostoli ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ kristi ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí edà ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ ọ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ à ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí nínú gbogbo àìráṣọwọ̀ àìrílégbé àìríṣẹ́ṣe ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́ ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà ọlọ́run yóò jẹ tiwa ìmúláradá yóò jẹ tiwa bí a bá ní sòrò díẹ̀ bí a bá farada bí a bá fàyàrán díẹ̀ ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa èyí ni paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn ohun tí paul ń sọ ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé ó kó gbogbo rẹ̀ papọ̀ ó sọ nípa ti ìyàn
o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti nunibini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife Olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife Olorun ati kuro ninu Kristi Jesu Oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura Olorun okan mi ti mura emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shetan mo ti ni ipinu wipe emi ki yo fi Olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun Olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin Olorun okan mi ti mura tan okan mi ti mura Olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohunkohun ki o ya wa ya Olorun wipe a ma fi igbagbo ati igboya tele Olorun a o si ma gboran si oro Olorun ni igba gbogbo wipe bi ekun ti le npe di ale kan o daju wipe ayo nbo le owuro se ipinu ti a ki o le yi pada ni waju Oluwa wipe o sin Olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin Olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin Olorun ninu wahala ninu ikonju ninu inu onibini ninu airije ninu airimo ninu wahala ti awon eniyan le da si Olorun wipe o tesiwaju lati ma sin Olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyida se ipinu wipe o ma tele Olorun nkan le le wahala le wa ikanju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti won won ko se suja won sugbon so fun Olorun wipe awon nkan won yi ki o le fa o seyin ko rodo Olorun o wa pelu Olorun o wa pelu Olorun o wa pelu Olorun ranti Joseph ni majemu lailai ranti Job ni majemu lailai ranti ipinu Abakuku ni waju Olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti Shadrach Meshach ati Abednego ranti Danieli ranti Paul apostoli ranti awon omo ehin Jesu Kristi ti a se ninu ibini si ranti wipe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wipe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun Olorun wipe iponju ibade wahala ibawa ohunkohun ti iba ma sele wipe o fara re sumo Olorun o fara sumo Olorun o sinsin Olorun titi opin aye re wipe o ko ni je ki ohunkohun ki o fa o seyin lodo Olorun ninu nkan won yi
àwa jọ aṣẹ́gun lọ. Nínú nǹkan wọ̀nyí, àwa jọ aṣẹ́gun lọ. Ṣe ìpinnu. Sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn lẹ́ ó gbalà.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori keji nigba ti enikan ba si n ta ore bo un jije fun oluwa ki ore bo re ki o je ti iyefun daradara ki o si da ororo sori re ki o si peturari sori re ki o si mu to awon alufa awon maro ni wa ki alufa si bu ikunwo kan ninu re ninu iyefun na ati ninu ororo na pelu gbogbo turari re ki o si sun ebo iranti re lori pepe lati se ebo ti a fi ina se orun didun si oluwa iyoku ti ebo un jije na asi je ti aroni ati ti awon omo re ohun mimo julo lati inu ebo oluwa ni ti a fi ina se bi iwo ba si mu ore ebo un jije wa ti a yan ninu aro ki o je akara alaiwu iyekun didara ti a fi ororo po tabi akara felefele alaiwu ti a ta ororo si ati bi ore ebo re ba se ohun jije ti a se ninu awo pete ki o je ti iyefun didara alaiwu ti a fi ororo po ki iwo ki o si da kelekele ki o si da ororo sori re ebo ohun jije ni ati bi ore ebo re ba se ebo ohun jije ti a yan ninu ape iyefun didara ni ki a fi se pelu ororo ki iwo ki o si mu ebo ohun jije na wa ti a fi nkan wonyi se fun oluwa ohun o si mu to alufa na wa ki ohun ki o si mu wa sori pepe ni alufa yi o si mu ebo iranti ninu ohun jije na yóò sì sun lórí pẹpẹ ẹbọ tí a fi iná ṣe òórùn dídùn sí olúwa èyí tí ó sì kù nínú ẹbọ ohun jíjẹ kí ó jẹ ti aaroni àti ti àwọn ọmọ rẹ ohun mímọ jùlọ ni ọrẹ ẹbọ olúwa tí a fi iná ṣe a kò gbọdọ fi ìwúkàrà ṣe gbogbo ẹbọ ohun jíjẹ tí ẹyin ò mú tọ olúwa wá nítorí ẹyin kò gbọdọ sun ìwúkàrà tàbí oyinkoyin nínú ọrẹ ẹbọ olúwa tí a fi iná ṣe bí ọrẹ ẹbọ àkọso ẹyin lè mú wọn wá fún olúwa ṣùgbọ́n a kì yóò sun wọn lórí pẹpẹ fún òórùn dídùn àti gbogbo ọrẹ ẹbọ ohun jíjẹ rẹ ni kí ìwọ kí o fi iyọ dùn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ́ kí iyọ májẹ̀mú ọlọ́run rẹ kí o má sí nínú ẹbọ ohun jíjẹ rẹ gbogbo ọrẹ ẹbọ rẹ ni kí ìwọ kí o fi iyọ sí bí ìwọ bá sì mú ẹbọ ohun jíjẹ àkọ́so rẹ wá fún olúwa kí ìwọ kí o sì mú sírí ọkà dáradára tí a yan lórí iná wá fún ẹbọ ohun jíjẹ àkọ́so rẹ ọkà gígún ti sírí tútù kí ìwọ kí o sì fi òróró sórí rẹ kí o sì fi tùràrí sórí rẹ ẹbọ ohun jíjẹ ni kí àlùfáà kí o sì sun ẹbọ ìrántí rẹ apá kan nínú ọkà gígún rẹ àti apá kan nínú òróró rẹ pẹlú gbogbo tùràrí rẹ ẹbọ tí a fi iná ṣe ni sí olúwa.
2: ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run Bàbá Jésù Kristì Olúwa wa ẹni tí ó fẹ́ wa tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀ tí kò fẹ́ kí a ṣègbé ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì kí a ba lè ní ìyẹ̀ ní pẹ̀kún a fi ògo ìyìn àti ọlá fún orúkọ yín ẹgbà ọpẹ́ wa ní orúkọ Jésù àdúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀ àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire àdúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà àdúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé àdúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ ẹ pè wá sínú agbo ẹ sì pè wá sí abẹ́ ààbò àdúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa láàrin ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà ìgbà rírí jẹ ìgbà àìrí jẹ ìgbà ayọ̀ ìgbà ẹkún ìgbà omijé ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ ẹ jẹ́ kí àlàájá àdúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa ní ìgbà ìní ẹ pèsè fún wa ní ìgbà ìròbìnú jẹ́ ẹ tù wá lára ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ àdúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí à ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i wípé ohun gbogbo tí a ó ṣe ìwà tí a ó hù àti bí a ó ṣe kọrin ni bí a ó ṣe gbàdúrà ni ohun gbogbo tí a ó máa ṣe jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí efun ni eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adope wepe e ti gbo ti wa asibe yin wepe gege bi a ti ma gboro yin nisisin yi wepe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Kristi Oluwa wa lati igba ti a ti bere isin ni ati nso ti a si ndupe lowo olorun wipe olorun ti o mu ari ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni wipe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wipe iwa wa irin wa oro enu wa ise wa wipe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wipe ati sumo opin odun yi wipe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wipe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki awo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won ese olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni afin soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun daradara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wipe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wipe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro wepe bi a ba ji laaro a ma nreti wepe ale yo de ojo kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ose kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kọkan ati odun kọkan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti o gun lo ti ko ni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a n gbe o ni opin ki se be ni kan ayé ti a wà nínú rẹ̀ yí pàápàá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ gbogbo ayé ti a mọ̀ ó ní òpin ohun kan ni kò ní òpin èyí ni ìgbàlà ọlọ́run àlàáfíà ọlọ́run ìjọba ọlọ́run ohun kan ni kò ní òpin àwọn ohun ti ẹ̀mí ti ọlọ́run fi fún wa nípasẹ̀ Jésù Kristi àwọn nǹkan wọ̀nyí ni kò ní òpin nítorí bẹ́ẹ̀ bí a bá jí ọlọgbọ́n a ó máa ro ti ìgbẹ̀yìn jẹ́ kí n tún ka ẹsẹ̀ yìí lẹ́ẹ̀kan sí i ìbáṣe pé wọ́n gbọ́n kí òye yìí kí ó yé wọn wọ́n ìbá ro ìgbẹ̀yìn wọn jẹ́ kí a wo nǹkan mẹ́ta gẹ́gẹ́ bí àkòrí nínú ìwàásù ti òní ìkíní ìgbẹ̀yìn ayé wa ìkejì ìgbẹ̀yìn ayé ìkẹta ìjọba tí kò lópin ìkíní ìgbẹ̀yìn ayé wa ẹni wípé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àwa tí a wà láàyè lónìí bí jésù bá pẹ́ díẹ̀ kí ó tó dé bí ó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ó dájú wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nísinsìnyí wọn ó di arúgbó nígbò ṣe àwa tí a sì ń dàgbà ó dájú wípé a ó fi ayé sílẹ̀ nítorí kò sí àwa yé má lọ nítorí bẹ́ẹ̀ ayé tí a ń gbé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ní òpin ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a tilẹ̀ wípé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wo Isaiah orí kẹtàdínníàádọ́ta ẹsẹ̀ ìkeje ìwọ sì wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ àwọn ọ̀dọ́ wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí nítorí bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń sọ wípé jẹ́ kí n jayé orí mi gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó ọtí mímu ìrédé ooru wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà gbà tí àwọn ní aṣọ gbà tí àwọn ní owó gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà àkókò yìí ni a rí ni ó jẹ́ tiwa àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń já láńkátó ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé èrò tí ó ní ni wípé ẹwà tí òun ní gbajúmọ̀ tí òun ní dúkìá tí òun ní àti àlàáfíà ìlera tí òun ní wípé yóò máa wà títí ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀ ni yóò máa wo inú díngí bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí ìlera tí ó ní nísinsìnyí agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin ayé tí a ń gbé ó lópin wípé bí ọlọ́run bá bùkún wa bí ọlọ́run bá fojú àánú wò wá wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa kí a má ṣe bí àwọn òmùgọ̀ bí àwọn tí kò lọ́lọ́run tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí àwọn ẹlòmíràn wọn á fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì wọn á kọ orúkọ ara wọn síbẹ̀ àwọn mìíràn ní àdúgbò wa wọn á lẹ orúkọ wọn mọ́bẹ̀ wọn á rò wípé àwọn ò wà títí ṣùgbọ́n ara mi kò rí bẹ́ẹ̀ nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà dà nísinsìnyí bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé a kò tí ì pẹ́ láyé púpọ̀ síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ ọlọ́run fún wọn wọn ni ó ti o àwọn ò fẹ́ gbọ́ yẹn nítorí pé àwọn ò máa jẹ àǹfààní ayé yìí títítí àwọn ò fẹ́ ro nípa tọrun nísinsìnyí àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí nítorí pé kí làwọn tó ń wá kí ndé táwọn ń gbàdúrà kí ndé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn kí ni wọ́n ń wí wọ́n rò wípé àwọn ò máa jẹ́ ìyálóde títí láé ṣùgbọ́n àwọn náà dà a fẹ́ wọn kò ilẹ̀ ti la ẹnu rẹ̀ ó ti gbé wọn mì a rí i wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà láàyè wọ́n wà láyé ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin ó yẹ kí àwa pàápàá kí a máa ronú bí a bá ti rí àwọn tí a ń gbé lọ sí itẹ́ àwọn tí a ń gbé lọ sí sàárè bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa wípé àwa náà kì yóò wà láàyè títí ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin jẹ́ kí a wo Hebrew orí kẹsàn-án Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ a ó jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n aṣíwèrè ènìyàn ní máa ń kú wà tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ni wípé ayé ò lópin bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ikú bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ìdájọ́ ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́ ni a ó ṣí nípò padà yálà ikú ni yóò pa ojú wa dé ni tàbí ìpè Jésù Kristì nígbà tí ó bá pa àwọn ènìyàn mímọ́ láradà tí ó gbà wọ́n sókè yálà èyí ni yóò ṣí wa lọ́wọ́ iṣẹ́ tí à ń ṣe nínú ayé ni tàbí ikú ni ó dájú pé ọ̀kan yóò mú ayé tàbí ìgbésí ayé wa wá sí òpin nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a jẹ́ ọlọ́gbọ́n ó yẹ kí a jẹ́ elétí ọmọ kí a sì máa múra sílẹ̀ fún dídé Jésù Kristì tàbí fún kíkúrò láyé nítorí pé a kò mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí Ọlọ́run yóò wí pé èyí tí a ṣe nínú ayé ti tó wípé kí a wá jẹ́ ìpè Ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa nínú Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá bí àpáàrò ti ń sàbá lórí ẹyin tí kò yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi í sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo pẹ̀lú òtítọ́ ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè yálà ó ń jalè nínú ìjọ tàbí ó ń jalè níbi iṣẹ́ tàbí ó ń jalè nínú ilé ó dá wà lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́ tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣíwèrè èyí jẹ́ wípé ikú yóò pa ojú rẹ̀ dé ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé olówa ní ìgbà ìkẹyìn nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́ kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ bí a bá fetí sílẹ̀ nísinsìnyí tí a sì gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ìhìnrere ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristì ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọ́gbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́ nígbà tí àwọn ní ìlera nígbà tí àwọn ní owó àti ọrọ̀ nígbà tí àwọn ní ohun ìní ayé àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ìrònúpọ̀àdà nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe ati oro pe ki eje Jesu Christi ki o weni mo ki o foni fun ju bi snow lo sugbon iru awon eniyan be won ma kabamo nikehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti olorun ba wa soro ni ki a peti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pepe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko se ni to mo la we pe ojo ola owo olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi a ko ba ti ni igbala ki a wa oju olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokan din ni ogoji orin dafidi ori kokan din ni ogoji ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura onisamu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se somoto sisi o ye ki awa na papa ki a ma peti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun aloni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Christi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wade sugbon o ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide oluwa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki oku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Christi ore ofe Jesu Christi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o n lo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won we pe aye igba na o n lo sopin sugbon ko seni ti o gba gbo won ro we pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orileede ati awon ile ati awon oyinni ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo peteru kini ori kerin ese ikeje peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Christi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Corinthi kini ori keje lati ese ikokindilogbon Corinthi kini ori keje ese ikokindilogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ke awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi nkoja lo apostle je ki o di imo fun wa nihi we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihi pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji le logun Matthew ori kewa ese ikeji le logun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisinsin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon omo ehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon omo ehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wi pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wi pe aye ti a wa ninu re wi pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekieli ori keje ki a wo bi olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le oluwa olorun wi pelu si ile israeli opin de sori igun mererin ile eyi ni oro oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de oji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju opin bo kini o ye ki o je ewa awon eniyan olorun ewa eni ti o mo jesu gege bi olugbala ewa eni tin sin olorun nigba ti a mo wi pe opin aye yi o de tan ki a wo peteru keji ori keta peteru keji ori keta lati ese ikewa sugbon ojo oluwa nbo wa bi o le le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo ngbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihin ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti a mo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi eni kokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisin yi wo pe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege be ni kokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba Jesu Kristi ati alaafia ti o wa ninu ijoba Jesu Kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bí ayé yóò tilẹ̀ wá sí òpin àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wá yóò tilẹ̀ lọ sí òpin síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristì tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin èyí ni áńgẹ́lì ni ó sọ fún Maria Wundia nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristì nínú Luke 1 láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Maria nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run sáàsì kíyèsí ìwọ lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ ní Jésù òun ó pọ̀ ọmọ ọ̀gá ògojì lọ li a ó sì máa pè é Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì yóò wà títí láé gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀ gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ a ó sì fi ìjọba Jésù Kristì múlẹ̀ a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé nínú wòlíì ìwé wòlíì Dánìẹ́lì 2:14 Dánìẹ́lì 2:14 lí ọjọ́ àwọn ọba wọ̀nyí lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀ èyí tí a kì yóò lè parun títí láé a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ yóò sì fọ wọn túútú yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run ṣùgbọ́n òun ò dúró títí láé láé èyí ni ìjọba Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ wípé ìjọba yìí yóò wà títí nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin nínú Dánìẹ́lì 2:7 14 a sì fi agbára ìjọba fún un àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun èyí tí a kì yóò ré kọjá àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristì wípé yóò wà láéláé 17 àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run lí a ó sì fi fún ọmọ lí a ó sì fi fún ènìyàn àwọn ènìyàn mímọ́ tí ọ̀gá ògo ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn tí wọn ó sì máa tẹríba fún un èyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristì báwo ni ìjọba yìí báwo ló ṣe lè jẹ́ tìrẹ báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristì o wà títí láé nínú Jòhánù 3:1.

ó yẹ kí ó jẹ́ tiwa, kò jẹ́ tiwọn, nítorí pé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mí sí Pọ́ọ̀lù apọ́sítélì láti kọ́ sí ìjọ wípé àti ṣeyín ní kíkún nínú rẹ̀, àti ṣeyín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kólósè. Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀ọ̀dà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù,
beba wa sinu ijoba Jesu beba kuro ninu okunkun beba kuro ninu ose beba gbe isise irunu pada ati igbagbo adi eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore opere nitori be o ye ki o ye wa wipe awa ti ati wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe ise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wipe adari ese wa je wa gege bi oro oro ore opere ati wipe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wipe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe aso wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbesi aye re ori ofe Kristi o ti mu nkan won yi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisha tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki ru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki ru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi eni keni bi o ba wa ninu Kristi o sese ki o je wu pe ijo wa nihin ni o tin josin tabi ijo miran ni o tin josin bi eni keni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a nso ti o ye wa gbangba ninu oro olorun ni wepe bi a ba ti wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana
ti o ye ki a so sinu ina orun apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wi pe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wi pe a wa ninu Kristi o ye ki o ye wa wi pe opolopo ni o je wi pe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won ye ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasifo yin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma po won won ma jaya nitori wi pe won je eni ti ko mo olorun ki a kunkun so wi pe won dabi ohun asan ni waju oluwa nitori wi pe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketa dilogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun o ni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re o ni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju oluwa eni ti o ni opolopo ore ofe ni waju oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wi pe a ni isokan pelu Jesu Kristi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je ofo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi olowa gbo ti a ti mo we pe ohun ni aropo wa o ni a fi se ebo fun wa o ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi
a si ti fi iye wa pamo ninu Kristi ninu pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wo pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Kristi kikun ti ani ninu Kristi mo tun ka Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o sese ki koroba yi ki o wa lori kanga nitoto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigbati a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi ye ke aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re beli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga naa jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orugbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orugbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sofo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sofo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese kewa o ye ki o ye o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigbati a ti wo inu Kristi
nigbati ati je pelu Kristi ati gbagbo ninu Kristi ati se wa lokan pelu Kristi wi nigbati ati wo inu Kristi ani kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni afi we omi ti o wa ninu kanga bi abagbadura bi abagbagbo bi abawa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki nka awon ese olorun po ki o le yi o dara dara ninu Efesu ori kini ese iketa olubukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu
ẹjẹ rẹ ni ma sọ nidi mimọ ẹjẹ rẹ ni ma mu ki ọkan wa ki o funfun laulau ninu efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboko wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi aso fun awe pe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun Olorun wi pe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma n lo si ilesin ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigbati a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kẹrìnlá lati ẹsẹ ìkẹtàlá ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìbá ṣe ìgbàlà ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìdáríjì ẹsẹ ni ìrètí ọrun ni ìyẹ anípẹkun ni ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ohun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá
ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run, wé pé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀rí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin babalógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọrọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, kí ó sọ wá jí, kí ó fi iná mi, kí ó fi jó gbogbo tí kò ní láárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí.
ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí, kí ó wá sọ ọjí, ọ̀fẹ́ la ń gbà lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ la ń gbà lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdáǹdè, ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó, ọ̀fẹ́ la ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún, ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ́ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yìí gan ni a rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé àti ṣèyí ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristi wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé gbàtí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò gbọ́ tiwa.

Bó wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ yẹ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy. Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 19. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ. Kí á dúró níhìn-ín, kí á wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé. Ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristì lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí á ní iyè, kí á ní ìbùkún, kí á ní àlàáfíà, kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀. Nínú ẹsẹ̀ 19 yìí ni Ọlọ́run ti ń sọ fún wọn, ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ. Ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀, ẹni tó tójú bọ́, ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀, wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́, a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí. A máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀, bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó, bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó, bí ó bá ṣe ṣe pàtàkì tó, ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà. Níhìn-ín ni Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́, ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ. Èyí ni Ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi, àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀. Ó sọ fún Ísíráẹ̀lì òní ẹ̀gbọ́, ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé. Èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí Ọlọ́run sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀, tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé, ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó fi ìdí rẹ̀ múlẹ̀. Níhìn-ín jẹ́ kí ó yé ọ nígbà náà wípé ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ó sọ fún àwọn wọ̀nyí, ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa. Ó sì ń sọ fún wa ohun tí ó yẹ kí a yàn. Ó jẹ́ kí ó yé wa wípé ìgbà tí òun dá ènìyàn, ó dá wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè yan ohun tí ó dára, ẹni tí ó lè yan ọ̀nà tí a fẹ́ rìn, ọ̀nà tí a fẹ́ tọ̀. Àwọn ẹlòmíràn ní àìlẹ́kọ̀ọ́ ìhìnrere tí wọ́n jẹ́, ní àìní òye ohun tí a ń pè ní ìhìnrere Jésù Kristì, tàbí àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún, wọ́n a máa sọ wípé Ọlọ́run ti ṣe àyànmọ́. Àwọn tí yóò nígbàlà tàbí àwọn tí yóò ṣègbé, àwọn mìíràn máa sọ wípé Ọlọ́run ti yan àwọn tí ó jẹ́ wípé orí burúkú ni yóò wà títí láé ní ìgbésí ayé wọn. Wọ́n máa sọ wípé Ọlọ́run ti yan ibi ikú, àìsàn, àìní, ó ti yàn án mọ́ àwọn kan wípé ó ṣeéṣe kírú àwọn bẹ́ẹ̀ kí wọn kí ó gbà.

àdúrà, kí wọn kí ó gbà wẹ̀ ohunkóhun tó wù kí wọn kí ó ṣe tàbí kí wọn kí ó lè ṣe wípé kò sí ìyípadà àyànmọ́ tí ó wà ní ìgbésí ayé wọn. Níhìn-ín ni Ọlọ́run ti já irú àwọn bẹ́ẹ̀ ní koro, ni ó ti dá wọn lẹ́bi, ni ó ti pè wọ́n ní òpòrọ́ àti ẹlẹ́kọ̀ọ́ èké. Ó ní òun pe ọ̀run láti jẹ́rìí wípé kò sí àyànmọ́ ibi fẹ́nikẹ́ni, wípé òun ti fún wọn ní iyè àti àlàáfíà àti ikú. Ó ní òun pe gbogbo ilẹ̀, kìí ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan, ó ní òun pe gbogbo ilẹ̀, gbogbo àgbáyé, òun pe wọ́n jẹ́rìí wípé òun kìí yan ibi fún ẹnikẹ́ni, wípé bí ibi àìsàn àìní bá wà fún ẹnikẹ́ni, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò mọ ọ̀nà ìtúsílẹ̀, kò mọ ọ̀nà ìgbàlà, kò mọ ọ̀nà bí a ó ti yan ìyè àti ire. Ó ní nítorí bẹ́ẹ̀ kí ayé sọ pé Ọlọ́run ni ó fún wa ní ibi, ni ó yan ibi fún wa ní ìgbésí ayé wa. Ó ní nítorí náà ẹni tí ó lè dáyàn ni ẹnì kọ̀ọ̀kan wa yan ìyè, kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ. Ó tún wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ogún, ó ní kí ìwọ kí ó lè máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ, àti kí ìwọ kí ó lè máa gba ohùn rẹ̀ gbọ́, àti kí ìwọ kí ó lè máa fara mọ́ ọ, nítorí pé òun ni ìyè rẹ. Níhìn ni a ń sọ fún wa nípa ẹni ìgbàlà, níhìn ni a ń sọ fún wa ọ̀nà ìgbàlà. Ó jẹ́ kí ó yé wa, ó ní bí a bá fẹ́ ní àlàáfíà, ó ní ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìyè, ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn, ó ní ọwọ́ wa ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀ ó ní kí ìwọ kí ó fẹ́ Olúwa Ọlọ́run rẹ. A sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ Olúwa Ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú, ṣùgbọ́n yíyè ni yóò yè, wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé. Nítorí bẹ́ẹ̀ bí o bá mọ ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, ìfẹ́ Ọlọ́run ni. Nítorí pé àwọn ẹlòmíràn ni Ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́, kílé tí ó fún ó sílẹ̀ fún iyì ríra, nítorí pé nígbà tí ó kìlọ̀, nígbà tí ó náwó àánú sí wọn, nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò, nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà, wọn kò náání. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe lórí ire tó ta wa lólobó, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa. Bí Ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́, bẹ́ẹ̀ ni a ń sátọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé. Ìfẹ́ Ọlọ́run ni. Bí kì í bá ṣe pé ìfẹ́ Ọlọ́run, báwo la ṣe mọ bí a ti gbàdúrà, báwo la ṣe mọ bí a ti tọrọ ìdáríjì, báwo la ṣe mọ bí a ti ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébò, báwo la ṣe gbà á gbọ́? Ìfẹ́ Ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohùn rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohùn rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ látòní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́,
won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran se olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori wi pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba so nipa wi pe ki iwo ki o faramo o so fun a wi pe bi a ba fe faramo olorun o nkan lo ma pin ni niya o nkan lo ma ya ni nipa si olorun o ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo Jesu Christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibukun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile na ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jakobu lati fun lati fi fun won ye ki a wo Deuteronomy yi kan na lati ori keji dilogbon Deuteronomy lati ori keji dilogbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun oni ilu ibukun ni fun ole oko ye ki a duro nibe o nso fun wa wi pe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun a wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun bere lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aba nwasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je wepe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wepe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon alebu gbogbo to wa ni igbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi a ba n gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun ye ki a wo iwe iwe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han o ni iwe owe ori kejidinlogbon ese ikesan iwe owe ori kejidinlogbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin
ani adura re papa yo di irira ari opolopo ilesi to ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je wi pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won o fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise en lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ke a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwa si ma pari eleyi na de ti n poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa abeni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ki a to wa si waju re oni bi a ba ti n bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati fara bale gbo ofin oluwa olorun wa oni bi a ba se ti n gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se pupo ninu awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbesi aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbesi aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be yìí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ ọlọ́run kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo ẹlòmíràn tí ó bá dé àárín wa bí a bá ń sọ fún wípé arákùnrin bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà èé ṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ ani má ka òfin sí mi lẹ́sẹ̀ má kọ́ mi lófin ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ lọ́rùn bẹ́ẹ̀ ni aláàánú lọ lọ́rùn ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́ aláàánú lọ lọ́run ṣùgbọ́n ó ní àṣẹ ó ní òfin ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí á tẹ̀lé bí ó bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀ a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹnìgbà a ní bẹ́ẹ̀ ni a ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ìgbà tí mo ti dénú ìjọ yìí wípé ọlọ́run ò fi mí sílẹ̀
bi mo tin kunle bayi be l'Olorun se fun mi bi mo tin bere be l'Olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo pe yo mu won se bo so pe ah adupe lowo Olorun o e ma tesiwaju osugbon ewo le tun kokora yi te ti torun to wo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun kokora eyi cheni l'Olorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin e ti mo wa fun ni ibukun Olorun be ni arabirin ibukun Olorun wa sugbon ibukun Olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba nfe ibukun Olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun Olorun wi pe Olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o gboran si gbogbo ase Olorun mo si gbagbo wi pe bi o tile ni isoro pe bo ba so fun Olorun wi pe ki o fun olori ofe Olorun yo fun olori ofe awon kan to soro fun Oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro Olorun a fun olori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon nigbagbo miran na ni pelu sugbon Olorun fun olori ofe Olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun Olorun bo ba be ranwo lodo Olorun yo fun olori ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni Olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wi pe bi won o mu oti oti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju lede ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi en won ma wa moto won ma wa owo sugbon nigba ti ori ofe Olorun wa si igbesi aye won yi pada ma de yi pada atorun wa to yi oro won pada to yi iwo so won pada to yi ise won pada Olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun Olorun wi pe o nfe yi pada o fe igbala toto yo gba okan re la yo yi opada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun Olorun wi pe a o farabale a o gbo ofin Olorun a o se ife Olorun o si so fun wa o je mo Olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese Olorun won yi fun mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo Olorun bo se ti ojo ibukun ni Olorun setan lati ro ojo ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti n gboran won ti o so fun wa ni ese ikini yi o ni nje Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe datunbi tabo datunbi adura shaani gbogbo gba bibeli ni gbogbo gba ah wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun Olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo Olorun ma je eni ti wi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro Olorun ninu ileri Olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro Olorun o ni owo gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri Olorun je awon omo Israeli ni soro gba ti won wa ni ile Egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san wo fun won won je awon ti won ko lenu oro nibikibi o je mo
ni gba ti Olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru Egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irinwo odun fun opolopo odun ti won ni ohun kan o ni ohun o gbe won ga ju gbogbo orire ede aye lo o je mo wi pe Olorun mu ileri re se ki lati ri Beni Olorun be si ni se ise iyanu Beni Olorun se be si ni da awon omo Egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni Olorun be si ni bukun won ni awon omo Egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni Olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo nfe ran leti wi pe nkan ti Olorun so fun wa bi a ba nfe ibukun Olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba nfe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro Olorun bi awon ti nlo ni kila ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni Olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o di alaisan tele tele gege bi eru Olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni Olorun fun ni isegun bi won tin wo ile Kenani nigba to ya ari bi Olorun ti fun ni isegun ari pe loni Israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti Israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo Israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun Olorun bi ba ti po tun ni igbese aye won o wa nso fun awa ti igbeyin aye deba o nso fun awa ti a je onigbagbo nisisin yi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon peti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo si se sori re bi yo si ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi bawo lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o bale wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese eyi ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na dronihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si ile isin nigba gbogbo ti o joko je bi omo olorun ti o dabi angeli ninu ile isin sugbon ti o buru ju esu lo ti o gbona
ninu ile se iru eni be ni an so wi pe ibuku yo wa fun rara o o ni ibuku ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni an pe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibukun o jina si wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń bèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀ èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n máa sọ fún ọ wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe yẹn pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó o ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n sọ pé mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan míì lọ ìgbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ níṣẹ́ ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́n àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tí wọ́n bá ti ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn ajókòó síbẹ̀ wọn á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdílúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdílúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa ń sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti máa ń fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bóun bá ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri
awon to ma npi oro olorun se agalamasa ta ma so pe awon ko ri si oro olorun ibojoko elegan ni o ni awati aje omo olorun awati aje ni to ntele Jesu Christi o ni a ko gbodo joko ni ibojoko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi oni gbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti aje onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba di omo olorun o ni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini bukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade li akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade li akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti a fe fe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi a oba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki a ni agbara emi olorun ki a gbadura wi pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹjẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa. Nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa pé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímọ́ ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrírí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé bí a bá ké pé yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Jẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni àmọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa le o da bi ohun aimo gbogbo ododo wa si da bi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo akoro bi afefe eyi ni an so fun amo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni wi pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ke abale ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o n beru ni waju olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan won yi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je wipe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese won yi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe wolii Isaiah ti a n ka tele tele lati ori ikokandinlogota iwe wolii Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo olowa ko kuru lati gbani beeni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aisedede yin le o yan yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma n fi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni ton tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala an se ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ka si o je ese o se se ki o je oju kokoro we pe onko ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogun loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa boboro tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe ohun boboro asa egboran si obi asa egboran si oro olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fin so fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wo pe a ko da won adura wa ohun ti o sele ni wo pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina wonyi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a so fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma robo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran a n so fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wi pe awon mo bi won se ma n fun awon alagbe lowo awon si mo bi won se ma n se ise esin a n so fun awe pe gbogbo awon kan won yin ti a gbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki a re danu bi ewe aise dede wa ni o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o n pe oruko olowa ko si eni ti o n pe oruko olowa amo israeli ti a n soro nipa re ti woli aisa ti o ko iwe isi lakoko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wipe ati fi oruko olowa fun won ati fi ileri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni asaya so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awa nke pe nisinsin yi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa o ni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli ori opopolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wipe won ke pe oroko Oluwa se o ti ka nipa Joseph inu ni bi ni ati wahala popo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko Oluwa bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Dafidi ohun ti o nse won ni we pe won ke pe oroko Oluwa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o dabi eni we pe won ke sejari ni ti igbagbo won ke sejari nipa ti ebi won won ke sejari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko Oluwa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israeli ni we pe ko si eni ti o ke pe oroko re ti o ru ara re soke lati di omo ti o ru ara re soke lati di omo e je wi pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opopolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won dojuko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o ndojuko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko Oluwa bi o ko ba di iliri Olorun mo bawo ni o sese se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo Olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni Jesu Kristi omo Olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wi pe o mo ise won ati wi pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerindinlogun nje nitori ti iwo se ilowo owo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si Olorun e je wi pe a o ta won nu e je wi pe bi a ti gba won gege bi eniyan Olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu Oluwa kuro lenu ologbala we pe won ki se ti Olorun mo o je mo we pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi o mo ki Olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori we pe o ni bi o ba wa ni ilowowo sibe we pe a o ta onu a o po jade kuro lenu

0: fún Ọlọ́run, ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyorí, àwọn nǹkan wọ̀nyí tí ó ń fẹ́ wọ̀nyí bí wọ́n bá máa jẹ́ tirẹ̀, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní, ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá ń fẹ́ ìgbàlà Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, bí a bá ń fẹ́ láti gòkè àgbà nínú àwọn ìdáwọ́lé wa, kìí ṣe nípa owó jíjẹ, kìí ṣe nípa ìlara ṣíṣe. Ó ní ẹ̀yin ṣe ìlara, síbẹ̀síbẹ̀ pẹ̀lú owó àti ìlara wọ̀nyí, ẹ kò sì lè ní, ẹ̀yin ń jà. Èyí jẹ́ wípé ẹ ń jiyàn, èyí jẹ́ wípé a ń fojú tẹ́ḿbẹ́lú àwọn tí ó lè ní nǹkan wọ̀nyí, èyí jẹ́ wípé a ń wo àwọn èèyàn tí ó ti ní nǹkan wọ̀nyí, èyí tí a bá fi lọ sí orí ẹkùn wa kí a gbàdúrà kí àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ tiwa. Ìjà tàbí ìlara tàbí àran kan ni a fi ń gbẹ́kọ̀ àwọn ẹlòmíràn lójú, ẹ̀yin sì ń jagun, ẹ kò ní nítorí ẹ̀yin kò béèrè, ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n ń sá jáde, wọ́n ń lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀rí mọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà, a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbájẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí. Nígbà tí Jésù Kristì ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá, ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé ó sì bá wọn, wọ́n sùn. Gbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọ́n sùn. Abájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, abájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, abájọ tí wọn kò lè ní agbára. Nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n wá bèrè wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn, abájọ tí wọ́n fi sẹ́ Jésù, ó wípé ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba, tí o kò lè ṣẹ́gun, ti o dabi eni pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wipe nigba gbogbo ni o ma nja otile no ma nfi eyin re bale eyi ni wipe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki esi ma gbadura e ma sona ki esi ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki esi ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki esi ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe bi asegun e ma sona ki esi ma gbadura bi idan o tin wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni tin bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi o ba dabi eni pe oje alaisan a ma npe ni kufo laye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki esi ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki esi ma gbadura bi o ba je wepe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki esi ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi nfe emi nfe igbala sugbon sa ilera fun ara looto le emi nfe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi nfe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sa ilera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbese aye wa aseyege ni igbese aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n sọ ni wepe a ni lati ru ara wa soke wo bi aisa ti sọ fun wa aisaya ori kejileni aadota aisaya ori kejileni aadota lati ẹsẹ ikini ji gbe agbara rẹ wọ iwọ si oni o n sọ fun awa ti a rẹwẹsi o ni ki a ji dede o n sọ fun awa ti a wà lábẹ́ agbára òkùnkùn tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀ ó ní kí a jí dìde ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́ ó ní kí a jí dìde jí gbé agbára rẹ wọ̀ ìwọ sí òní gbé aṣọ ògo rẹ wọ̀ ìwọ jerusalemu ìlú mímọ́ nítorí láti ìgbà yìí lọ àìkọlà ohun aláìmọ́ aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́ ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa bí a bá lè ru ara wa sókè bí a bá lè képe orúkọ olúwa wípé láti ìsinsìnyí lọ láti ìgbà yìí lọ àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa a kò ní rí wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀ a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù bí a bá lè jí dìde ìjí òdodo bí a bá lè képe orúkọ olúwa bí a bá lè ru ara wa sókè wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalemu tu ota kuro tu oja kuro li orun re iwo onde omo birin sioni a on ti an so ni wo pe amo iseli won yi won dabi omiran ti o je wo pe won de obole won ko wa alai lagbara ni bi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe an segun won sugbon Isaiah so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Oluwa ki a ba le mu awon ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro oni ki won gbon ekurukuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe an fe di eni igbala an fe di eni ti o ni so ni ma eni ti o ni agbara Olorun ati eni ti a isan gbogbo ti o kiti kuro ni igbesi aye re ti a ko je ki onkon ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi leri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisi yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan won yi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori kejilelogoji lati ese ikini orin dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti ma mi hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Oluwa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi so yi ni wo pe o ni ijatile ninu aye nitori wo pe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi a ba gbekele eran ara o daju wo pe a o ni ijatile sugbon ni orin samu so wi pe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wi pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju Oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fi agbara olorun ni igbesi aye re o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki ongbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe si pa ododo nitori won o yo alabogun fun ni awon ti ebi npa ati ti ogbengbe awon ti won mo we pe won fe so di mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi abanferu nkan be isodimo ki ison ti an ba pade loju ona isodimo ki ison ti an ba pade ni ibodo oko isodimo ki ison ti an ba pade ni bi oja isodimo je ohun ti an ba pade ni le olorun nigbati a ba ni ongbe nigbati ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi kan wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won ori olorun bi aban fe awon ibukun yi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketa dilogoji lojo ikehin ti se ojo ajo nla Jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alai le gbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi dawon adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iya nipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fifi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi ati se Jesu logo o si so fun a we pe nisisiyi ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki ileri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko si eni ti n ke pe oruko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a n fe awon ibukun olorun ileri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po
1: yóò fi wọn ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí á dìde, kí á sì sọ fún Ọlọ́run wípé à ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, à ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, képe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń rú ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là, tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọ̀dí mímọ́ ń kọ́, rú ara rẹ sókè kí o sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìsọ̀dí mímọ́, tàbí ìwọ tí o ti ní ìsọ̀dí mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ, rú ara rẹ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ agbára ẹ̀mí mọ́ ní ìgbésí ayé rẹ. Jí, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbọ́n irúkú kúrò lé ara rẹ, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́ọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fòní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ ìsọdí mímọ́ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, tàbí ìwòsàn, ó ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé ó fẹ́ kí a tu ọ sílẹ̀, ó fẹ́ kí a da ọ ní ìdè, ó fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè képe. Jí, jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu, nítorí láti ìgbà yìí lọ aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa, ìwọ ń fẹ́ o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ aláìní, ó jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, rú ara rẹ sókè, képe orúkọ Olúwa, sọ fún Olúwa wípé ó fẹ́ yí padà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́n láì lè gbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìsọ̀dí mímọ́, ó fi ìgbà gbogbo wọ́n láì ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa, kí o sọ fún Ọlọ́run wípé lónìí, lónìí ó ń fẹ́ ìgbàlà, ó ń fẹ́ ìgbàlà. Ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà, kí pe Ọlọ́run fún ìsọ̀rí mímọ́. Bí o bá ti ní ìsọ̀rí mímọ́, kí pe Ọlọ́run fún agbára, ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run. Bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run, kí pe Ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò, nínú abúlé, nínú ìletò, lé àyíká rẹ, tàbí níbikíbi tí o ń gbé. Kí pe orúkọ Olúwa, jí kí o rú ara rẹ sókè, jí kí o rú ara rẹ sókè. Sọ fún Ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Èyí kìí ṣe àkókò fún orun sísùn. Képe orúkọ Olúwa, èyí kìí ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ rẹ, rú ara rẹ sókè, kí ìlérí Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ, kí ìdáǹdè kí ó ba lè jẹ́ tirẹ, kí ìwòsàn kí ó ba lè jẹ́ tirẹ, kí àlàáfíà Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ, kí ìmúnidúró okun atoke wa ki o le je ti re ki o re ofe olorun ki o le je ti re jidide ru ara re soke ki o kepo oroko lowa so fun olorun bi ileri re mu kepo oroko lowa e won fe sugbon ati ni nkan won yi ani lati gbadura o nfe igbala lati ni nkan won yi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan won yi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oroko lowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oroko lowa jidide ki o kepe oroko lowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oroko lowa

0: Levítikù.
1: Rí ìkẹsàn-án. Ó sì ṣe ní ijọ́ kẹjọ ni Mósè pé Áróní àti àwọn ọmọ rẹ̀ àti àwọn àgbà Ísírẹ́lì. Ó sì wí fún Áróní pé mú ọmọ akọ màálù kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò kan aláìlábùkù fún ẹbọ sísun kí o fi wọ́n rúbọ níwájú Olúwa. Kí wọ kí o sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ mú òbú kọ̀ọ̀kan wá fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọmọ màálù kan àti ọ̀dọ́ àgùntàn kan méjèèjì ọlọ́dún kan aláìlábùkù fún ẹbọ sísun àti akọ màálù kan àti àgbò kan fún ẹbọ àlàáfíà láti fi rú ẹbọ níwájú Olúwa àti ẹbọ ohun jíjẹ tí a fi òróró pò nítorí pé lóòní ni Olúwa yóò farahàn yín. Wọ́n sì mú ohun tí Mósè fi lélẹ̀ lé àṣẹ wá níwájú àgọ́ àjọ. Gbogbo ìjọ sì súnmọ́ tòsí, wọ́n sì dúró níwájú Olúwa. Mósè sì wí pé èyí lé ohun tí Olúwa fi lélẹ̀ ní àṣẹ kí ẹ̀yin tí ó ṣe ògo Olúwa yóò sì farahàn yín. Mósè sì sọ fún Áróní pé súnmọ́ pẹpẹ kí o sì rú ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ àti ẹbọ sísun rẹ kí o sì ṣètùtù fún ara rẹ àti fún àwọn ènìyàn kí o sì rú ọrẹ ẹbọ àwọn ènìyàn kí o sì ṣètùtù fún wọn bí Olúwa ti fi àṣẹ lélẹ̀. Áróní sì súnmọ́ pẹpẹ ó sì pa ọmọ màálù ẹbọ ẹ̀ṣẹ̀ tí í ṣe ti òǹtìkálà rẹ̀. Àwọn ọmọ Áróní sì mú ẹ̀jẹ̀ náà tọ̀ wá ó sì tẹ ìka rẹ̀ bọ inú ẹ̀jẹ̀ náà ó sì tọ́ sára ìwo pẹpẹ ó sì da ẹ̀jẹ̀ náà sí ìsàlẹ̀ pẹpẹ. Ṣùgbọ́n ọ̀rá àti ìwé àti àwọn tí ó bo ẹ̀dọ̀ ti ẹbọ ẹ̀ṣẹ̀ ó sun lórí pẹpẹ bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Àti ẹran àti awọ ni ó fi iná sun lẹ́yìn ibùdó. Ó sì pa ẹbọ sísun. Àwọn ọmọ Áróní sì mú ẹ̀jẹ̀ rẹ̀ tọ̀ wá. Ó sì fi wọn orí pẹpẹ yíká. Wọ́n sì mú ẹbọ sísun tọ̀ wá tí ohun ti ìpín rẹ̀ àti orí. Ó sì sun wọ́n lórí pẹpẹ. Ó sì ṣin ìfun àti itan rẹ̀. Ó sì sun wọ́n ní ẹbọ sísun lórí pẹpẹ. Ó sì mú ọrẹ ẹbọ àwọn ènìyàn wá. Ó sì mú òbúkọ tí í ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn. Ó sì pa á. Ó sì fi rúbọ ẹ̀ṣẹ̀ bíi ti ìṣáájú. Ó sì mú ẹbọ sísun wá. Ó sì ru gẹ́gẹ́ bí ìlànà náà. Ó sì mú ẹbọ ohun jíjẹ wá. Ó sì bu ìkúnwọ́ kan nínú rẹ̀. Ó sì sun lórí pẹpẹ pẹ̀lú ẹbọ sísun òwúrọ̀. Ó sì pa akọ màálù àti àgbò fún ẹbọ àlàáfíà tí í ṣe ti àwọn ènìyàn. Àwọn ọmọ Áróní sì mú ẹ̀jẹ̀ náà tọ̀ wá. Ó sì fi wọ́n orí pẹpẹ yíká àti ọ̀rá inú akọ màálù náà àti ti inú àgbò náà. Irú rẹ̀ tí ó lọ́ràá àti èyí tí ó bo ìfun àti ewé àti àwọn tí ó bo ẹ̀dọ̀. Wọ́n sì fi ọ̀rá náà lórí igẹ̀ wọn ni. Ó sì sun ọ̀rá náà lórí pẹpẹ àti igẹ̀ náà àti itan ọ̀tún ni Áróní fì ní ẹbọ fífì níwájú Olúwa bí Mósè ti fi àṣẹ lélẹ̀. Áróní sì gbé ọwọ́ rẹ̀ sókè sí àwọn ènìyàn. Ó sì súre fún wọn. Ó sì sọ̀kalẹ̀ kúrò ní ibi ìrúbọ ẹbọ ẹ̀ṣẹ̀, ẹbọ sísun àti ẹbọ àlàáfíà. Mósè àti Áróní sì wọ inú àgọ́ àjọ. Wọ́n sì jáde. Wọ́n sì súre fún àwọn ènìyàn. Ògo Olúwa sì farahàn fún gbogbo ènìyàn. Iná kan sì ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ó sì ju ẹbọ sísun àti ọ̀rá orí pẹpẹ náà. Nígbà tí gbogbo àwọn ènìyàn rí i, wọ́n kókú, wọ́n sì dojú bolẹ̀.

0: Bye-bye, Ryan. And if you fail, no more. You know, she has patience. She has one. Tell it, tell it. She wants you to share who wants your job. Chosen of Jesus Christ. Or would you be a reconciliation? Tell me about your name. She wants you to leave your new person. I don't know what, right? Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Bí táwa lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àtìyìnwá ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbẹ̀ tọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé.

ìwé wòlíì Isaiah fún. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi." Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyèsí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọn á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowóde, ó dájú wípé wọn á mọ jì sínú ìkòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ìkòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, oókan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run, ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, "Èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ́ mọ́, èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn..."
ti o joko le okunkun kuro ni ile tubu emi le oluwa eyi le oruko mi ogo mi le emi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kan na emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro olorun ti ki ye awon won yi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe oun yo fi iriran fun awon afoju somo ki a to mo wi pe bawo ni a se le gba eran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe so lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe gba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wi pe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mo wa ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wí pé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wí pé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wí pé afọ́jú ni ọ́ sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran ní orí Ésáyà tí mo ń kà fún ọ ni orí ìkejì lé ní ogójì láti ẹsẹ ìkejì dín ní ogún ó wí pé gbọ́ ẹ̀yin adití kí ẹ sì wò ẹ̀yin afọ́jú kí ẹ̀yin kí ó lè rí i ta ni afọ́jú mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ bí a ti ń kígbe tí a ń kìlọ̀ tí a ń ké rara tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú gbọ́ ìdáhùn tí ọlọ́run fún ọ ní ẹsẹ̀ kọkàndínlógún ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi tàbí adití bí ikọ̀ tí mo ti rán ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ olúwa ó ń sọ fún ọ èyí yẹ kí ó mì ọ́ toro ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi ó ní àwọn tí mo rán níṣẹ́ àwọn tí mo gbé ọ̀rọ̀ ọlọ́run lé lọ́wọ́.
àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ fún ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìn rere fún àwọn �ké wọn tó kù ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́ ẹ̀yìn Adití, wọ́n bá wò fẹ́ẹ́fẹ̀ẹ́fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀, ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yìn afọ́jú wọn ní ta ni Ọlọ́run pé ní afọ́jú, ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni Adití bí ikọ̀ tí mo rán, ta ni afọ́jú bí ẹni pípé, ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ gaara, mo tilẹ̀ pé pàápàá bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ẹ̀sìn, mo jẹ́ kan. Ọlọ́run wá ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ẹ̀sìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajíhìnrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ẹ̀sìn, ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wo ẹsẹ̀ ogún ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí i. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i, nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú. Ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aísáà yìí kan náà, ní orí 16:56, ló ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú, èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Aísáà orí 55, ẹsẹ̀ ìkẹsàn-án, Aísáà orí 55, ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà. Àpáàdì, nínú àwọn àpáàdì ilẹ̀, a mọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìríran tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́, kọ́ Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ Jésù? Ṣé ó wà? Ṣé ó wà ń bí? Rárá o, bírú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọlé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnìkankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣì ń padà bọ̀ ní Aísáà orí 16:60, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39, Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran.
àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn farisi tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là. Ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú, ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o, ṣàánú fún mi, làmí lójú jẹ́ kí n ríran, irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú. Mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí, bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀, tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálàpálàpá, bí ò bá wá wí àwáwí àti àwíjàre, bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú, bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbà á, bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí Ọlọ́run pe òun, mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí, oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú. Wo Aísáyà orí 64 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú. Ẹsẹ̀ ìkẹwàá, Aísáyà orí 64, ẹsẹ̀ ìkẹwàá, afọ́jú lé àwọn alóore rẹ̀, òpè ní gbogbo wọn, òdì ajá ni wọn, tí kò lè igbó, wọn a máa sùn, wọn ń dùbúlẹ̀, wọn ń fẹ́ máa tògbé. Àwọn alóore, àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀, àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà, ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà, ẹ ké pe Olúwa Jésù ń bọ̀. Àwọn wọ̀nyí ni à ń pè ní alóore. Àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin Ọlọ́run, àwọn tí wọ́n ń jáde wàásù. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wò wọ́n délé-délé, tí ó wo inú ọkàn wọn, tí ó wo ìwà wọn, tí ó wo ìrìn ẹsẹ̀ wọn, tí ó wo ìwọṣọ wọn, tí ó wo ìṣiṣẹ́ wọn, tí ó wo ìgbéyàwó wọn, tí ó wo ìkóbìnrin jọ wọn, tí ó wo bí wọ́n ṣe ń bímọ, bí wọ́n ṣe ń tọ́mọ, ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀. Ó sì ń sọ wípé òpè ni wọ́n. Nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà, ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú, àwọn méjèèjì wọ́n ṣe kí ni? Wọ́n já sínú kòtò, wọ́n á ṣègbé. Ìgbàlà ò sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn. Wí fún mi, ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà, ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò, ẹni tó ń mu ọtí àmúyí ìrà tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu, ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere, ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn, ó sì ń ṣìnà. Ẹni tí ó ń tọ̀ sára, tí ó mọ àmúyí ìrà, tí ìgò ló jẹ́ olúwa ẹ̀, sìgá ewé tí wọ́n ń já nínú igbó, òun ló ń tẹ̀lé káàkiri, ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo, èyí ni sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà, ó lòun fẹ́ kọ ibi lè tiẹ̀ bá ṣe tòrò, ó lòun fẹ́ kọ ibi wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀. Àwọn alóore Tọ́lọ́run sọ nípa wọn nìyẹn. Ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀. Mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba Ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí, ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run, àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀.

0: pẹ̀lú agbára ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nísàn pẹ̀lú ìná jésù kristi bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún un ìgbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò ọlọ́run fún ádámù ní éfà kan ṣoṣo mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni a ń pè ní noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti tìyálé nìkan lórí ìsìn ó dára kán máa ṣoògùn síra wọn gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan bó bá sì rántí ayé ti lọ́ọ̀tì nígbà tí ọlọ́run fẹ́ fi iná pa sódómù àti gomorrah rẹ̀ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ ọlọ́run àbí wọ́n bọ́ rárá lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá ó kúrò nínú iná sódómù àti gomorrah ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀ o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀ ibi tí ìṣúra ẹ bá wà ibẹ̀ ni ọkàn ẹ máa wà bó bá ní wọn síta àwọn wọ̀nyí tí jésù kristi bá dé àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn gbà tó ní kan sí. surulere oni kan se bute meta oni yawo kan si ibomi bi jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adiole ti ara oni ye afo loju o ni mona e ti o ti e je yawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angel ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni lot papa anu olorun po afa seyin lot ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angele nle won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angele di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodomo ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta bangba adekun kedere abewo lojo ti jesu ba de opolopo ani e sister nko sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti jesu christi ba de boda wa to ma wa su fun an ko to ma wa su ninu boss to si je wipe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo si bi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan safoju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti o won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo a wa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese e ti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju oyin ta ba ti e boju oyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju oyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbọ iro ese iyawo mo o mo wipe nkan kan ti sele ko si to be lati boju weyin Oni lori lo so fun pe kinde te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ke a de ri yin e wa se ko bibeli ojo lo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan nbo to ni mo oko to ni mo aya ni ti no ban jo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni igbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ekeni ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti enikankan wa ṣugbọn so fun wa wi pe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹjọ wọ wọn si afọjú ti n fọnà han afọjú ni wọn o mọ o ni wọn ṣe n kele olori we pe o n lọ si ẹgbẹ ikẹkọọ bíbélì bo ba lọ to ku ba ku fun ẹ ko sẹni ta ba ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ni wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wálẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣe pé yẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ ń lé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ẹ̀ ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí bọ́n bá wá náà ìnáwó náà máa kó wa sí wọn ní wá kán má bèèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n bá ti ń jókòó náà ń bèèrè wí pé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà abèrè lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò.
1: èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ 22, Deuteronomy orí 37, ẹsẹ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́júlé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ 29. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wa wọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ 46. Máàkù orí 10, ẹsẹ 46. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíìn, wọn ò mọ bá a ti gbàdúrà. Wọ́n á dákẹ́ síbẹ̀. Bó bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó tijú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ. ìṣiṣẹ́ tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run tó kígbe lé òun ra wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mi, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìnrere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé nsìn, ó ṣeé ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, agbẹ̀yìn kò lè wọlé, àrà wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye tá a sì sọ fún ọ wípé jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀? Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọ bí tó ti ń bọ̀ sí, mọ bí tó ń lọ, àbó mọ bí tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ, bó jọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé ayé má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó o bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ oṣó gbọ́, o sì gbé Bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbì bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n ń sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún-dọ̀hún-dọ̀hún títí tí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù, bára ẹ ò dá, bò ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, ná máa sọ pé bó tiẹ̀ kú pàápàá, a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́, bẹ́ẹ̀ nìkan fẹ́ tí wọ́n sínú, ó ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ. Ṣé bó sọ pé bíná ń jó màá bá lọ, bójo ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni, àìrọ́ o, ìṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajú dé, náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi ilẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀, tán rí ₦10 nínú àwọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá, orò kan fẹ́ràn, owó ẹ náà fẹ́ràn. Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu, tí gbogbo apá ẹ ọ̀tún, tí gbogbo ẹ rọ, wọn ní wálé ẹ mọ̀. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pe Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí a ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá, wọ́n sì wí fún un pé túju ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù ẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin,
0: o yan sonu kuro lokan e bo tin lo ba olorun ton so pe olorun sanu fun mi ton so pe jesu pe o fe gbo kan ela be ni gbogbo aso ero ton pa tele tele aso ese aso rin de oru gbogbo eto oni tele tele o yan gbo esonu ijewo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki la juri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbe ti aye wa ko won sile bo ba nbo lodo jesu Jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesus si we fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la oloju emi to nfi ire han to ndari esere jio to nwe esere nu to sin so wipe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e oro ihin rere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wipe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari jio be lo nfi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu adio irira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to nfi ore han gbogbo asiri ara e to nko to nfi awon okunrin abi awon obirin elegbe bo ba tin de ni igbala be lo nbo ihoho re gbogbo aso aye to kokora tele tele eti esu be o ni sote ni se tele tele to nfi aworan esu han bo ti nigbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be won ni oyi pada ni ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se ti nko ati handcuff te nko sowo se mo e ton fi ndi awon elewon mo wa fe mu lo sinu black maria itan ko sowo ati okun tan so meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi itan ko sese nko patapata lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sorun eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala mi yen o bokunrin bi jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe la mi loju dari ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wipe mi o ni lo eko ihin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba ope ati yin wa anbe o gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà, ìṣẹ́, ìpanu àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn. Àwọn tí Ọlọ́run ayé yìí fọ́ lójú. Àwọn tí ohun ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìwà ayé tí ó ra ní iyè. Ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ a ń bẹ̀ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ronúpìwàdà tọkàntọkàn, tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ, tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́, fi fún wọn ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukó wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà, àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, à ń bẹ̀ wípé ìwà wọn, ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tun. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀, ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo, níbi gbogbo, jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé, àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run, tí wọn ò sì fẹ́ ká lọ, àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà, àwọn atanijẹ, àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú, ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá padà ní ojú ọ̀nà yín rere yìí. Bàbá, yọ wá kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọ̀kàndà, jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin, má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ. A sì ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti gbàlà, àwọn tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, àwọn tí ó ti sọ di ẹ̀dá titun, a ń bẹ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí, wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí, ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. ati ijoba Olorun ti a tin korin nipa re ti a tin daniyan nipa re ti a tin so wipe gbangba a o de ijoba Orun o sese bi ohun ti a fe so loni ko ba ye wa dara dara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wo pe bi a tin gbo ki a ma gbadura wo pe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa mo soro nipa ipamo ati abo onigbagbo ipamo ati abo onigbagbo bi atimo bi o ba je eni ti o ti to ebun orun wo bi o ba je eni ti ati la loju si nkan ti emi bi o ba je eni ti ati fi igbala Jesu ta lore o mo we pe nipa ore ofe le a fi gba wala nigbati agba Olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun Olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se nise owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro Olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun nipa eyi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe a ko oruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe ati ba Olorun dore ati di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa o ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata pe ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju Olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori Olorun kan ni nbe onilaja kan pelu laarin Olorun ati eniyan o n paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki se we pe a bo lowo ewu a bo lowo jamba a bo lowo awon ota o so ni ese kerin yi kan naa we pe igbala ti a n so yi ni we pe ati wa sinu imo otito awa ti ati ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe a ti pa wa sinu imo otito ninu ese karun o so fun wi pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsin yi ati ba olorun laja o tun wa so fun ani ese kefa wi pe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba nso nipa ti igbala e ni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Christi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere we pe adi omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romo ori kejo romo ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o nba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wi pe ki se gbogbo eniyan le omo olorun nitori wi pe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere dara dara bi a ba nso wi pe omo olorun won ma fi awon omo luwa bi pe omo olorun awon ti won ko mo ona si ijoba orun sugbon ti o dabi eni wi pe boya won lawo boya won ma nle ni ore popo boya o dabi eni wi pe won je gbajumo ni gboro won ma ro wi pe awon je omo olorun bi abawo iwe johanu kini ori keta johanu kini ori keta lati ese kini e wo ri ife ti baba fi fe wa ti a fi n pe wa ni omo olorun be li asa je nitori eyi li aye ko se mo wa nitori ti ko mo awon ti a n pe ni omo olorun ni awon ti a ti fi igbala Jesu da lola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fa jade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa won won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko se ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun li awa ise nisinsin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a n pe ni omo olorun awon ni eni ti o ti ronupo ada awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Christi we nipa igbagbo wo johanu ihinrere ti johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Christi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju we pe a ti dariji won awon wonyi le an so wi pe won je omo olorun ohun ti a n fe so loni o duro lori we pe bi a ba ti di omo olorun bi a se le ni ipamo ninu ijoba olorun bi a se le ni abo ninu ijoba olorun ke a so we pe bi a ba ti wole bi a ba ti wo ijoba olorun bi olorun ninu agbara re bi o se le pawa mo ke a le je olooto titi de ojo ikehin nitori wo pe jesu je ki o ye wa ko fi bopo boyo fun wa o je ki o da wa loju wo pe kiki awon to ba fori ti titi de opin awon ni aogbala ninu Matthew ori 24 ese iketala Matthew ori 24 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li aogbala itumo ohun ti Jesu nso ni we pe ni gere bi abati gba Jesu Kristi gbo adi omo Olorun ati ni igbala sugbon so fun wi pe akoko po laarin igba ti a mo Olorun ati igba ti Jesu yo wa lati mu wa lo sile wi pe opolopo idanwo opolopo inu ni bini opolopo egan tabi esin opolopo nkan ni yo sele laarin igba ti a gba Jesu Kristi gbo ati igba ti yo wa lati mu wa lo le wi pe gbogbo nkan ti yo sele ni sa akoko na bi aba fori ti titi de opin nigba na ni a le wo ijoba Olorun je ki a wo awon ikoko ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a n gbo loni ikini idani loju nipase awon ileri ileri Olorun o ma n funi ni ifeyinti tabi idakoro tabi idaniloju ikeji ipamo fun awon olooto ki o ye wa wi pe bi Olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi isimi ayeraye fun awon asegun o ye ki o ye wa wi pe bi a ba n reti wi pe a o dorun nikehin orun rere wi pe a o wa ni ibi isimi nikehin nibi ti a o ti joko ti a o ti simi kuro ninu laala ti o wa ninu aye kuro ninu rogbodiyan ti o wa ninu aye kuro ninu inu nibini ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wi pe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa we pe isimi ayeraye ti a nso yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idaniloju ti a ni nipase awon ileri Olorun ninu Johanu ori kewa lati ese iketadinlogbon Johanu ori kewa lati ese iketadinlogbon awon agutan mi n gbo ohun mi won si mo emi si mo won won si ma to mi lehin nihin Jesu je ki o ye wa we pe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerindinlogbon o ni ṣugbọn ẹyin ko gbagbọ nitori ti ẹyin ko si ninu awọn agutan mi gẹgẹ bi mo ti wi fun yin awọn alaigbagbọ won ki ṣe agutan Jesu awọn ti ko gba iṣẹ ori igi agbelebo gbọ ẹjẹ ti Jesu ti ta silẹ lati ko ẹṣẹ won lo awọn ti ko gbagbọ wi pe Jesu ku fun won lati mu won wa sọdọ Ọlọrun awon ti ko gbagbo wipe ise ti Jesu Kristi se lori igi agbelebo wipe o ti pari gbogbo irubo wipe ko si irubo miran mo awon ti ko gbagbo wipe nipa jijewo ese won fun Olorun ati gbigba Jesu Kristi bo le a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbon oni bi a ba ti di agutan ti oluso agutan o ni awon agutan mi n gbo ohun mi bi a ba n so nipa gbigbo ohun Olorun tabi gbigbo ohun oluso agutan àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí wọ́n ní wọ́n gbóhùn bí wàásù bá ń lọ ó ṣe é ṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn ọ̀rọ̀ ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn kò tún sí ohun mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ jésù kristi tí ó yàtọ̀ sí bíbélì tí a gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi bí o bá ti ń gbọ́ nípa ìrònúpọ̀àdà ohùn jésù nìyẹn bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba jésù kristi gbọ́ kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù ohùn jésù ló ń gbọ́ yẹn bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe èyí ni ohùn jésù bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́ bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́ èyí ni ohùn jésù bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́ a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́ èyí ni ohùn jésù ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí o máa sọ pé mo ń gbóhùn pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí o má ṣe jáde o tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí o má ṣe dáhùn èyí kọ́ ni ohùn jésù ohùn jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi èmi sì mọ̀ wọ́n ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun wọn kì yóò sì ṣègbé láéláé kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi bàbá mi ẹni tí ó fi wọn fún mi pọ̀ ju gbogbo wọn lọ kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi ìlérí tí jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́ ó ní agbára láti dè wá mú ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dè wá mú jẹ́ kí a wo ìlérí mìíràn tí ọlọ́run ṣe fún wa kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti ọlọ́run bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa ó ní agbára ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi ohun tí Paul apostle sọ ni wípé nígbàtí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò farahàn jẹ́ kí a wo Hebrew orí keje Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ṣé orí ìdánilójú tí ọlọ́run fún wa ṣé orí ìlérí tí ọlọ́run ṣe fún wa ṣé orí ìtìlẹ́yìn tí ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá ń fẹ́ ààbò bí a bá fẹ́ dúró nínú ìjọba ọlọ́run ó ṣe tán ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn àsọ fún wa pé jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà ó wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ń bẹ̀bẹ̀ fún wa ó wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ń gbàdúrà fún wa èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun ti a ti fi pamọ si lọwọ o le pamọ titi di ọjọ ikẹyin ninu Timothy keji epistle keji ti Timothy

àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti ọlọ́run wọn pọ̀ ó ní ṣùgbọ́n òun jìyà láì tijú òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́ ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ni èyí ni ìdánilójú tí a ní a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú ti ni ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run ṣetán ó ní ìfẹ́ ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn ó fẹ́ kí a ní ìgbàlà bí a bá sì ti ní ìgbàlà yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí jésù lójúkojú gẹ́gẹ́ bí ó ti ń fẹ́ gẹ́gẹ́ bí ó sì ti ní agbára ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá fẹ́ dúró nínú ìjọba ọlọ́run òun pàápàá ṣetán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára nítorí àìlè mára dúró nítorí àìgbàdúrà tó nítorí àìka ọ̀rọ̀ ọlọ́run tó nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run tó bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí jésù kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ṣáko lọ ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ó ń gbọ́ ìwàásù yìí lónìí ó yẹ kí o mọ̀ wípé ọlọ́run sì tún pè ọ́ padà nínú Matthew 18 láti ẹsẹ̀ ìkejìlá ẹ̀yìn ti rò ó sí bí ọkùnrin kan bá ní 100 àgùntàn bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀ kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín ti ń bẹ̀lé ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé yẹ kí ó yẹ owó pé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ olùṣọ́ àgùntàn olùgbàlà wa jésù kristi ó tún wá ọ ó ń fẹ́ kí o padà wá sílé ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún retí rẹ wípé bí o bá ronú padà bí o bá ké pe ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú padà àti ní ìgbàgbọ́ bí o bá wá ọlọ́run yóò gbà ọ́ jẹ́ kí a wo Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run sí wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣe é ṣe fún wọn láti má ní ìgbàlà wípé bí ẹnìkan bá ti di ọmọ ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣe ìbá bẹ̀rẹ̀ sí ní jà ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè ìbá padà lọ sínú ìbọ̀rìṣà wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ ọlọ́run tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba ọlọ́run àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé tàbí wọ́n ní ìpamọ́ ayérayé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́ aláìgbọràn ọlọ̀tẹ̀ àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ni bíbélì sọ fún wa

0: títọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kìí ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run. Bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímọ́tì kejì, orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù, ẹni tí ń pe orúkọ Olúwa, kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun. Ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá, ẹsẹ̀ ìkejìlélógún. Nítorí náà, wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore. Bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn. ni won bi won ti je eni tin gboran oni sugbon ki a kiye sara ki amaba ke awa na kuro ninu heberu ori keta heberu ori keta ese kerinla ye ki a ka lati ese kejila e kiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni nilo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo olorun alaye o wa nkilo fun awe pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele olorun nigba kan ri awa ti ati ju ese sile nigba kan ri awa ti ati gba jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati ma ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa ma n fa si ti okan wa ma n fa si nkan miran ti o je ti ara ma n fa si oni ki a sora oni ki a kiye sara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Kristi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese kerinla nitori awa di alabapin pelu Kristi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni wepe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi aba ko sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi abako olorun sile o joanu ori kedogun ese kefa joanu ihirere ti joanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa wepe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu Kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo Olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Kristi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi a ba so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti olorun ti a se duro ninu igbala olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin robo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisa ti a so wi pe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye oni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu nibi ni o wi pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori kejile logbon ese iketale logbon exodu ori kejile logbon ese iketale logbon sugbon shegafra fun mi ese iketale logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re kuro ninu iwe mi bi abani igbala ako oruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbesi aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbesi aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbesi aye wa tabi iborisa tabi oju kokoro ni o pada si igbesi aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbesi aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe a ti pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni ti n ka bibeli bi o tile je eni ti n wa si ile isin sugbon bi a ba ri enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun lí èmi ò fi èso igi iyì ní fún jẹ tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun. Ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá. Ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọwọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi. Òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ò sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú Ọlọ́run mi tí ṣe Jerusalemu titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi. Wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun, tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun, tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun, tí àwọn ìbọ̀rìṣàtinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn, tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀, sínú ayé, sínú ìwà ti ara, ó ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pòádà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnàá tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run. Kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristì kí ó bá ọ nínú ìfàsẹ́yìn, wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì. Bí o bá jẹ́ apadà sẹ́yìn, ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà tí ó fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún, a ti dáríjì ọ lọ́tún, a ti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè oore ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti Ọlọ́run, oore ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú oore ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Kálvárì nípasẹ̀ Jésù Kristì. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run, títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Ọlọ́run, kí a má baà sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ori ikewa, ati nadabu ati abihu, awon maaroni, olukulu kuwamu awo tularire, wansi fi inasinu wa, wansi fi tularisori wa, wansi mwa jeji inawa siwa joluwa, ti onko fi ashefu wa, inasi ti odoluwa jade, wansi ronwa, wansi ku niwa joluwa. Iba nani mwosi wifu maaroni pe, Eyi yi ni Oluwa wipe a o ya mi si mi mo ninu awon tin sumo mi ati niwaju awon eniyan gbogbo ni a o yin mi ni ogo aro ni si dake mo se si pe Mishaeli ati Elsafani awon omo Usieli arakunrin Aroni o si wi fun won pe esumo ehin egbe awon arakunrin yin kuro niwaju ibi mi mo jade seyin ibudo be ni won sumo ibe won si gbe ti awon ti ewu won jade seyin ibudo bi mo se ti wi mo se si wi fun Aroni ati fun Eliasari ati fun Itamari Awon omo re pe e ma se si ibori yin be ni ke ma si se pa aso yin ya ki eyin ki o ma ba ku ati ki ibinu ki o ma ba wa sori gbogbo ijo sugbon ki awon arakunrin yin gbogbo ile Israeli ki o sokun ijona ti Oluwa se yi ki eyin ki o ma si se jade kuro lati ibi enu ona agbo ajo ki eyin ki o ma ba ku nitori pe ororo ita sori Oluwa nbe lara yin won si se gege bi oro Mose Oluwa si so fun Aroni pe ma se mu oti waini tabi oti lile iwo tabi awon omo re pelu re nigbati eyin ba wo inu agbo ajo lo ki eyin ki o ma ba ku ilana ni titi lai ni iran iran yin ki eyin ki o le ma fi iyato saarin mimo ati aimo ati saarin eri ati aileri ati ki eyin ki o le ma ko awon omo Israeli ni gbogbo ilana ti Oluwa ti so fun won lati owo Mose wa Mose si wi fun Aroni ati fun Eliasari ati fun Itamari awon omo re ti o ku pe e mu ebo njije ti o ku ninu ebo Oluwa ti a fi ina se ki e si je lai ni iwukara leba pepe nitori pe mimo julo ni ki eyin ki o si je ni ibi mimo nitori pe ipin tire ati ipin awon omo re ni ninu ebo Oluwa ti a fi ina se nitori pe be ni a fi ase fun mi ati ige fifi ati itan agbeso soke ni ki eyin ki o je ni ibi mimo kan iwo ati awon omokunrin re ati awon omobirin re pelu re nitori pe ipin tire ni ati ipin awon omo re ti a fi fun yin ninu ebo alaafia awon omo Israeli itan agbeso soke ati ige fifi ni ki won ki o ma mu wa pelu ebo ti a fi ina se ti ora lati fi fun ebo fifi niwaju Oluwa yo si ma je tire ati ti awon omo re pelu re nipa ilana titi lai bi Oluwa ti fi ase lile Mose si fi pelepele wa ewure ebo ese ni si kiyesi ati sun o si binu si Eliasari ati Itamari awon omo Aroni ti o ku wipe nitori kini eyin ko se je ebo ese na ni ibi mimo nitori pe mimo julo ni a si ti fi fun yin lati ru ese ijo eniyan lati se tutu fun won niwaju Oluwa kiyesi a ko mu eje re wa sinu ibi mimo eyin ba ti je ni toto ni ibi mimo bi mo ti pase Aroni si wi fun Mose pe kiyesi le oni ni won ru ebo ese won ati ebo sisun won niwaju Oluwa iru nkan wonyi ni o si subulu mi emi ba si ti je ebo ese le oni o a le dara ni oju Oluwa nigba ti mo se gbo eyi inu re si tutu Levitiku ori ikokanla Oluwa si so fun Mose ati fun Aroni o wi fun won pe so fun awon omo Israeli pe won yi ni eranko ti eyin o ma je ninu gbogbo eran ti nbe lori ile aye onkon ti o ba ya bate ese ti o si la li ese ti o si nje apoje ninu eran oni ki eyin ki o ma je sugbon won yi ni ki e ma se je ninu awon ti nje apoje tabi awon ti o si ya bata ese bi ibakasi e nitori ti o nje apoje sugbon ko ya bata ese alaimo ni o ja si fun yin ati gara nitori ti o nje apoje sugbon ko ya bata ese alaimo ni o ja si fun yin ati ehoro nitori ti o nje apoje sugbon ko ya bata ese alaimo ni o ja si fun yin ati elede bi o ti ya bata ese ki o si la ese sugbon o ko je apoje alaimo ni o ja si fun yin ninu eran won ni eyin ko gbodo je oku won ni eyin ko gbodo fowo kan alaimo ni won si ja si fun yin won yi ni ki eyin ki o ma je ninu gbogbo ti nbe ninu omi ohunkohun ti o ba ni lebe ati ipe ninu omi ninu okun ati ninu odo awon ni ki eyin ki o ma je ati gbogbo eyi ti ko ni lebe ati ipe li okun ati li odo ninu gbogbo ti nra ninu omi ati ninu ohun alaye kan ti nbe ninu omi ìríra ni wọn ó jà sí fún yín, àní ìríra ni wọn ó máa jẹ fún yín. Ẹyin kò gbọdọ̀ jẹ nínú ẹran wọn, òkú wọn ni ó sì kà sí ìríra. Ohunkóhun tí kò bá ní lẹbẹ àti epẹ nínú omi, òun ni kí ẹyin kà sí ìríra fún. Wọn yìí ni ẹyin ó sì máa kà sí ìríra nínú ẹyẹ. Àwọn ni a kò gbọdọ̀ jẹ. Ìríra ni wọn ṣe idì àti àṣà idì àti idì ẹja àti igun àti àṣà lé onírúurú rẹ̀ àti gbogbo ewò lé onírúurú rẹ̀ àti ògòǹgò àti òwìwí àti ẹ̀lúùlú àti àwòdì ní onírúurú rẹ̀ àti oyo àti igo àti òwìwí àti ògùgbú àti òfù àti àkàlà àti àkọ̀ àti òǹdẹ̀ ní onírúurú rẹ̀ àti atọ́kà àti àdán. Gbogbo ohun tí ń rákò tí ó ń fò tí ó sì ń fi mẹ́rẹ̀ rìnrìn ni kí ẹ̀yin kà sí ìríra fún yín. Ṣùgbọ́n àwọn yìí ni kí ẹ̀yin kí ó máa jẹ nínú gbogbo ohun tí ń fò tí ó ń rákò tí ń fi gbogbo mẹ́rẹ̀ rìnrìn tí ó ní tete lórí ẹsẹ̀ wọn láti máa fi ta lórí ilẹ̀. Àní nínú wọ̀nyí ni kí ẹ̀yin máa jẹ eṣú ní irú rẹ̀ àti eṣú oníhòhò nípa irú rẹ̀ àti ọ̀bọ̀nbọn nípa irú rẹ̀ àti ẹlẹ́ǹgà nípa irú rẹ̀. Ṣùgbọ́n gbogbo ìyókù tí ń fò tí ń rákò tí ó ní ẹsẹ̀ mẹ́rin òní kí ẹ̀yin kà sí ìríra fún yín. Nítorí ìwọ̀nyí ni ẹ̀yin ó sì jẹ́ aláìmọ́. Ẹnikẹ́ni tí ó bá farakan òkú wọn kí ó jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Ẹnikẹ́ni tí ó bá sì ru nǹkan nínú òkú wọn kí ó fọ aṣọ rẹ̀ kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Ẹranko gbogbo tí ó ya bàtà ẹsẹ̀ tí kò sì la ẹsẹ̀ tàbí tí kò sì jẹ àpọ̀jẹ kí ó jẹ́ aláìmọ́ fún yín. Gbogbo ẹni tí ó bá farakan wọn kí ó jẹ́ aláìmọ́. Àti ohunkóhun tí ó bá sì rìn lórí èékánná rẹ̀ nínú gbogbo onírúurú ẹranko tí ń fi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rìn, aláìmọ́ ni wọ́n fún yín. Ẹnikẹ́ni tí ó bá farakan òkú wọn kí ó jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Ẹni tí ó bá sì ru òkú wọn kí ó sì fọ aṣọ rẹ̀ kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, aláìmọ́ ni wọ́n fún yín. Wọ̀nyí ni yóò sì jásí aláìmọ́ fún yín nínú ohun tí ń rákò lórí ilẹ̀. Àsè àti eku àti ahùn nípa irú rẹ̀ àti ọmọlé àti ahánhán àti aláàmù àti agilítí àti agẹmọ. Wọ̀nyí lé aláìmọ́ fún yín nínú gbogbo ohun tí ń rákò. Ẹnikẹ́ni tí ó bá farakan òkú wọn kí ó jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Àti lára ohunkóhun tí òkú wọn bá ṣubúlù kí ó jásí aláìmọ́, ìbá àṣe ohun èlò igi tàbí aṣọ tàbí awọ tàbí àpò ohun èlò tí ó wù kí ó ṣe nínú èyí tí à ń ṣe iṣẹ́ kan.
3: A kò gbọdọ̀ má fi bọ inú omi.
2: Òun ó sì jásí aláìmọ́ títí di àṣálẹ́, bẹ́ẹ̀ ni a ó sì sọ ọ́ di mímọ́. Àti gbogbo ohun èlò amọ̀ nínú èyí tí ọ̀kan nínú òkú wọn bá bọ́ sí, ohunkóhun tí ó wù kí ó wà nínú rẹ̀ yóò di aláìmọ́ kí ẹ̀yin kí ó sì fọ́. Nínú oúnjẹ gbogbo tí a ó bá jẹ tí irú omi ìní bá dà sí yóò di aláìmọ́. Àti ohun mímu gbogbo tí a ó bá mu nínú irú ohun èlò náà yóò di aláìmọ́. Àti ohunkóhun lára èyí tí nínú òkú wọn bá ṣubúlù yóò di aláìmọ́. Ìbá àṣe àrò tàbí ìdáná wíwó ni kí a wó wọn lulẹ̀, aláìmọ́ ni wọ́n. Wọ́n sì di aláìmọ́ fún yín. Ṣùgbọ́n orísun tàbí kànga kan nínú èyí tí omi púpọ̀ gbé wà yóò jẹ́ mímọ́, ṣùgbọ́n èyí tí ó bá kan òkú wọn yóò jẹ́ aláìmọ́. Bí nínú òkú wọn bá bọ́ sára irúgbìn kan tí í ṣe gbígbìn yóò jẹ́ mímọ́. Ṣùgbọ́n bí a bá da omi sára irúgbìn náà tí nínú òkú wọn bá bọ́ sí nínú rẹ̀ yóò jẹ́ aláìmọ́ fún yín. Àti bí ẹran kan nínú èyí tí ẹ̀yin bá máa jẹ bá kú, ẹni tí ó bá farakan òkú rẹ̀ yóò jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Ẹni tí ó bá sì jẹ nínú òkú rẹ̀ kí ó sì fọ aṣọ rẹ̀ kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Ẹni tí ó bá sì ru òkú rẹ̀ kí ó sì fọ aṣọ rẹ̀ kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́. Àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ yóò já sí ìríra, a kì yóò jẹ́. Ohunkóhun tí ń fi inú wọ́ àti ohunkóhun tí ń fi mẹ́rẹ̀ẹ̀rin rìn àti ohunkóhun tí ó bá ní ẹsẹ̀ púpọ̀ àní ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ àwọn ni ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ, nítorí pé ìríra ni wọ́n. Ẹ̀yin kò gbọdọ̀ fi ohun kan tí ń rákò sọ ara yín di ìríra, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fi wọ́n sọ ara yín di aláìmọ́ tí ẹ̀yin ó fi ti ipa wọn di eléèrí, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Nítorí náà ni kí ẹ̀yin kí ó ya ara yín sí mímọ́, kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́, nítorí pé mímọ́ ni èmi. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fi ohunkóhun tí ń rákò sọ ara yín di eléèrí, nítorí pé èmi ni Ọlọ́run tí ó mú yín gòkè ti ilẹ̀ Íjíbítì wá láti máa ṣe Ọlọ́run yín. Nítorí náà kí ẹ̀yin kí ó jẹ́ mímọ́, nítorí pé mímọ́ ni èmi. Èyí yìí ni òfin ẹranko àti ti ẹyẹ àti ti ẹ̀dá gbogbo alààyè tí ń rá nínú omi àti ti ẹ̀dá gbogbo tí ń rákò lórí ilẹ̀, láti fi ìyàtọ̀ sáàrin àìmọ́ àti mímọ́, àti sáàrin ohun alààyè tí àbá máa jẹ àti ohun alààyè tí a kì bá jẹ.
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ori ikejila, Oluwa si so fun Mose pe, so fun awon omo Israeli pe, bi obirin kan ba loyun, ti o si bi omokunrin, nigba na ni ki o je alaimo ni ijo meje, gege bi ojo iyasoto fun ailera re, ni ki o je alaimo ni ijo kejo ni ki asiko omokunrin na nila, ki obirin na ki o si wa ninu eje ewenumo re ni ojo 23, ki o ma se fowo kan omi mo kan, be ni ki o ma se lo sinu ibi mimo titi ojo ewenumo re yo fi pe, sugbon bi o ba bi omobirin nigba na ni ki o je alaimo ni ose meji bi tinu iyasoto re ti o si wa ninu eje ewenumo re ni ogota ojo o le mefa nigba ti ojo ewenumo re ba pe fun omokunrin tabi fun omobirin ki o mu odo agutan lodun kan wa fun ebo sisun ati eyele tabi adaba fun ebo ese to alufa wa si enu ona ago ajo eni ti yo ru niwaju oluwa ti o si se tutu fun ohun o si di mimo kuro ninu isun eje re eyi ni ofin fun eni ti o bi omokunrin tabi omobirin bi ko ba si le mu odo agutan wa nje ki o mu adaba meji tabi omo eyele meji wa okan fun ebo sisun ati ekeji fun ebo ese alufa yo si se tutu fun ohun o si di mimo ori iketala oluwa si so fun mose ati fun aroni pe nigba ti eniyan kan ba ni iwu apa tabi amedidan kan ni awo ara re ti o si nbe ni awo ara re bi arun ete nigba na ni ki a mu to aroni alufa wa tabi okan ninu awon omo re alufa alufa yo si wo arun ti nbe ni awo ara re bi irun ti nbe ni oju arun na ba si di funfun ati ti arun na ni oju re ba din ju awo ara re lo arun ete ni ki alufa ki o si wo ki o si pe ni alaimo bi ami didan na ba funfun ni awo ara re ati ni oju re ti ko sin ji ju awo lo ti irun re ko si di funfun nigba na ni ki alufa ki o se alarun na mo ni ijo meje ki alufa ki o si wo ni ijo keje si kiyesi bi arun na ba duro ni oju re ti arun na ko ba si ran ni ara re nigba na ni ki alufa ki o se mo ni ijo meje si ki alufa ki o si tun wo ni ijo keje si kiyesi bi arun na ba se bi eni wodu ti arun na ko si ran si ni awo ara ki alufa ki o pe ni mimo kiki apa ni ki o si fo aso re ki o je mimo sugbon bi apa na ba ran pupo si ni awo ara leyin igba ti alufa ti ri tan fun mimo re alufa yo si tun wo alufa yo wo kiyesi apa na ran ni awo ara re nigba na ni ki alufa ti o pe ni alaimo ete ni nigba ti awon ete ba nbe ni ara eniyan nigba na ni ki a mu to alufa wa ki alufa ki o si wo si kiyesi bi iwu na ba funfun ni awo ara re ti o si so irun re di funfun ti oju si nbe ninu iwu na ete lailai ni awo ara re ki alufa ki o pe ni alaimo ki o ma se se mo nitori alaimo ni bi ete ba si so jade kaakiri ni awo ara ti ete na ba si bo gbogbo ara eni ti o ni arun na lati ori re titi di ese re nibi kibi ti alufa ba wo nigba na ni ki alufa ki o wo si kiyesi bi ete na ba bo gbogbo ara re ki o pe alarun na ni mimo gbogbo re di funfun mimo ni ohun sugbon ni ijo ti oju na ba han ninu re ki o je alaimo ki alufa ki o wo oju na ki o si pe ni alaimo nitori pe aimo ni oju ete ni tabi bi oju na ba yi pada ki o si di funfun ki o si to alufa wa alufa yo si wo si kiyesi bi arun na ba di funfun nigba na ni ki alufa ki o pe alarun na ni mimo mimo ni ohun ara pelu ninu eyi ani ni awo ara ti owo ti so ti o si jina ati ni apa owo na bi iwu funfun ba nbe nibe tabi ami didan funfun ti o si se bi eni pon ki a si fi han alufa alufa yi o wo si kiyesi li oju re bi o ba jin ju awo ara lo ti irun re si di funfun ki alufa ki o pe ni alaimo arun ete ni o so jade ninu owo na sugbon bi alufa na ba wo si kiyesi ti irun funfun ko si si ninu re bi ko ba sin ji ju awo ara lo ti o si dabi eni wodu nigba na ni ki alufa ki o se mo ni ijo meje bi o ba si ran siwaju ni awo ara re nigba na ni ki alufa ki o pe ni alaimo arun ni sugbon bi ami didan na ba duro ni ipo re ti ko si ran owo tita ni ki alufa ki o si pe ni mimo tabi bi ara kan ba nbe ninu awo ara eyi ti ijoni bi ina ba wa ti oju jijona na ba ni ami funfun didan ti o se bi eni pon kusurusu tabi funfun nigba na ni ki alufa ki o wo si kiyesi bi irun ninu ami didan na ba di funfun ti o ba si jin ju awo ara lo ri oju ete ni o ti nu ijo ni ni so jade nitori na ni ki alufa ti o pe ni alaimo arun ete ni sugbon bi alufa ba wo si kiyesi ti ko si irun funfun ni apade dana ti ko si jiju awo ara iyoku lo sugbon
4: ti o se bi eni soju
2: nigba na ni ki alufa ti o se mo ni ijo meje ki alufa ti o si wo ni ijo keje bi o ba si ran si waju ni awo ara re nigba na ni ki alufa ti o pe ni alaimo arun ete ni bi ami dina na ba si duro ni ipo re ti ko si ran si ni awo ara sugbon ti o dabi eni wodu ewu ijo ni ni ki alufa ti o si pe ni mimo nitori pe ijo ni tita ni bi okunrin tabi obirin kan ba ni arun ni ori re tabi ni agbon nigba na ni ki alufa ki o wo arun na ti kiyesi bi o ba jin ju awo ara lo li oju bi irun tinrin pupa ba nbe ninu re nigba na ni ki alufa ki o pe ni aimo ipe gbigbe ni ani ete li ori tabi li agbon ni bi alufa ba si wo arun pipa na si kiyesi ti ko ba jin ju awo ara lo li oju ti ko si si irun dudu ninu re nigba na ni ki alufa ki o se alarun pipa na mo ni ijo meje ni ijo keje ki alufa ki o si wo arun na ti kiyesi bi pipa na ko ba ran ti ko si si irun pupa ninu re ti pipa na ko si jiju awo ara lo li oju ki o pari sugbon ki o ma se fa ibi pipa na ki alufa ki o si se eni pipa animo ni ijo meje si ni ijo keje ki alufa ki o si wo pipa na ti kiyesi bi pipa na ko ba ran si awo ara ti ko ba jiju awo ara lo li oju nigba na ni ki alufa ki o pe ni mimo ki o si fo aso re ki o si je mimo sugbon bi pipa na ba ran si waju ni awo ara re leyin ipe ni mimo re nigba na ni ki alufa ki o wo si kiyesi bi pipa na ba ran si waju ni awo ara ki alufa ki o ma se wa irun pupa mo alaimo ni sugbon ni oju re bi pipa na ba duro ti irun dudu si hu ninu re pipa na jina mimo ni ohun ki alufa ki o pe ni mimo bi okunrin kan tabi obirin kan ba ni ami didan ni awo ara won ani ami funfun didan nigba na ni ki alufa ki o wo si kiyesi bi ami didan ni awo ara won ba se bi eni se funfun se dudu ifinra ni o so jade ni ara mimo ni ohun ati okunrin ti irun re ba re kuro ni ori re apari ni sugbon mimo ni ohun eni ti irun re ba re sile ni aiwaju re o pari ni iwaju sugbon mimo ni ohun bi oju funfun pupa rusurusu ba nbe ni ori pipa na tabi iwaju ori pipa na ete ni o so jade ninu pipa ori na tabi ni pipa iwaju na nigba na ni ki alufa ki o wo si kiyesi bi iwu oju na ba funfun pupa rusurusu ni pipa ori re tabi pipa iwaju re bi ete ti han ni awo ara elete ni alaimo ni ki alufa ti o pe ni aimo patapata arun re nbe ni ori re ati adete na ni ara eni ti arun na gbe wa ki o fa aso re ya ki o si fi ori re sile ni ihoho ki o si fi ibobo ete re soke ki o si ma ke pe alaimo alaimo ni gbogbo ojo ti arun na nbe ni ara re ni ki o fi eleri alaimo ni o nikan ni ki o ma gbe leyin ibudo ni ibujoko re yo gbe wa ati aso ti arun ete nbe ninu re iba se aso kubusu tabi aso ogbo iba se ni ita tabi ni iwun ti ogbo tabi ti kubusu iba se ni awo tabi onkan ti a fi awo se bi arun na ba se bi obedo tabi bi pupa lara aso na tabi lara awo na iba se ni ita tabi ni iwun tabi ninu ohun elu awo kan arun ete ni ki a si fi han alufa ki alufa ki o si wo arun na ki o si se ohun ti o ni arun na mo ni ijo meje ki o si wo arun na ni ijo keje bi arun na ba ran sara aso na iba se ni ita tabi ni iwun tabi ninu awo tabi ninu ohun ti a fi awo se arun ete kike ni alaimo ni nitori na ki o fi aso na jona iba se ita tabi iwun ni kubusu tabi ni ogbo tabi ninu ohun elu awo kan ninu eyi ti arun na gbe wa nitori pe ete kike ni ki a fi jona bi alufa ba si wo si kiyesi ti arun na ko ba tan sara aso na iba se ni ita tabi ni iwun tabi ninu ohun elu kan ti a fi awo se nigba na ni ki alufa ti o pase ki won ti o po ohun na ninu eyi ti arun na gbe wa ti o si se mo ni ijo meje si ki alufa ti o si wo arun na leyin igba ti a po tan si kiyesi bi arun na ko ba pa awo re da ti arun na ko si ran si alaimo ni ninu ina ni ki iwo ki o sun o ke ninu iba agbo ninu tabi lode bi alufa ba si wo si kiyesi ti arun na ba se bi eni wodu leyin igba ti o ba fo otan nigba na ni pe o fa ya kuro ninu aso na tabi ninu awo na tabi ninu ita tabi ninu iwon bi o ba si han sibe ninu aso na iba se ni ita tabi ni iwon tabi ninu ohun elo kan ti a fi awo se arun riran ni ki iwo ki o fi na sun ti arun na wa ninu re ati aso na iba se ni ita tabi ni iwon tabi ninu ohun ko ti a fi awo se ti iwo ba fo bi arun na ba won kuro ninu won nigba na ni ki a tun fo lekeje ohun o si je mimo eyi ni ofin arun ete ninu aso kubusu tabi ogbo iba se ni ita tabi ni iwon tabi ohun ko ohun elo awo kan lati pe ni mimo tabi lati pe ni aimo
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ori ikerinla. Oluwa si so fun Mose pe eyi ni yo ma se ofin adete ni ojo iwenumo re. Ki a mo to alufa wa, ki alufa ki o si jade seyin budo, ki alufa ki o si wo, si kiyesi bi arun ete na ba jina ni ara adete na. Nigba na ni ki alufa ki o pase pe ki a mu aye eye meji mimo wa fun en ti a o wenumo. Pelu igi opepe ati ododo ati ewe isopu ki alufa ki o pase pe ki a pa okan ninu eye eni ninu ohun elu amo ni oju omi tension ni ti eye alaye ki o mu ati igi opepe ati ododo ati ewe isopu ki o si fi won ati eye alaye ni bo inu eje eye ti a pa ni oju omi tension ki o si fi won eni ti a o wenu mo kuro ninu ete nigba meje ki o si pe ni mimo ki o si jowo eye alaye ni lowo lo si gbangba oko ki eni ti a o wenu mo ni ki o si fo aso re ki o si fa gbogbo irun ori re kuro ki o si we ara re ninu omi ki o le mo leyin eyi ni ki o wo ibudo sugbon ki o gbe leyin ode ago re ni ijo meje yi o si se ni ijo keje ni ki o fa gbogbo irun ori re kuro ni ori re ati irungbon re ati ipenpeju re ani gbogbo irun re ni ki o fa kuro ki o si fo aso re ki o si we ara re pelu ninu omi ohun o si di mimo ni ijo kejo ki o mu odo aguntan meji akọ alailabuku wa ati odo aguntan kan abo olodun kan alailabuku ati idamewa meta osuwon deali iyefun didara fun ebo njije ti a fi ororopo ati osuwon logu ororo kan ki alufa ti o so di mimo ki o mu okunrin na ti a o so di mimo ati nkan won ni wa siwaju oluwa si enu ona ago ajo ki alufa ki o mu akọ odo aguntan kan ki o si fi iru ebo ebi ati osuwon logu ororo ki o si fi won ni ebo fifi niwaju oluwa ki o si pa ko odo aguntan na ni ibi ti ohun o gbe pa ebo ese ati ebo sisun ni ibi mimo ni nitori pe bi ebo ese ti je ti alufa be si ni ebo ire koja mimo julo ni ki alufa ki o si mu ninu eje ebo ebi na ki alufa ki o si fi si eti otun eni ti a o wenu mo ati si atanpako owo otun re ati si atanpako ese otun re ki alufa ki o si mu ninu ororo osuwon logun na ki o si da si atelewo osi ara re ki alufa ki o si te ika re otun bo inu ororo na ti nbe ni owo osi re ki o si fi ika re ta ninu ororo na nigba meje niwaju oluwa ati ninu ororo iyoku ti nbe ni owo re ni ki alufa ki o fi si eti otun eni ti a o wenu mo ati si atanpako owo otun re ati si atanpako ese otun re lori eje ebo ebi ati ororo iyoku ti nbe ni owo alufa ni ki o da si ori eni ti a o wenu mo ki alufa ki o si se tutu fun niwaju oluwa ki alufa ki o si ru ebo ese ki o si se tutu fun eni ti a o wenu mo kuro ninu aimo re leyin eyi ni ki o pa iran ebo sisun ki alufa ki o si ru ebo sisun ati ebo njije lori pepe ki alufa ki o se tutu fun ohun o si di mimo bi o ba si se talaka ti ko le mu to be wa nje ki o mu akọ odo aguntan kan wa fun ebo ebi lati fi lati se tutu fun ati okan ninu idamewa osuwon deali iyefun daradara ti a fi ororopo fun ebo njije ati osuwon logu ororo kan ati adaba meji tabi omo eye ile meji iru eyi ti owo re ba to ki okan ki o si se ebo ese ki ekeji ki o si se ebo sisun ki o si mu won to alufa wa ni ijo kejo fun iwenumo re si enu ona ago ajo niwaju oluwa ki alufa ki o si mu odo aguntan ebo ebi ati osuwon logu ororo ki alufa ki o si fi won ni ebo fifi niwaju oluwa ki o si pa odo aguntan ebo ebi ki alufa ki o si mu ninu eje ebo ebi na ki o si fi si eti otun eni ti a o wenu mo ati si atanpako owo otun re ati si atanpako ese otun re ki alufa ki o si da ninu ororo na si atelewo osi ara re ki alufa ki o si fi ikare otunta ninu ororo na tin be ni owo osi re nigba meje ni waju oluwa ki alufa ki o si fi ninu ororo na tin be ni owo re si eti otun eni ti a o wenu mo ati si atanpako owo otun re ati si atanpako ese otun re si ibi eje ebo ebi ati ororo eyoku tin be ni owo alufa ni ki o fi si ori eni ti a o wenu mo lati se tutu fun ni waju oluwa ki o si fi okan ninu adaba ni rubo tabi okan ninu omo eyele ni iru eyi ti owo re ba to ani iru eyi ti apa re ka okan fun ebo ese ati ekeji fun ebo sisun pelu ebo onjije ki alufa ki o si se tutu fun eni ti a wenu mo ni waju oluwa eyi ni ofin re ni ara eni ti arun ete wa apa eni ti ko le ka ohun iwenu mo re oluwa si so fun mose ati fun aroni pe nigba ti eyin ba de ile kenani ti mo fi fun yin ni ile ini ti mo ba si fi arun ete sinu ile kan ninu ile ini yin ti onile na si wa ti o si wi fun alufa pe o jo ni oju mi bi eni pe arun be ninu ile na nigba na ni ki alufa ki o fun won ni ase ki won ki o ko ohun ile na jade ki alufa ki o to wo inu re lo lati wo arun na ki ohun gbogbo tin be ninu ile na ki o ma se je alaimo leyin eyi ni ki alufa ki o wo lati wo ile na ki o si wo arun na si kiyesi bi arun na ba nbe lara ogiri ile na pelu ila gborogboro bi eni se bi obedo tabi pupa rusurusu ti o jin ni ojuju ogiri lo nigba na ni ki alufa ki o jade ninu ile na si enu ona ile na ki o si ha ilekun ile na ni ijo meje ki alufa ki o tun wa ni ijo keje ki o si wo si kiyesi bi arun na ba ran lara ogiri ile na nigba na ni ki alufa ki o pase ki won ki o yo okuta na kuro lara eyi ti arun na gbe wa ki won ki o si ko won lo si ibi aimo kan leyin ilu na ki o si mu ki won ki o ha inu ile na yi kaakiri ki won ki o ko erupe ti a ha ni kuro lo si eyin ilu na si ibi aimo kan ki won ki o si mu okuta miran ki won ki o si fi di ipo okuta won ni ki won ki o si mu oro miran ki won ki o si fi re ile na bi arun na ba si tun pada wa ti o si tun so jade ninu ile na leyin igba ti won ba yo okuta won ni kuro ati leyin igba ti won ba ha ile na ati leyin igba ti won ba re nigba na ni ki alufa ki o wa ki o si wo si kiyesi bi arun ba ran si ninu ile na ete kike ni nbe ninu ile na aimo ni ki o si wo ile na okuta re ati iti igi re ati gbogbo erupe ile na ki o si ko won jade kuro ninu ilu na lo si ibi aimo kan eni ti o ba si wo ile na ni gbogbo igba na ti a se mo ki o je alaimo titi di asale eni ti o ba dubule ninu ile na ki o fo aso re eni ti o je ninu ile na ki o si fo aso re ati bi alufa ba wo ile ti o si wo si kiyesi ti arun inu ile na ko ba ran si leyin igba ti are ile na tan nigba na ni ki alufa ki o pe ile na ni mimo nitori pe arun na ti jina ki o si mu eye meji ati igi opepe ati ododo ati ewe sopo wa lati fi wo ile na mo ki o si pa okan ninu eye na ninu ohun elu amo loju omi ti n san ki o si mu igi opepe ati ewe hisopo ati ododo ati eye alaye ni ki o si te won bo inu eje eye ti a pa ni ati ninu omi sisan ni ki o si fi won ile na nigba meje ki o si fi eje eye na we ile na mo ati pelu omi sisan ni ati pelu eye alaye ni ati pelu igi opepe ni ati pelu ewe hisopo ni ati pelu ododo sugbon ki o jowo eye alaye ni lowo lo kuro ninu ilu lo sinu gbangba oko ki o si se tutu si ile na yo si di mimo eyi ni ofin fun gbogbo oniruuru arun ete ati ipe ati fun ete aso ati ti ile ati fun wiwu ati fun apa ati fun ami didan lati koni nigba ti o se alaimo ati nigba ti o se mimo eyi ni ofin ete Levitiku ori ikedogun Oluwa si so fun Mose ati fun Aroni pe so fun awon omo Israeli ki o si wi fun won pe nigba ti enikan ba ni arun isun lara re nitori isun re alaimo ni ohun eyi ni yo si je aimo re ninu isun re ara re ba ma sun isun re tabi bi ara re si da kuro ninu isun re aimo re ni se gbogbo ori akete ti eni ti o ni isun na ba dubule le aimo ni ati gbogbo ohun ti o joko le ki o je alaimo enikeni ti o ba fara kan akete re ki o fo aso re ki o si wi ara re ninu omi ki o si je alaimo titi di asale eni ti o si joko le ohunkohun ti eni ti o ni isun ti joko le ki o fo aso re ki o si wi ara re ninu omi ki o si je alaimo titi di asale eni ti o si fara kan ara eni ti o ni isun ki o fo aso re ki o si wi ara re ninu omi ki o si je alaimo titi di asale bi eni ti o ni isun ba tutọ sara eni ti o mo nigba na ni ki o fo aso re ki o si wo ara re ninu omi ki o si je alaimo titi di asale ati asakasa ti o wu keni ti o ni isun ki o gun ki o je alaimo enikeni ti o ba para kan kan ti o wa ni sale re ki o je alaimo titi di asale ati eni ti o ru nkan ninu nkan won ni ki o fo aso re ki o si wo ara re ninu omi ki o si je alaimo titi di asale ati enikeni ti eni ti o ni isun ba para kan ti ko ti we owo re ninu omi ki o fo aso re ki o si wo ara re ninu omi ki o si je alaimo titi di asale ati ohun ilu amo ti eni ti o ni isun ba fo kan pipo ni ki a fo ati gbogbo ohun ilu igi ni ki a sin ninu omi nigba ti eni ti o ni isun ba si di mimo kuro ninu isun re nigba na ni ki o ka ijo meje fun ara re fun isodi mimo re ki o si fo aso re ki o si wo ara re ninu omi tin san yo si je mimo ati ni ijo kejo ki o mu adaba meji tabi omo eyele meji fun ara re ki o si wa siwaju oluwa si enu ona agbo ajo ki o si fi won fun alufa ki alufa ki o si fi won rubo okan fun ebo ese ati ekeji fun ebo sisun ki alufa ki o si se tutu fun niwaju oluwa nitori isun re ati bi ohun iru idapo okunrin ba ti ara re jade nigba na ni ki o we gbogbo ara re nu ninu omi ki o si je alaimo titi de asale ati gbogbo aso ati gbogbo awo lare yi ti ohun iru idapo ba wa oni ki a fi omi fo ki o si je alaimo titi de asale ati obirin na eni ti okunrin ba badapo ti ohun ti ohun iru idapo ki awon mejeji ki o we ninu omi ki won ki o si je alaimo titi de asale bi obirin kan ba si ni isun ti isun re ti ara re ba ja si eje ki a ye asapa kan ni ijo meje enikeni ti o ba si fara kan ki o je alaimo titi de asale ati ohun gbogbo ti o dubule le ninu ile iyasapa kan re yo je aimo ohunkohun pelu ti o joko le yo je aimo ati enikeni ti o ba fara kan akete re ti o fo aso re ti o si we ara re ninu omi ti o si je alaimo titi de asale ati enikeni ti o ba fara kan kan ti o joko le ki o fo aso re ti o si we ara re ninu omi ki o si je alaimo titi de asale bi o ba si se pe lara akete re ni tabi lara ohun ti o joko le nigba ti o ba fara kan ki ohun ki o je alaimo titi de asale bi okunrin kan ba si ba adapo rara ti ohun obirin re ba nbe lara okunrin na ki ohun ki o je alaimo ni ijo meje ati gbogbo akete ti ohun dubule le ki o je aimo ati bi obirin kan ba ni isun eje ni ojo pupo le igba iyasapa kan re tabi bi o ba si sun pe koja igba iyasapa kan re gbogbo ojo isun aimo re yo si ri bi ojo iyasapa kan re o je alaimo gbogbo akete ti o dubule le ni gbogbo ojo isun re ki o si je fun bi akete iyasapa kan re ati ohunkohun ti o joko le ki o je aimo bi aimo iyasapa kan re ati enikeni ti o ba fara kan nkan won ni ki o je alaimo ki o si fo aso re ki o si we ara re ninu omi ki o si je alaimo titi de asale sugbon bi obirin na ba di mimo kuro ninu isun re nigba na ni ki o ka ijo meje fun ara re leyin eyi ni ki o si je mimo ati ni ijo kejo ki o mu adaba meji tabi omo eyele meji fun ara re ki o si mu won to alufa wa si enu ona ago ajo ki alufa ki o si ru okan ni ebo ese ati ekeji ni ebo sisun ki alufa ki o si se tutu fun niwaju oluwa nitori isun aimo re bayi ni ki eyin ki o ya awon omo israeli kuro ninu aimo won ki won ki o ma ba ku ninu aimo won nigba ti won ba so ibugbe emi ti nbe laarin won di aimo eyi ni ofin eni ti o ni isun ati ti eni ti ohun iru re jade lara re ti o si ti ipa re di alaimo ati ti eni ti o ri ohun obirin re ati ti eni ti o ni isun ati ti okunrin ati ti obirin ati ti eni ti o ba ba eni ti se alaimo dapo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà.
5: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lórí

0: pese ati itura wipon bo loworo je ki a tun pada sibi ti a ti bere ninu orin dapidi ori kerin dini adoje o kan eji efa oni nigba ti oluwa mu iko lo si oni pada awa dabi eni tin laala kini de ti a so be o ti o se won ni wipe wo mo wipe a tun le mu iko lo si oni pada ati ko won leru lo ki se be nikan awon omo won lati so di eru ki se be nikan awon papa won ni ireti ola ireti ojo tin bo won ti ro wipe ko tun si abayo won ti ro wipe ko ni si idande won ti ro wipe ota yo ma je gaba lori won titi won o fi ku ti won o fi fi aye sile olorun wa lana fun won wipe ki a tun mu won pada si ibi ti won wa tele tele ki a tun mu won pada si aye ti won wa tele tele ki a tun mu awon nkan ti won ti padanu re ki a tun mu pada si igbesi aye won awon ti a ti ko lo nigba ti oluwa se nkan won yi fun won won so wipe abi be ni abi be ko awa ti a tin sun ko tele tele ti o tun si ekun ekun mo abi be ni abi be ko awa ti a je eru tele tele awa ti a ni lara tele tele awa ti a o jeun gbadun tele tele ti olorun tun wa se ipese nla nla fun abi be ni abi be ko awa ti aisan ti o ti so lojo kale awa ti o je wipe aisan ko je ki a le jade aisan ko je ki a le se bi ati fe sugbon ti olorun tun wa da sile abi be ni abi be ko awa ti won tin so wipe bi won o ba se se abe wipe ko si bi a se le yo ninu re sugbon adura were ki a kan a pe oruko jesu a so fun olorun wipe ko boju o wa ko mu aisan yi ko mu kuro ni igbesi aye wa were be ni alaafia de be ni itura de be ni iwosan de ba wa abi be ni abi be ko abi o ntan mi je ni abi tooto tooto ni mo ri iwosan yi o ni o dabi ala loju o wa oni nigba na ni enu wa kun fun erin o da mi loju wipe o rerin ninu jesu nigba ti a ba mu ikulo re pada nigba ti a ba mu aisan re kuro nigba ti a ba mu iyo soti si awon alaiwa bi olorun si o nigba ti a ba mu kuro o da mi loju wipe erin yo gbenu re kan ati orin ayo yo wa senu re oni nigba na ni won wi ninu awon keferi pe oluwa seun la fun won o da mi loju pe ojo kan bo ko si jina rere ti awon alaigbagbo ti awon keferi ti awon aladugbo re ti won ma so wipe iyabirin lagbaja olorun se nkan la fun okunrin lagbaja church to nlo oye o gbe o nitori pe nkan bayi lo sele si o je mo wipe awon ti won tin woju olorun fun igba pepe ti won o loyunri ti won obi mori o je mo olorun ti se nkan fun lagbaja o nigba ti olorun ba se nkan won yi fun wa awon keferi yo ma ba wa yo won ma so wipe oluwa se ohun la fun won o ni oluwa se ohun la fun wa nitori na awa nyo ni soro farabale ni gbagbo ninu olorun ma saka akiri ma fi olorun sile joko sibi ti o wa duro ti oluwa gbadura si oluwa o daju wipe ojo igbala ti re ojo idande ti re ojo itusile ti re ojo iwosan ti re yo de ayo yo gbenu re kan oni oluwa mu iko lo wa pada bi isan omi ni gusu oni o wa so fun wa o ti n so nipa eri ti ara re o ti n so nipa idande ati itusile ti awon ni o wa n so wi fun awon elomiran lati se won lori o wa n so fun awon elomiran ki ipoya ati irewese ki o le po lo ninu okan won o wa n so fun oni awon ti n fi omije furugbin yo fi ayo ka ewo ni o n so nipa wipe won fi omije furugbin won fi omije furugbin awon omo israeli won je awon ti o ma n se ise agbe pupo awon ti o si ma n se daran daran won po ninu won nitori wipe ilu israeli ni akoko na ati ni akoko yi papa won gbekele ohun ogbin pupo pupo sugbon igba kan de ni igbesi aye won ti o je wipe bi won ba ti n furugbin eru a ma ba won wipe a o mo boya awon ara midiani ni o ka nkan won yi je a o mo boya awon ota wa lati syria ni won wa ti won ka gbogbo eso ko wa je sugbon won o le se ki won ma furugbin nitori be won fi omi je furugbin sugbon ki o to di wipe asiko ikore de olorun segun ota olorun mo awon midian omu okuro o le won jina rere o wa di wipe ni to to ni won fi omije furugbin sugbon nisisin yi won fi ayo ka ke mu wa si igbesi aye tiwa igba miran o sese ki eniyan ki o loyun bi o ba ti di wipe eni yi ti loyun ni awon ota ni won le ipade re lojorun wa ni ki o po ki o niso wipe won fe wo bi o ma se gbe oyun yi bo ma se gbede osu mesan to ma le kese jari lati le bi omo yi layo ati alaafia ati wipe oni ori lo ndun mi o ola ikun lo ndun mi otunla omo ni oyi ninu ojo miran o dabi eni pe eje riru tabi ese wiwu a ma so pe iru oyun wo ni mo ni yi a dabi eni wipe o fi omije furugbin sugbon bi o ba duro ti olowa bi o ba gbekele olowa o daju wipe asokale anfani ni fun omo olorun o daju wipe a o fi ayo ka wipe ni ojo ikunle alabiamo yi wipe koni si onkohun bi idagiri tabi bi ofo fun enikeni ninu wa olorun yo toju wa o se duro ti olowa o se gbekele olowa awon elomiran won ma saka kiri awon fe lo si odo baba lagbaja awon fe lo si odo iyalode nibi kan lohun awon fe lo si ti bi ma saka kiri ki o gbekele olowa nitori wipe olorun yo mu iko lo si oni pada erin yo si gba enu re kan oni eni ti n fi ekun rin lo ti o si gbe irugbin lowo looto yo fi ayo pada wa yo si ru iti re iti re ni ikore oko ti o ti gbin tele tele je ki awo awon elomiran kini awon ini lara won yi tabi iponju kini o ma nse fun won e ti won iba fi ma yo ninu olowa e ti won iba fi gbekele olowa kini ini lara ki lo ma nse fun awon elomiran je ki awo iwe oni waasu ori keje ese keje iwe oni waasu ori keje ese keje ni toto ini lara mu ologbo eniyan siwin ni toto ini lara mu ologbon eniyan siwin o ti an so fun anihin ni wo pe eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si omoluabi tele tele eni ti ki ja ki da si oro oloro tele tele sugbon ko ti mo olorun o kan je ologbon eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon ini lara deba iponju deba iru eniyan be ti a ti ma ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba deba eni yi fun ara re nigba ti ini lara ti o ba deba eni yi fun ara re a dabi eni wo pe gbogbo ogbon ti o ni wo pe o ti so won nu a dabi eni ti nsinwin a dabi eni ti nsoro rada rada ada bi eni ti nso nkan ti ko mu ogbon lowo ada bi asinwin ki a ma je ki o ri be fun wa se iwo na ma nri awon elomiran o sese boya awon gbo we pe oko ni jamba we pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo oju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die a so iru eni be di eni ti n soro bi eni pe o di asinwin tabi o sese ki o je wipe oko ati iyawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si mi o to ko si wipe a n bara waja ni igba kan ri ko si wipe mbolo lo mbolo ti n bo ko si wipe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wipe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi wipe be ni pe iyawo yi tun ni ale nita bi oko ti n gbo a kò tí ì mọ kíni kúlẹ̀ kúlẹ̀ àti kíni nǹkan tó ṣẹlẹ̀ ní tòótọ́ ó ti ń faraya ó ti ń dàbí ẹni tí ò lọ́gbọ́n ó ti ń dàbí ẹni tí kìí ṣe ẹni tí a mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí oníwọ̀ tútù ìnilára ó mú ọlọ́gbọ́n di àsínwín nítorí bẹ́ẹ̀ kí a ṣọ́ra kí a máa jẹ́ kí ìnira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ki a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi onkon ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun se gafra fun mi ki a wo ese ikokandini ogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa ni ni pe awon elomiran ewe won ma buko won ma fa sehin nitori inira awon elomiran ohun ti a ma ri ni wo pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi won ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja ki lo de won pe oruko yin ni ile iko ojo osimi wa tabi wa inu iwe mimo we pe ki e ka akosori tabi we pe ki e daun ibere kan a ma ri yin se ki se pe e wa silesin ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo ba wa yanju wahala jesu lo ba ru wahala wa lo o lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese o lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna a nfa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to nde ba wa ninu aye yi ni se awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lolorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni oluwa bi a ba si wa ninu oluwa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le si nidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu oluwa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni we pe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo we pe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi ohun se le yo wa kuro ninu won ninu exodu ori keta ese ikeje oluwa si we pe nitooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si so kale wa lati gba won lowo awon ara Egypt ye ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo Israeli awon mo Israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun Abraham wipe Abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu o jade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo Jesu Christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti an la koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa oni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan job ni an pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buruju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun jobu wo jobu ori ketalelogun jobu ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon jobu o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto oni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe ayiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won si waju awa na o mo wi pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o sese ki eyi ki o ya o lenu sugbon je kin so fun o awon eniyan wa won ma so fun a wi pe ikoko ti o sebe to dun idi re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si idi re ki se be nikan ikoko ti a nso nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagun jagun ki awon jagun jagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti ani lati la koja bi a ba nso nipa idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba nso nipa igbagbo ninu olorun o le mo boya oni igbagbo ninu olorun o sesan ri oni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o tile ni wahala kan to ngbadura lori re ri eyi ni olorun ma se nfi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba parito a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti a nso ni wo pe olorun mo isoro wa olorun mo awon ohun ti a nla koja o si daju wi pe olorun le gba wa wo orin dafidi lekan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini
1: Olúwa wí pé nígbà yìí èmi ó dìde, èmi ó sì yọ yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí. Níhìn ni Ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ní lára, bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí Olúwa wípé Olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n. Ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ, bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ, bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá wọ́n sì gbọ́n púpọ̀ púpọ̀ jù wá lọ, kí a mọ̀ wípé Ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ. Ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára. Nínú orin Dáfídì orí 18 ẹsẹ 17, orin Dáfídì orí 18 ẹsẹ 17, ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi nítorí wọ́n lé agbára jù mí lọ. Bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ, ó dájú pé Ọlọ́run yóò gbà wá, Ọlọ́run yóò tú wa sílẹ̀, Ọlọ́run yóò dá wa ní ìdè, kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì. Ṣùgbọ́n kí ni a lè ṣe? Tí a ó fi ní ìdáǹdè pípé, ìdáǹdè kíkún, kí ni a sì lè ṣe lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́? Yẹ kí a wò ó. Ìkíní, a ní láti jẹ́ ẹni tí ó mọ Olúwa àti ẹni tí Olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni ti rẹ̀. A ní láti di àtúnbí, a ní láti di ọmọ Ọlọ́run, nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun. Wo ìwé Aesaiah orí 54 ẹsẹ tí ó gbẹ̀yìn. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi. Èyí ni 20 àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Níhìn ó sọ wípé èyí ni 20 àwọn ìránṣẹ́ Olúwa. Èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè, tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa tí ó lè ṣe wá ní nǹkan, a ní láti jẹ́ ìránṣẹ́ Olúwa, a ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a sì ti gba iṣẹ́ orí igi àgbélébò tí Jésù ṣe àti gbà á gbọ́. Ó ní bí ó bá rí bẹ́ẹ̀, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Mo fẹ́ kí ó di ímọ̀ fún ọ wípé kí Aesaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Aesaiah orí 37. Ṣe kíákíá kí o ṣí Bíbélì rẹ, kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín, ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀, ẹ̀rù ń bà á. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó ti wá tí wọ́n fẹ́ ṣe wá ní ibi wípé ọlọ́run ní òun ó dá wa sílẹ̀ ọlọ́run ní òun ó gbèjà wa wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n nítorí náà báyìí ni olúwa wí ní ti ọba Assyria òun kì yóò wá sí ìlú yìí bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀ kì yóò sì mú asa wá síwájú rẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò sì wo kì yóò sì wá odi tì í níhìn-ín ni ọlọ́run sọ fún Hezekiah wípé o mọ̀ pé kò sí ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan nítorí wípé ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí ó dá mi lójú wípé ọba Assyria èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn alágbára òkùnkùn wọn kì yóò wá sí ilé rẹ wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ ó ní kì yóò sì ta ọfà síbẹ̀ ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ lórúkọ Jésù padà sí Isaiah orí 54 kí ó wo ẹsẹ̀ 17 kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypt tí ó ṣe sí wọn kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan ó ní kí wọn kí ó rántí agbára Goliath ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Israẹli ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí nígbà tí ọba Assyria tí ó dìde sí ọba Hezekiah ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ olúwa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé olúwa wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpàìdà kankan tí ó lè ṣe ọ́ ní nǹkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ olúwa ní òdodo wọn ti wá ní olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúndí a jẹ́ ènìyàn ọlọ́run àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti wípé a mọ olúwa ní tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára kúrò nínú ìpọ́njú kúrò nínú àìsàn kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótoboto káàkiri àárín ilé tí kì í lè ka bíbélì tí kì í lè gbàdúrà a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà bí wọ́n wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà ò mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé ò mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà ẹni tó ń ké pe olúwa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí èṣù a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin Dáfídì 107 107 orin Dáfídì 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 nígbà náà ni wọ́n kígbe pé olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí jákọ́bù ti o ro mo olowa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun we pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be ni kan o ye ki a ni igbagbo ninu olowa nitori igbagbo ninu olowa ni o fun wa ni isegun ninu efesu ori kefa efesu ori kefa ese ikerin dilogun leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni bi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni bi ni igba miran a ma ngbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe ah lagbaja won ta lofa ni lagbaja ah ofa aye lo wa lara e lagbaja ah o mo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu olowa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran a ma so pe gba ti o sun le oru ni enikan ri ohun lo yin ibon fun lo tafa fun ohun bi ohun ti ji si ojo aye ni ori pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati a ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu olowa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bi ni kini a n pe ni apata eyi ki se apata apata yato sugbon nkan ti a n pe ni apata ni pe bi enikan ba n so oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo wi pe awon ti o n se ijangbon won le ma ju oko si won won le ma tafa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi ata yi tabi bi ota bi o ba tin bo won a fi nkan yi won a fi gba e ni a pe ni apata nitori wi pe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so ofa si onigbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan won yi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se o ni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan won yi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan naa ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun esu won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan je ki a tun wo iwe owe ori kejidinlogun ese ikewa ewe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re o sila bi abati ngbadura ti angbadura ni oruko Jesu e je wu pe an sa wo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun eyi ti a o fi segun esu se o mo wi pe nigbati esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri wi pe a ni ifami ororo yan olowa e je pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o si ba ajaga na je nitori ora popo o ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o nso nipa ohun ti olorun e ti olorun tule wa lori o nso nipa ifami ororo yan olorun e ti olorun da le wa lori ti a o file ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o o ti mo nisinsiyi we pe bi o ba nfe idande idande somo to si re o nfe iwosan ni iwosan somo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese somo to si re ohun kan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun do re o ti die bi olorun ati so de atun bi o ti ni igbala ninu jesu christi o lati je ni tin gbadura eni tin gbadura se o ran to we ti jesu pa fun awon omo eyin nipa obirin opo kan ti o so wi pe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun awi pe awa na ti a je onigbagbo a o mo wi pe o ye ka ma gbadura ni lai simi ati lai sare ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o nfe idande olorun bi iponju ba wa bi inila ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa onkan ti ba wa ni igbesi aye re to ni o lara ti o nfe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura o gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ti o si duro lori awon ileri olorun romo eje jesu christi ye ki a fi eje jesu christi ki a fi weyo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun we pe iwosan pepe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa.

Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa, ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè àti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébùú tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisisin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se garafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe a n se were lati ma sa sebala sebolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi a ba wo awon ti won ni oruko ninu ijo bi a ba wo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je ti oluwa awon je ti jesu bi a ba wo opolopo ti o je wipe bi a ba n ka awon ti n gba awe bi a ba n ka awon ti n gbadura bi a ba n ka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi a ba ka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wipe gbogbo eni ti n ka samu lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n momi adura lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n ka bibeli lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n se ise isin lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n pe oluwa oluwa ni yoo de joba orun o je wipe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala tooto pe ki a bo lowo ese won ko ni melo ni awon ti n gbadura ti o se se paapaa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do baale gbalaja siwaju olorun ki a ro wipe olusin ni tooto ni bi a ba ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bi a ba gbo adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe ona igbala won ko mo eyi ni o ye ki a wa paapaa ki a wa si ijo ti o ni ironu
eni o eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala je ki a be lati ikini die ti agbala awon die ti agbala je ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di popo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan bere si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa a ri wi pe won gbagbe ase Oluwa a ri wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obinrin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obinrin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wi pe eniyan ri bi o ti ri ati wi pe awon eniyan ti o n ro wi pe won a gbe igbesi aye
ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noa o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe a n pe jopo nihin e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti a n so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkẹrìndínlógún, Olúwa sì sọ fún Mósè lẹ́yìn ikú àwọn ọmọ Aaroni méjì, nígbà tí wọ́n rúbọ níwájú Olúwa, tí wọ́n sì kú. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún Aaroni arákùnrin rẹ, kí ó má ṣe wá nígbà gbogbo sínú ibi mímọ́, nínú aṣọ ìkélé, níwájú ìtẹ́ àánú tí ó wà lórí àpótí ìní, kí ó má bàa kú, nítorí pé èmi ó farahàn nínú àwọ̀sánmọ̀ lórí ìtẹ́ àánú. Báyìí ni kí Aaroni kí ó máa wá sínú ibi mímọ́ pẹ̀lú ẹgboro akọ màlúù fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò fún ẹbọ sísun, kí ó sì mú ẹ̀wù ọgbọ̀n mímọ́ wọ̀, kí ó sì bọ ṣòkòtò ọgbọ̀n ní sí ara rẹ̀, kí a sì fi àmùrí ọgbọ̀n kan dì í. Fìlà ọgbọ̀n ni kí a sì fi ṣe é ní ọ̀ṣọ́, aṣọ mímọ́ ni wọ̀nyí, nítorí náà ni ó ṣe wo ara rẹ̀ nínú omi, kí ó sì mú wọn wọ̀, kí ó sì gba ọmọ ewúrẹ́ méjì akọ fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò kan fún ẹbọ sísun lọ́wọ́ ìjọ àwọn ọmọ Ísíráẹlì. Kí Aaroni kí ó sì fi akọ màlúù rú ẹbọ ẹ̀ṣẹ̀ tí í ṣe ti ohun tìkára rẹ̀, kí ó sì ṣe tutù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀, kí ó sì mú ewúrẹ́ méjì ni, kí ó sì mú wọn wá síwájú Olúwa sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Kí Aaroni kí ó sì di ìbò ewúrẹ́ méjì náà, ìbò kan fún Olúwa àti ìbò kejì fún Asaseli ewúrẹ́ ìdásílẹ̀ lọ. Kí Aaroni kí ó sì mú ewúrẹ́ tí ìbò Olúwa mú wá, kí ó sì fi rú ẹbọ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ewúrẹ́ tí ìbò mú fún Asaseli òun ni kí ó mú wá láàyè síwájú Olúwa láti fi ṣètùtù àti kí ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ sí ìjù fún Asaseli. Kí Aaroni kí ó sì mú akọ màlúù ẹbọ ẹ̀ṣẹ̀ wá tí í ṣe ti ohun tìkára rẹ̀, kí ó sì ṣètùtù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀, kí ó sì pa akọ màlúù ẹbọ ẹ̀ṣẹ̀ tí í ṣe fún ara rẹ̀, kí ó sì mú àwo tùràrí tí ó kún fún ẹ̀yin iná láti orí pẹpẹ wá láti iwájú Olúwa, kí ọwọ́ rẹ̀ kí ó sì kún fún tùràrí dídùn tí àgún kúnná, kí ó sì mú wá sínú aṣọ ìkélé, kí ó sì fi tùràrí náà sínú iná níwájú Olúwa, kí ẹ̀ẹ́fín tùràrí kí ó lè bo ìtẹ́ àánú tí ń bẹ lórí ẹ̀ rí, kí òun kí ó má bàa kú, kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màlúù náà, kí ó sì fi ìka rẹ̀ wọ́n sórí ìtẹ́ àánú ní àìlà ọrùn àti níwájú ìtẹ́ àánú ni kí ó fi ìka rẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ náà nígbà méje. Nígbà náà ni kí ó pa ewúrẹ́ ẹbọ ẹ̀ṣẹ̀ èyí tí ṣe ti àwọn ènìyàn, kí ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀ wá sínú aṣọ ìkélé, kí ó sì fi ẹ̀jẹ̀ náà ṣe bí ó ti fi ẹ̀jẹ̀ akọ màlúù ṣe, kí ó sì fi wọn orí ìtẹ́ àánú àti níwájú ìtẹ́ àánú, kí ó sì ṣètùtù sí ibi mímọ́ ni nítorí àìmọ́ àwọn ọmọ Ísíráẹlì àti nítorí ìrékọjá wọn àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn, bẹ́ẹ̀ ni kí ó sì ṣe sí àgọ́ àjọ tí ń bẹ lọ́dọ̀ wọn nínú àìmọ́ wọn, kí ó má sì sí ẹnìkan nínú àgọ́ àjọ nígbà tí ó bá wọlé láti ṣètùtù nínú ibi mímọ́ títí yóò fi jáde, tí ó sì ti ṣètùtù fún ara rẹ̀ àti fún ilé rẹ̀ àti fún gbogbo ìjọ ènìyàn Ísíráẹlì, kí ó sì jáde sí ibi pẹpẹ tí ń bẹ níwájú Olúwa, kí ó sì ṣètùtù sí i, kí ó sì mú nínú ẹ̀jẹ̀ akọ màlúù náà àti nínú ẹ̀jẹ̀ ewúrẹ́ náà, kí ó sì fi sára ìwo pẹpẹ náà yíká, kí ó sì fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ náà wọ́n ara rẹ̀ nígbà méje, kí ó sì fi wẹ̀ ẹ́ mọ́, kí ó sì yà á sí mímọ́ kúrò nínú àìmọ́ àwọn ọmọ Ísíráẹlì. Nígbà tí ó bá sì parí àti ṣètùtù sí ibi mímọ́ àti sí àgọ́ àjọ àti pẹpẹ, kí ó mú ewúrẹ́ àlàyé ni wá, kí Aaroni kí ó sì fi ọwọ́ rẹ̀ méjèèjì lé orí ewúrẹ́ àlàyé náà, kí ó sì jẹ́wọ́ gbogbo àìṣedédé àwọn ọmọ Ísíráẹlì sórí rẹ̀ àti gbogbo ìrékọjá wọn àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn, kí ó sì fi wọ́n lé orí ewúrẹ́ náà, kí ó sì ti ọwọ́ ẹni tí ó yẹ rán an lọ sí ìjù, kí ewúrẹ́ náà kí ó sì ru gbogbo àìṣedédé wọn lórí rẹ̀ lọ sí ilẹ̀ tí a kò tẹ̀dó, kí ó sì jọ̀wọ́ ewúrẹ́ náà lọ́wọ́ lọ sínú ìjù, kí Aaroni kí ó sì wá sínú àgọ́ àjọ, kí ó sì bọ́ aṣọ ọgbọ̀n wọn nì sílẹ̀ tí ó mú wọ̀ nígbà tí ó wọ ibi mímọ́ lọ, kí ó sì fi wọ́n síbẹ̀, kí ó sì fi omi wé ara rẹ̀ ní ibi mímọ́ kan, kí ó sì mú aṣọ rẹ̀ wọ̀, kí ó sì jáde wá, kí ó sì rú ẹbọ sísun rẹ̀ àti ẹbọ sísun àwọn ènìyàn, kí ó sì ṣètùtù fún ara rẹ̀ àti fún àwọn ènìyàn, ọ̀rá ẹbọ ẹ̀ṣẹ̀ ẹni ni kí ó sì sun lórí pẹpẹ, àti ẹni tí ó jọ̀wọ́ ewúrẹ́ ẹni lọ́wọ́ lọ fún Asaseli kí ó fọ aṣọ rẹ̀ kí ó sì wé ara rẹ̀ nínú omi, lẹ́yìn èyí ni kí ó wá sí ibùdó, àti akọ màlúù ni fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti ewúrẹ́ ẹni fún ẹbọ ẹ̀ṣẹ̀, ẹ̀jẹ̀ yìí tí a mú wá láti fi ṣètùtù ní ibi mímọ́ ni kí ẹnìkan kí ó mú jáde lọ sẹ́yìn òde ibùdó, kí wọn kí ó sì sun awọ wọn àti ẹran wọn àti ìgbẹ́ wọn nínú iná, àti ẹni tí ó sun wọn ni kí ó fọ aṣọ rẹ̀ kí ó sì wé ara rẹ̀ nínú omi, lẹ́yìn èyí ni kí ó wá sí ibùdó. Èyí ni kí ó sì máa ṣe ìlànà láéláé fún yín pé ní oṣù keje ní ọjọ́ kẹwàá oṣù ni kí ẹ̀yin kí ó pọn ọkàn yín lójú, kí ẹ̀yin má sì ṣe iṣẹ́ kan rárá, ìbáṣe ìbílẹ̀ tàbí àlejò tí ń ṣe àtìpó láàrin yín, nítorí pé ní ọjọ́ náà ni a ó ṣètùtù fún yín láti wẹ̀ yín mọ́, kí ẹ̀yin kí ó lè mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ yín níwájú Olúwa. Òun ó jẹ́ ọjọ́ ìsinmi fún yín, kí ẹ̀yin kí ó sì pọn ọkàn yín lójú nípa ìlànà títí láé àti àlùfáà náà, ẹni tí a ó ta òróró sílé orí ati eni ti a o ya si mimo si ise alufa dipo baba re oni ki o se tutu na ki o si mu aso ogbo won ni wo ani aso mimo won ni ki o si se tutu si ibi mimo ki o si se tutu si ago ajo ati si pepe ki o si se tutu fun awon alufa ati fun gbogbo ijo eniyan ki eyi ki o je ilana titi lai fun yin lati se tutu fun awon omo Israeli nitori ese won gbogbo lekan ni odun o si se bi Oluwa ti fi ase fun Mose.
2: E je ki a gbadura. A dupe iwo Olorun wi pe iwo le o ma fi esimi fun okan esimi. O si ma fun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. A dupe fun oro re ati fun emi re ti ma tan ni sona. A nbe o wi pe nje bi o ba tin dari wa ti o si to wa sona. Emi ti o ma gba si o lenu wa fi fun wa.
3: Amen.
2: Agbara ti o ma nse ife re fi fun wa.
3: Amen.
2: A se be wi pe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma ko lodo iwo Olorun alaaye je ki o jina si wa.
3: Amen.
2: Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kokoro ti ani ni au ye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyan ko si baba tunde ko si si iyabo bi a ba n pe obe ka le men to se la se loruko won pe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma so wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mu wa lo a si je ope to be to je wi pe eyi to n bo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni Olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa awo itoni Olorun ni Exodus mo ka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni aadota Exodus ori kejila motografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won mo fe ki o fiye si wi pe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaroni ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon omo Israeli ori wi pe bi won tile ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe Joseph ni eni ti ata si Egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi a si n gbo iroyin wi pe ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì. Bẹ́ẹ̀ni Jacob rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi ń yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, ìgbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Ìgbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ni ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kìí ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kìí pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ni igbeyawo awon opolopo to sin je wipe se awa na ti mo ni ile yoruba won so wipe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile jo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si se se ninu oja ke a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wipe awon paapa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori re bi o ba wa ni bi ni asale yi ti o gbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o be si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma nte jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won tin so fun ninu iwe iroyin wi pe ba se igbeyawo ni yi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale e ti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a tin ta ayo tabi ludo tabi ni bi ti a tin mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni o ko bibeli fun awa nsi fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ke ma ba se ese gbe ke aye wa ki o ma ba daru ki o ma ba da bi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odun ba tun gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si nbe olorun wi pe bi o se nje ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti ti o firi jesu loju koju nigba ti a ba de orun awon won yi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihin a ki yo je akara wiwu o n so fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wi pe ona abayo kuro ninu ese wi pe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo o ni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la o ni ojo nla ni ojo na ti jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo la ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe amu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wi pe gere ti a gba okan awon eniyan woyi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa wa kan apata ba lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun a wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si nlo siwaju ti o so sun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be ti o ti wa ni agiju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wi pe ah se bi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e ohun ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan mose to ti lo ogoji odun ninu agiju olorun o fi eto ati mo na mo israeli le lowo olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se olorun saju e shon so ona shon so fun o ninu isowo re ninu oja re ni bi ti o ma nlo se olorun saaju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won sin ka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife ku fe se olorun lo lo saaju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to sin ro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se

0: mo sọ pé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀, tó bá bá wa lọ, wàá jẹ́ ojú fún wa. Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn, ó fẹ́ fi sílẹ̀, ó fẹ́ fi fún Báàbù. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn. Bó bá rí ìjà tiẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, àánú Ọlọ́run ni fún ọ. Ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. Ní ẹsẹ̀ 22, ní ẹsẹ̀ 23, wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta. Àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló ń wá ibi ìsinmi. Ṣé ìwọ náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó, ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi. Bí n bá gbéyàwó sìn, ilé ẹni tí n bá wà, màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. Ọlọ́run ló máa ń wá ibi ìsinmi. Orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá, láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ̀ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá, tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀? Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyè sí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ sọ́nà, ó wá gbójú sókè, ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀, tá ń pè ní Pharaoh. Ó lè jẹ́ Pharaoh àìsàn, ó lè jẹ́ Pharaoh àìní, ó lè jẹ́ Pharaoh àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Pharaoh àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo rí yìí? Ṣé bí Pharaoh ta kọ̀ sílẹ̀? Níjẹ́ lo ni mo rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Pharaoh dé, rántí o. baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ori ope olorun yo to fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o n lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wipe o tin gboran yi tolorun sin to tinu re ndun to n korin ayo to n so pe ah gbangba ijoba olorun a jo de be ni bi no njo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so n korin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin ah aya waja biru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba nje ma le lo se ko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa ki gbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo de be ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule olomo nkan to n wakaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abo omo mi ko yi ni ìṣó a ma sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ ò ti ka bíbélì ibélì náà ó gbé ẹ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ dáadáa ó tí ì mọ nǹkan ojú a rí nǹkan àyà bẹ̀ sí ní já àwọn ọmọ ìsírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí ìsọ òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn na wa ń kígbe wo ẹsẹ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ nísòro mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ màá ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ìjíbítì tí ẹ̀yìn rí lé òní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí o dúró jẹ́ àbí kí wọn kí o ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi amúdẹ ti gbéyàwó sìn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà Jesu so di mimo Jesu fi agbara e mo kun ni Jesu wo san Jesu si ma pese Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe ah duro je o e to tin wo asu tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawo bi e ton so fun e wi pe ah o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon o si ti loko o si ti igbeyawo awon eyan si ma so fun e pe ah te jeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ah ah ewo ni ti e ba ni ti e ti wale o tin gba were mesi o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa waju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o afa be rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo tun ri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tesi waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko ma so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo on si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re bile olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa waju eyin fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bo olorun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bo olorun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni nebukadnezari wa pe won pe ah ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wi pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ti won be ba ko ta ni olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko je ite eyan so bo ba je be ni so ina na lo dale olorun yen afesin asin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnezari awon elomiran won ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun menton dan ko menton dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo Olorun a ki de omo Olorun owo to ba fi de omo Olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin ka ko olorun bojo nro bi o so umbrella ma debe boje pe fara on bo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rara rara bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke onu lohun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin kakiri ni una no ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nja to debe o le gbo ru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gbo ru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mimi laya mo nlo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo Olorun eyin omo oga ogo o ni e jade na ba jade ah won ni ko siru Olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to Olorun niyan ki la ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe ogara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be ofin ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wan je fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si Olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otelemuye ti won so lowo lese na ba ri won so pe aha ati mu o ti gbadura ese to dani yen o loju awon okunrin mi ninu ile to nba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lohun ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se sin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro Olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel le gbo lo so pe ohun o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gba ta ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo n gbadura gba tan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ sí olóyà àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ daniel ni daniel sùn nínú òhò kìnìún tí èékánná ò ya daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínì daniel bá sọ pé ọlọ́run tèmi sí o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ̀ṣọ́ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sáà ń sin ọlọ́run ẹ̀yin náà sáà tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójọ́ dúró lẹ́ ń gbà ẹ̀ sáà ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà nìyí torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkó gbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti daniel ni àbí ọlọ́run sedraki mesaki àti abednego ọlọ́run ti mose ti aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ìpọ́njú bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ka kúrò bó mi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni pinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú níbí ni tàbí àyà ò fò mí lórí ohunkóhun torí pé mo fẹ́ sin ọlọ́run yóò ṣíwájú rẹ yóò máa tọ yóò máa ṣe amọ̀nà rẹ ṣàgbọràn ní ìfẹ́ rẹ bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà ṣàtẹ̀síwájú ní àṣẹ olúwa bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín ṣàtẹ̀síwájú ní àṣẹ rẹ bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ ọ́ ṣàtẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run bí ìlérí rẹ tilẹ̀ pẹ́ kì yóò falẹ̀ gbẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ jésù kristi olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró ti ni pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run alààyè gbogbo ìwọ orí kúnkún ti o ma n je ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni oko wa ni oruko Jesu. Oro re so fun wa wipe iwo gbe oro re gaju oruko re lo ati wipe oro re to imole si ipa ona wa je anbe o wipe bi a se n gbo yi je ki a fi oro re si se. Gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu. Ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa. Gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju wa. A si n be o wi pe iwọn iba diẹ ti igbesi aye wa ku ki Jesu Kristi ki o to de ṣaanu fun a ma jẹ ki a ṣako kiri ma jẹ ki a sọnu ninu igbeyawo wa ninu esise wa ninu igbesẹ ki igbesẹ ti a fẹ gbe jẹ ki itọni rẹ ki o da wa loju ki a to gbesẹ. Bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa. A n be pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se tewa pa wa mo ki o si je ki a layo ninu isin re. Gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi ikanju ohunkohun ti o wu ki o je le won jiyan si wa ni oruko Jesu. Adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristi lo wa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: E je ki a gbadura baba wa tin be le orun adupe lowo yin loni we pe o tun win ninu anu yin lati mu wa wa si yin lati gbo oro yin lati di alagbara tabi akoni ninu igbagbo ke a ba le mo bi ati igbadura ke a ba le mo ise ti igbagbo nse ninu aye enikokan adupe wi pe gege bi e tin ba wa soro lojojumo be ni nfa wa sumo odo ara yin si ki igbagbo wa ki o ba le le ki o lagbara ki o si gbona ninu Olorun a nbebe we pe bi ati wa loni ohun ti en fe ba wa so ohun ti en fe ki o ye wa ohun ti en fe ki a se asaro le lori e je ki o ye wa loruko Jesu. Bi e tin ba wa soro a nbebe we pe ki eyin fun ara yin Olorun emi ki o ko nkan wonyi si wa le o kan aya ti o fi je wipe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wipe adura wa yo je itewogba ohun ti a si n bere gege bi oro yin e o se won fun wa e la wa loye e se wa loju e je ki a le di akoni ninu igbagbo alagbara ninu Olorun adupe pe ti gbo loruko Jesu Kristi lo wa. Loni adupe lowo Olorun wipe o tun fun wa ni anfani miran lati wa siwaju re lati gbo oro re ke a ba le se ife Olorun ke a ba le wa ni ibi ti ohun fe ke a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu Orun rere. Loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro Olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi fini fini o ri wipe a n soro nipa isegun ni ipele ipele e je wipe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu Heberu ori kokanla ni ati so fun wa popo nipa igbagbo Heberu ori kokanla an so nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti an so lati ese ikini nje igbagbo ni edani loju ohun ti an reti ejeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro olorun nitori ke se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noa nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun ti nbo bi o ba ka lo sewaju o ri wipe titi di opin iwe yi tabi titi di opin ori ti anka yi ni o ti nso fun wa nipa igbagbo ki awo ori ti o tele ori kejila ese ikini nitori na bi a ti fi awo sama ti o kun to bayi fun awon eleri yi waka eje ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ke a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ye ke a duro nibe bi abati n ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o ye ke a koko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo Olorun eje wipe igbagbo se pataki popo wo ese ikefa ori kokanla ke wo bi igbagbo se pataki to sugbon le si igbagbo ko se lati wu nitori eni ti o ba n to Olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o fi ara bale wa nihin ni a je ki o da wa loju bi o se pataki to lati ni igbagbo o ni lai si igbagbo ko se lati wu bi o ba ronu daradara si awa ti a wa sinu ijo e ba se ijo nihin tabi ijo Olorun nibomiran o ri wipe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won so fun a wipe nibi ti awon tin bo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma nlago ninu ilesin tabi awon ni ateduro tabi o se se ki won ki o so wipe awon ni baba asale ti o je wipe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon yo wa bi awon ba koja wa si hi ohun ti won ro ni wipe ipo ti ani ninu ijo oni o se pataki oni ko se mani ti eni kokan wa ti ani lati ma du sugbon nihi ni an so fun a wipe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wipe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je eni kan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati gba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si o ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a n so fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe eni kokan wa bi a ti wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba n so nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a n so nipa re won ma n so wi pe awon gbara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma n sogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won eyi ki se igbagbo ti a n so nipa re bi o ba wo ihin o n so o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o n be o n so nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le boso le kan be si ni ja tori be won bi eni keni ba soro ti ko dara nipa alufa won le jugele won le tu oja won le sifila kan be si ni ja kan so e pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan eyi ki se igbagbo ti n ja igbagbo ti n nodi igbagbo ti n da nkan ru ki se igbagbo iru be la n so a n so igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wo nitori enikeni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o n be ati pe oun ni olusesan fun awon ti o ba farabalẹ wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o se se ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se igba ti won fe jade won fe se osi ko won ni ami niyen mo si gbagbo pe ti n ba ti fe se osi ko beyin o pari niyen nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mo pe bo jala ni mo lani bo jese ni mo fi kan ni bo je nkan kan ni mo gboro ninu ara mi ni mo mo we pe mo mo bi nkan se ma nri ki se ru igbagbo be ni a n so nipa re a n so nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wo olorun nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o n be pe o n be laaye wi pe o je alagbara wi pe o je olorun ti kii seke o je olorun ti wi be ti se be eni igbagbo ti a n so nipa re ati wepe oun ni olusesan fun awon ti o ba fara bale wa se okiyesi nihi o nso nipa wepe ke a fara bale lati wa olorun wepe ke a ma se je eni tin kanju awon elomiran won ki mu soro won ki le fara bale wa olorun won ape ki won ki o to de ilesin be a ba si tin pari isin awon eni ti o kokko jade won ki fara bale lati gbadura won ki fara bale lati gbo eko won ki fara bale lati ni igbagbo ninu olorun won ki fara bale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o fara bale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wipe agbadura a farabale elomiran ninu ile ki farabale o sese ki o ma ka bibeli bi o tin gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki farabale lori adura elomiran adura ti re ni wipe o gbomi lena o fe teba tabi o gbo be lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wipe won to olorun wa won gbagbo wipe olorun be won gbagbo wipe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o se se pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko se se lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo se ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigba ti olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wi pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun anipa ti abrahamu nigba ti olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri Paul tun se alaye siwaju si ni ese kokanla o ni nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ran ti wi pe ni igbesi aye Sara ko ti ri eni kan sosho ti o je omo adorun odun ti o ri wipe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wipe igba obirin ti koja lara re ti o je wipe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wipe Sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé ọlọ́run kìí ṣèké nítorí pé ó ka ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti abrahamu nínú ẹsẹ̀ kẹtàdínlógún nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a dán wò fi isaaki rúbọ ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú isaaki li a ó ti pe irú ọmọ rẹ ó sì parí rẹ̀ sí pé ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé abrahamu kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú ó ṣeéṣe kí ó ti kà nípa abeli tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú ó ṣeéṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí jésù kí ó tó wá kí a tó máa sọ nípa wípé jésù kristi jí dìde láti inú òkú kí a tó máa sọ wípé elija tàbí elisha ó gbàdúrà fún ẹnìkan àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé ni abrahamu ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ kọkàndínlógún yìí ó sì parí rẹ̀ sí pé ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́ wípé nígbà tí ọlọ́run bá ṣe ìlérí fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí ọlọ́run yóò ṣe tí o lè fi mú ìlérí iṣẹ ìgbàgbọ́ wa ni wípé ọlọ́run kìí kùnà ọlọ́run kìí bàátì ọlọ́run kìí ṣe ẹni tí í ṣèlérí tí kì yóò lè múṣẹ ìgbàgbọ́ wa ni wípé ọlọ́run jẹ́ alágbára ọlọ́run jẹ́ olóòótọ́ ọlọ́run jẹ́ onífẹ́ ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí ọlọ́run kò lè yí padà kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí ọlọ́run kò lè ṣe èyí ni ìgbàgbọ́ wa nítorí bẹ́ẹ̀ yẹ kí ó yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìísí ohun tí a kò rí wo Rómù orí kẹrin kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ Rómù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà lé o fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe tí oore ọ̀fẹ́ kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Abrahamu pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pé ohun ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ṣe orí ohun tí a sọ nípa ìgbàgbọ́ níhìn-ín wípé ọlọ́run tí ó pe àwọn nǹkan wọ́n ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí pípe àwọn nǹkan wọ́n ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ẹsẹ̀ ìkejìdínlógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ti ìrètí kí o lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun ti kára rẹ̀ tí o ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún nípa ti Abrahamu ni a sọ wípé ó tó ẹni 100 ọdún nígbà tí Sarah tí ò ń jẹ́ bí ẹni 90 ọdún àti kíkú inú Sarah kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run ṣùgbọ́n o le ní ìgbàgbọ́ o ń fi ògo fún ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ṣe ìlérí òun bá ti lérí ó sì lè ṣe é èyí ni à ń sọ nípa ti ìgbàgbọ́ nípa bẹ́ẹ̀ ni a fi rí wípé ìgbàgbọ́ àwọn ti má jẹ̀mú láéláé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àwọn tí wọ́n ní àìsàn amúhànláradá àwọn tí ó dàbí ẹni wípé odi jericho wà ní iwájú wọn a wo odi jericho lulẹ̀ àwọn tí òkun pupa tí ó wà níwájú wọn nípa ìgbàgbọ́ ni a fi pín òkun pupa sí méjì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ohun mẹ́rìírí ni ìgbàgbọ́ ṣe ní ìgbésí ayé àwọn wọn ni ni a fi jẹ́ kí ó jẹ́ bí àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú ọlọ́run bí o bá padà sí Hebrew orí kọkànlá kí ni àwọn nǹkan tí ìgbàgbọ́ ṣe yẹ kí a wo ti Noah ní ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah nígbà tí ọlọ́run kìlọ̀ ohun tí kò tí ì rí fún ó bẹ̀rù ọlọ́run ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi ó sì di àjògún òdodo nípa tí í ṣe nípa ìgbàgbọ́ níhìn ni a ń sọ fún wa ní ti Noah yẹ kí ó yí ọ wípé nígbà tí a kìlọ̀ fún Noah nípa ìkún omi ohun tí kò tí ì rírí ó gba ọlọ́run gbọ́ ó bẹ̀rù ọlọ́run ó kan ọkọ̀ tí ó kàn yóò kàn nípa ìgbàgbọ́ èyí à ń ṣe ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ ṣe nínú Noah rárá kí ló tó ga jùlọ àsọfún àní ẹsẹ̀ ìkeje yìí ó di àjògún òdodo tí í ṣe nípa ìgbàgbọ́ nígbà tí a ka àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ẹlẹ́ṣẹ̀ nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyí tí wọn kò lè rí ojú ọlọ́run tí wọn kò lè bá ọlọ́run dọ̀rẹ́ẹ́ tí wọn ká wọn sí ẹlẹ́ṣẹ̀ tí wọn kú nínú ẹ̀ṣẹ̀ wọn nípa ìgbàgbọ́ ni Noah ni ó fi di olódodo ohun méjì ni a ń sọ nípa rẹ̀ Noah ó kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ Noah di olódodo nípa ìgbàgbọ́ èwo ló ga jùlọ ṣé wípé a kan ọkọ̀ tàbí a kan mọ́tò tàbí a ní irinṣẹ́ tàbí a ní àwọn nǹkan wọn ni tí ó wà nínú ayé àwọn nǹkan tí yóò ba ayé kọjá lọ ṣé èyí ni ó ga jù rárá wípé a di olódodo nípa ìgbàgbọ́ èyí ni ohun tí ó ga jù ó yẹ kí ó yé wa nígbà náà wípé nígbà tí a bá gba ọlọ́run gbọ́ tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di olódodo tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di akíkanjú nínú ọlọ́run ẹni tí ń bá ẹ̀ṣẹ̀ jagun ẹni tí ń bá ayé jagun ẹni tí ń bá ẹran ara jagun ẹni tí ń bá èṣù jagun ẹni tí ń borí ẹ̀ṣẹ̀ ẹni tí ń borí èṣù ẹni tí ń borí àwọn ẹran ara ẹni tí ń borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù ìgbàgbọ́ yìí ni ó ga jù ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa bákan náà ni a lè sọ nípa ti Ábráhámù bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Ábráhámù nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láìmọ ibi tí òun rè níhìn ni a ń sọ fún wa wípé Ábráhámù ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni nípa ti ìgbàgbọ́ àwa náà ó ṣeéṣe bóyá a ò ní gá a ò ní go a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò nílé a ò ní bùgbé a ò nílẹ̀ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba ọlọ́run gbọ́ nípa ìgbàgbọ́ wa nínú ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé a di ẹni tí ó ń ralẹ̀ a di ẹni tó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀ láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń ra irinṣẹ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe rárá orí wọ́n sọ fún wa wípé Ábráhámù ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́ wọ́n ní nígbà tí a kìlọ̀ fún nígbà tí a sọ̀rọ̀ fún ó gbọ́ ó gbọ́ràn ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí ohun ni ó ga jù ó ṣeéṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀ wọ́n lè ní ilé wọ́n lè ra mọ́tò won le ra irin ise won le ibere sini bi won le di eni tin kowo jo sugbon igboran igbagbo ko sini igbese aye won o se se ki olorun ni

òdodo. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ Sarah, a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọbí, ṣùgbọ́n a sọ fún wa níhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́. Bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́, èyí jẹ́ ohun tí ó dára púpọ̀. Nínú ìjọ wa níhìn, ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún 21, 22. Mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún 19 ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, ṣùgbọ́n ní sòro. Ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́, nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀, ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọbí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Ìgbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ. Ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowó ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrán kan, ìjà, gbẹ̀nodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá nìdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó jẹ́, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí, tí a ó sọ fún Ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo, ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó rin ìrìn òdodo, ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo, bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi, n kì yóò dúró. Ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí, wẹsẹ̀ ogún. Ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau. Ní ti ohun tí ń bọ̀, èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó wúni lórí. A sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà

I'm

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí tálí èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò tàlí ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dà gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú, kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà ókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrè ìdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrísí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de Olúwa?
a si ti ri idahun eredi ti a fi duro de Olowa ati paapa akoko wo ni o ye ki a ma duro de Olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si beni a o se ni oye di duro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won rin are ki yo si mu won bi a ba nso wi pe awon wonyi won o tun agbara won se eyi nso wi pe se iwo na mo awa ti a nlo moto lekookan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tun tun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be are se se ki o mu wa o se se ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o se se ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o se se ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi nso wi pe bi a ba duro de Olowa wi pe a o fi iye gun oke bidi eni wi pe oke ti o wa ni waju wa ti o dabi eni wi pe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Olowa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wi pe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa oni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ile iwe ti won ma n sare ije bi won ba ti n dije a ma n ri wi pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo wonyi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wi pe won ti nsare won sare eje yi won ti gbianju sile bi won ba ti be si ni sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wi pe a ko duro de Olowa a ko je ki emi wa ki o simi le Olowa o je wi pe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de Olowa o ni sugbon awa ti a ba n duro de Olowa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wi pe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wi pe awon miran ti o je wi pe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won a ma duro de moto sugbon awon ti o je wi pe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan won yi fun awon onibara won awa ti o je pe a duro de Olowa nipa ti emi bi a ba rin
ti a re sin mo wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a debe eni o fi se pataku wi pe ani lati duro de oluwa sugbon mo so tele tele wi pe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati koko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o se se awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete ti awon lowo awon a tun gba ona eburu miran awon lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi n bi wa pe ki a tile tun so wi pe andro di oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye ewe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye lati odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihinrere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so wi pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro de oluwa ki a to so wipe an lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israel wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si wi pe li ola o si wi pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wi pe opolopo isin lo wa wi pe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wi pe won ro wi pe olorun miran tun wa nibo miran ibanuje awon ti n to olorun miran leyin yo po awon elomiran won ma ro wi pe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran
Olorun wa okan soso ni ninu Exodus yi kan na ori kedogun ese ikokanla Exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo Oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko Olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti Olorun se nitori be je ki okan re ki o simi le Oluwa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wi pe ki o duro de Oluwa se oni wahala ni so dabi eni wi pe o nsun ekun asunrin so dabi eni wi pe awon nkan ti o nwa o jina rere si o so dabi eni wi pe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wi pe o fe mu olomi o dabi eni wi pe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro de Oluwa o se duro de Oluwa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro de Oluwa o ranti Josefu aparomo ata si oko eru o lo si ewon wo eru eni bayi se o je wi pe Olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri Olorun ti Olorun ti fun tele tele se o je wi pe awon ileri won yi ti kuna ni se o je wi pe Olorun ko si lori itemo ni rara sugbon nigba ti Josefu ti o duro de Oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti Samsoni bi o ti le je wi pe afowo fa Samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokunso ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de Oluwa o duro de Oluwa oni Oluwa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de Oluwa be o ranti Dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re Absalomu ti o dide si tabi o ranti nigba ti oba Saulu nigba ti o dide si Dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de Oluwa ni o duro de Oluwa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo soran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de Oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de Oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de Oluwa oju ko si ni ti wa ni oruko Jesu wo orin Dafidi ikokan din ni 90 esan orin Dafidi ikokan din ni 90 nitori pe ta li o wa le orun ti a le fi we Oluwa dahun se angeli kan wa le orun boya Michael ni o tabi Gabriel ni tabi angeli miran o ni ta li o wa le orun ti a le fi we Oluwa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we Oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we Oluwa o tun wa so fun wa pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we Oluwa o se je ki okan re ki o simi le Oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we Olorun ti a le fi we Olorun wa nigba ti o ti mo wi pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we Oluwa o se duro de Oluwa o se gbe oju re si oke ki o so fun Oluwa wi pe won duro de o je ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji mo nka lati ese 24
gbé ojú yín sókè sí ibi gíga. Èyí ni ohun tí Ọlọ́run sọ fún wa. Ó ní kí a gbé ojú wa sókè sí ibi gíga, kí a mú ojú wa kúrò nínú àwọn òrìṣà pẹ̀tẹ́lẹ̀. Kí a mú ojú wa kúrò nínú àwọn ènìyàn ẹlẹ́ran ara. Ènìyàn máa ń ṣe ìlérí púpọ̀. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó sọ pé má ṣe yọnu. Ohun gbogbo tó o bá ń fẹ́ ni màá fún ọ. Ohun gbogbo tó o bá nílò wà máa béèrè lọ́wọ́ mi. Ó ní kí a gbé ojú kúrò nínú lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n tí ó wà níbi pẹ̀tẹ́lẹ̀. Ó ní kí a gbé ojú wa sókè síbi gíga. Kí ẹ sì wò, ta ni ó dá nǹkan wọ̀nyí wo àwọn ìràwọ̀? Ta ni ó dá wọn? Sọ fún mi. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run lè ó dá wọn. Ó ní tí mú ogun wọn jáde wá ní iye. Bí a bá wo àwọn ìràwọ̀, wọn ò ṣe é kà tán. Òòrùn kọ́, kí a wo agbára rẹ̀, àti òṣùpá, kí a wo ohun tí ó ń ṣe, àti àwọn nǹkan mìíràn tí Ọlọ́run dá, tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe àwárí rẹ̀ lónìí. Kí a wò ó, jẹ́ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá láti ọwọ́ Olúwa. Ó ní ó pe gbogbo ṣe gáfárà fún mi. Ó pe gbogbo wọn lé orúkọ nítorí pé òun le ní ipá. Kò sí ọ̀kan tí ó kù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé Ọlọ́run wa alágbára ni. Nítorí bẹ́ẹ̀, kí a gbé ojú wa sókè. Kí a má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá wa. Kí a má jẹ́ kí ọkàn wa kí ó pòrúurò. Kí a má jẹ́ kí èṣù kí ó dẹ́rùbà wá nítorí wípé Ọlọ́run wa kò sí ohun tí ò lè ṣe. Ọlọ́run wa kò sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò lè múṣẹ. Yẹ kí a wo ẹsẹ̀ 27. Èyí ṣe tí ìwọ fi ń wí, ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ, ìwọ Ísírẹ́lì, pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ni a rí tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe rántí ìtàn ọmọ Ísírẹ́lì. Ó ṣeni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé oore Ọlọ́run. Wọ́n gbàgbé àánú Ọlọ́run. Wọ́n gbàgbé ìlérí Ọlọ́run. Wọ́n gbàgbé májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ Ísírẹ́lì ni wípé ṣòrántí láti àkókò Ábráhámù ni Ọlọ́run ti fún ọ ní ìlérí tí ó sì sọ wípé láti ọdún dé ọdún ni ìbùkún Ọlọ́run yóò máa wà lórí wọn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àti pé nípasẹ̀ Ábráhámù àti àwọn ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. Bí a bá sì wò ó, Ọlọ́run kò kùnà, Ọlọ́run kò jáfara. Ní àkókò Mósè ni Ọlọ́run pe Mósè wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé Mósè ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé èmi tí wọ́n lọ dojúkọ Fáráò, Ọlọ́run sọ wípé òun ó wà pẹ̀lú rẹ̀. Òun ó wà pẹ̀lú ẹnu rẹ̀. Bí ó bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáadáa, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Ọlọ́run ṣe. Títí ọkàn àwọn ọmọ Íjíbítì tí ọkàn wọn fi rẹmi, tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́, tí wọ́n sọ fún àwọn Ísírẹ́lì pé ó yá, ẹ kẹ́rùyín, kẹ́ ẹ máa lọ. Èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú. Ṣòran ti wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa, tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí, tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí, nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún, òkè wà lọ́wọ́ òsì. Àwọn ọmọ ogun Íjíbítì wọ́n ń bọ̀ lẹ́yìn, òkun pupa wà níwájú, ń bo ni kí a gbégbà. Bẹ́ẹ̀ ni wọ́n ké pe Olúwa. Ni Ọlọ́run sọ fún Mósè pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, 40 ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó, tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà, wọ́n máa jẹun. Aṣọ ò gbó mọ́ wọn lára, bàtà ò gbó mọ́ wọn lẹ́sẹ̀. Níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ṣe tí Ísírẹ́lì fi di afọ́jú báyìí, tí iyì wọn ra, tí wọn ò rántí àwọn oore Ọlọ́run, wọn ò rántí agbára Ọlọ́run, wọn ò rántí àwọn ìlérí Ọlọ́run, wọn ò rántí àwọn májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ṣùgbọ́n kí a tó máa dá Ísírẹ́lì lẹ́bi, àwa náà ń kọ́. Ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta, àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa, tàbí ó pọ̀ ju gàrí fún wa,
nigba ti o ba dabi eni wipe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori olorun ati gbagbe awon eri ti an je tele tele ah wipe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba jesu pade nigba ti mo ti ni igbala nigba ti olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to nsunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lọlọrun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta tin bo bawo lo se ri bayi se orowe po lọrun ti gbagbe re ni e se ti iwo fi nwi wi pe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo ba pade wi pe olorun ko mo nkan won yi mo awon nkan won yi pa mo kuro lodo oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi nka kiri be ni ti o lo olorun se olorun wa ti ku ni se olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ jesu christi nigba ti o gu lori igi agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju olorun ni e se ti a wa fi so bi awon mo israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo olorun mi eni o wa fi bi wa ni ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti igbo pe olorun aye raye olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara olorun awa maridi ni agbara olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba jesu christi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo wepe a ni olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo wepe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa ohun ti a se duro de olowa ni wo pe ki o le fun wa ni agbara ki o le fun wa ni okun wipe nigba ti awon miran ti a jo n sare ire eje yi nigba ti won ba n subu le ba ona nitori wipe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba n subu le ba ona wipe awo ma sare ki yo si re wa a o ma rin wipe are ki yo mu wa sugbon je ki n bi o lere nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so wipe bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so nipa diduro de olowa e je wipe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wipe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wipe won ko mo jesu christi gege bi olugbala won ti le ma n gbiyanju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wipe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbiyanju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti mo jesu christi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan a ti so wipe oun fe lo gbadura oun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu laelae abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta
ki lo de ti o je wipe awon wonyi ti won o mo igbala Jesu Kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idarije ese won ki lo de to je wipe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wipe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori ke dogbon orin dafidi ori ke dogbon ese ikarun simi leono otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo ni hin ni olorin dafidi lo tin so fun wa we pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo we pe dafidi ti o ko ni dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbese aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won taku ara won ko si mo eyi to je otito ti o n le duro le ninu won o da bi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be o fe duro de oluwa nigba miran ni igbese aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won taku ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ ohun ojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a ó wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọn sọ wípé arákùnrin kan béèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ̀ ọkàn níta átúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọn ni wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé òkun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀ díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa pẹ̀lú ìgbàgbọ́ láti rí ire ọlọ́run ire olúwa ní ilẹ̀ alààyè nínú orin dáfídì orí kejì lé ní ọgọ́ta
orin Dáfídì, orí kejìlé ní ọgọ́ta, ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi. Ìwọ sáà dúró jẹ́ di Ọlọ́run, nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi. Nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin, nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nkankan, nkan yóò sì tí tẹ̀ ọ́ lọ́wọ́. Nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà, àwọn ọ̀rẹ́ rẹ tí ẹ jọ máa ń ka bíbélì, tí ẹ jọ máa ń gbàdúrà, tí ẹ jọ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú Ọlọ́run, wọ́n ti bá ọ gbàdúrà, ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí, àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀. Ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ di Ọlọ́run, àkókò dé láti lọ síwájú Ọlọ́run, láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò, gẹ́gẹ́ bí iṣẹ́, gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́, láti pa wọ́n tì, láti wá sí Olúwa, tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de Olúwa, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ni ìrètí wa wà. Yẹ kí a wo orin Dáfídì yìí kan náà, orí kẹta lé ní ọgọ́fà. Orin Dáfídì orí kẹta lé ọgọ́fà. Ìní èjì ẹ̀ẹ́ta, òkan èjì ẹ̀ẹ́ta. Ẹsẹ̀ ìkejì, kíyè sí bí ojú àwọn ìránṣẹ́kùnrin tí máa wo ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú ìránṣẹ́bìnrin tí máa wo ọwọ́ ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni ojú wa ń wo Olúwa Ọlọ́run wa, títí yóò fi ṣàánú fún wa. Nígbà tí a bá ń wá àánú Ọlọ́run, bóyá o ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ láìrò tẹ́lẹ̀ ni, bóyá ó dàbí ẹni wípé ìdánwò ni ó le ré kọjá oore ọ̀fẹ́ tí o ní, tí ó sì dàbí ẹni pé bóyá orí irọ́ ní ìgbésí ayé rẹ, tàbí orí pé ojú kòkòrò tún ti ń wọlé, tàbí orí wípé àrán kan ìbínú ó tún ti ń wọ inú ọkàn rẹ, tàbí orí wípé àwọn nǹkan tó ò lérò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń yọ wọlé, o sì rí wípé ó ń ba ìgbésí ayé ìgbàgbọ́ rẹ jẹ́, ó ń sọ ọ́ di àpẹyìndà. Ó ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o wojú Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o ké pe Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o sọ agbára rẹ dọ̀tun nínú Olúwa. Ìwé òwe ni a tún kà nísinsìnyí, orí ogún, ìwé òwe orí ogún ẹsẹ̀ ìkejìlélógún. Ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ṣùgbọ́n dúró de Olúwa, òun ó sì gbà ọ́. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan bí aáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan,

0: nígbà náà ni òun ó mọ̀ ọ́n, ṣùgbọ́n bí kò bá fọ̀ wọ́n tàbí tí kò sì wí ara rẹ̀, ǹjẹ́ òun ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a wá síwájú yín, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a wá sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kírísítẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́. Ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́, ní ìkẹyìn òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi, tí àwọn nǹkan wọ̀nyí kò yé. Nítorí bẹ́ẹ̀ o yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣéba tí ó sọ fún Sọlọ́mọ́nì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti ani ninu Kristi oni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti ari ninu ise awon aposteli ori kokan din logun ise awon aposteli ori kokan din logun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunku pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma n di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olinakuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a n so fun awon wonyi wipe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi a ba ri eni ti o wo inu ebi wa wa a ma n so wipe o ti di ara wa o je okan ninu wa bi a ba ri eni ti o ti wa ni ita tele tele ti a be wipe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma n so wipe o wa ninu ile a ma n so wipe ti a ba so wipe nibo lo wa a ma n toka si ile na wipe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti e je wipe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri ni bi ti a fi pamọ si ninu apoti bo se apojuwe yi ki o le yi o daradara wi pe nigbati a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bele so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lọlọrun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu po ada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o piyesi ohun ti a n ka daradara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu po ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to ti n je gaba lori wa tele tele a mu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketadinlogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori o ni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi Olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe Olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lo wi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisha tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro Olorun ni wipe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkọkàn ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀ èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní Kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní Jésù ó dàbí òfo àti asán nínú Johanu orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó ní láárí níwájú olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kí a wọ inú Jésù lọ. ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wipe ani isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wajoko pelu re ninu awon orun ninu Kristi Jesu ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wipe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wipe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lo Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamọ pelu Kristi ninu Olorun a fi iye wa pamọ pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu Kristi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Kristi kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ ki o wo apejuwe yi bi a ba ri kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fẹ pon omi ti a n fẹ ki omi yi ki o kunu garawa ti a fẹ bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi ṣugbọn ko ni ekunrere omi ṣugbọn nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe fa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Yohanu ori kẹrin Yohanu ori kẹrin nigba ti Jesu Kristi ti o n ba obinrin kan ara Samaria soro won soro nipa kanga omi ye ki a ka lati ese ikefa Yohanu ori kẹrin kanga Jacob si wa nibe nitori naa bi o ti re Jesu tan nitori irin re bẹ́ẹ̀ ni o joko leti kanga o si je iwon wakati kefa ojo obinrin kan ara Samaria si wa lati fa omi Jesus si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju bi nbere ohun mimu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon ju ki ba awon ara samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan gana jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o n so ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe iwosan wa ninu Kristi bi e ba n fe alaafia
2: kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fi agbára. Kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run bí ẹ bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú pọ̀dà, kí a gba Jésù Kristi ló a gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló a gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin yóò gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wepe olorun yo pese ni kikun fun gbogbo ani wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti olorun ri wepe anilo ninu aye ati ni aye raye ni ati pe pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re asi ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesi ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je we pe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si jo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni we pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani ipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa le emi yoo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yoo dabi ti Kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa li emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n beere awon miran idande nikan soso ni won ma n beere won ki beere we pe ki a fun won ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo we pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n beere lo ohunkohun ti eyin ba beere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba beere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba beere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé a fẹ rí ọlọrun a fẹ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ wípé láti dé ọrun láti jókòó lórí ìtẹ pẹlú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹbi a ti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọrọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọ wá jí tí ó fi iná ẹ̀mí tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa tí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbíni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi. eni ti o ba se segun yo jogun kan won yi an so nipa wo pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo o ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife Olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju be lo ti a ba tin fun ni agbara emi Olorun a o tun ma to oju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wi pe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo Olorun ese ti a fi se bi eni pe ko si ibukun latoke wa ese ti a fi se bi eni wo pe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agba Olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun Olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yi o fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ilere Olorun mu ki a gbadura o daju wi pe yo gbo ti wa

0: wípé ah orí ìlà ojú ẹ ni o mọ wípé ọmọ lágbájá ni ah èmi náà rò bẹẹ wípé ara ilé ni ah ẹni tí a ń pè ní ara ni nínú olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi sọ di ọmọ ọlọ́run ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti bá jésù pàdé tí ó ti ronúpọ̀dà tí ó ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú olúwa nítorí ó ti di ìbátan fún jésù kristi yẹ kí a wo Matthew orí kejìlá láti ẹsẹ ìkejìdínníàádọ́ta ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi èyí ni àwọn ará nínú olúwa o àwọn tí ó ti gba jésù kristi gbọ́ àwọn tí ó ti di ọmọlẹ́yìn jésù kristi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún jésù kristi nítorí wípé wọ́n ti gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a gba jésù kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a ronúpọ̀dà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé ọlọ́run ti rán jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba jésù kristi gbọ́ ṣé ó ń ṣe ìfẹ́ bàbá tí ń bẹ lé ọ̀run ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba jésù kristi gbọ́ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo kò gba jésù kristi gbọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba jésù kristi gbọ́ ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi ẹni tí ò gba jésù kristi gbọ́ ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ ẹni tí a ò tí ì sọ dọmọ ọlọ́run nípa ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú jésù ẹni tí ó wólẹ̀ fún jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ̀ wọ́n sílẹ̀ tí ó rọ̀ mọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni a sọ pé ó ń ṣe ìfẹ́ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ pàápàá ari wípé àwọn ọ̀rọ̀ tí jésù kristi sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀ bí ó ṣe yẹ kí a jẹun ohun tí ó yẹ kí a ṣe ibi tí ó yẹ kí a lọ àwọn ìwé ìwé àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ òun ni a sọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi jẹ́ kí n tún láàyè ọ dáadáa nínú kọ́ríntì kejì orí kẹfà ẹsẹ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kẹ ẹ sì ya ara yín sọ́tọ̀ lé olúwa wí kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí àwọn wọ̀nyí ni ara nínú olúwa o àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀nù àwọn tí a ti gbà wọ́n là àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè lọ́rùn àwọn wọ̀nyí ni ara ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará èyí ni àwọn tí ó ti bá jésù kristi pàdé àwọn ará nínú olúwa láti wà ní ìrẹ́pọ̀ láti wà ní ìṣọ̀kan ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ ọlọ́run wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa kí a máa sọ wípé lágbájá ibo ni o nítorí bẹ́ẹ̀ mi ò lè bá ibo ṣe tàbí kí a máa sọ pé lágbájá haúsá ni o mọ̀ òkè òkun ló dàgbà sí i bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ egun ju tiẹ lọ ẹni tí síbíẹ tó gùn ju tiẹ lọ lẹjọ mu gàrí nínú àwo kan náà ó parí fún ẹ a kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀ nítorí kíni nítorí wípé kò ṣe nǹkan kan kò jámọ́ nǹkan kan ìbàjẹ́ ìlà oòrùn tabi iwo orun tabi gusu tabi ariwa ni enikeni ti wa bi aba ti di omo olorun adebi ninu olorun ninu galatia ori keta ese ikeji din logbon ko le si ju tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wi pe iba je Jew tabi eleni awon woyi ni won wa ni akoko ti Paulu eni o fi nko si won wi pe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ki a ma se ma da enikeni ya soto ki a mo wi pe ko si Jew tabi eleni eru tabi ominira ki a ro wi pe lagbaja awon kurun ti ni ṣugbọn emi eni to gbajumo lemi nitori be mi o ni kankan se pelu lagbaja o ni ki a ma tun ma lo eru ede be bi a ba ti di omo olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba se se boya won ri obinrin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obinrin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile isin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o nsakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obinrin o oni yala otibi wa ni obi otitan wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo Yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n so ni ede gẹẹsi eyi na ohun kan na la n so ni ede Yoruba bi o ba wa ni ti ọjọbọ ti o jẹ ọjọ isoji ati iṣẹ iyanu ṣomọ ohun kan na la ma n so kii ṣe wipe ki a fun awọn ti elede gẹẹsi ni ẹkọ kan ki a fun awọn elede Yoruba ni ẹkọ miiran ẹkọ kan na ni gbogbo wa ni a n gbe yẹwo bi o tilẹ jẹ wipe a ti pin ara wa ni ẹlẹkun jẹkun o ri wipe lati ẹkun kan si omiran ohun kan na la n kọ ni kii ṣe wipe ki a ma ko awọn kan ni ẹkun ti isalẹ ki a kọ wọn ni nkan kan ki a tun kọ awọn ẹkun miiran ni oke kan nibi kan ki a tun kọ wọn ni nkan miiran o ni ki gbogbo wa ki a ma sọrọ ohun kan na ẹkọ kan na ni o bibeli kan na ni ọrọ kan na la n sọ kii ṣe wipe gba ti emi gba ti mo wa si dipa mi o ba yẹn wa gbogbo wa ikan na la mu mẹnu ikan na la n sọ o ni ki eyi apa ki o ma ṣe si ninu yin ṣugbọn ki e le ma ki a le ṣe yin pe ni inu kan na ati imọ kan na wo ọrọ kan na inu kan na imọ kan na ẹkọ kan na ni gbogbo wa ni a n gbe yẹwo ni a jokoti eyi ni iṣọkan tootọ laarin awa laarin ara ninu oluwa nitori wipe a jẹ ọmọ ọlọrun a ko jẹ ki iyapa ki o wa ṣugbọn sọ fun mi ki lo ma n fa iyapa laarin awọn ẹlomiran o yẹ ki a fiyesi awọn nkan wọnyi daradara ki a kọkọ wo boya a ri arabinrin abi arakun arabinrin wọn jẹ meji wọn o ti lọkọ wọn jẹ omidan wọn jọ n gbe ninu ile kan naa a ri wipe gbọmi si omi oto o ma n ṣẹlẹ laarin wọn ni igbakugba ki lo ma n fa iru nkan bẹẹ tabi o jẹ wipe arakunrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gba tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí wípé àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédé a wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà to si je wi pe ise kan na la jo nse a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wi pe ojojumo sa ni won ma n pari ija fun wa wi pe eh lagbaja tun ti de o tun ti ko ise de bi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shobu ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto aso wi pe ah ka jo gba ile itaja yi ibade wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awari wi pe ede wa oyera o dabi ni pe ona wa papo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wi pe iwo ni jesu emi na ni jesu oko ni jesu iyawo ni jesu sugbon irepo isokan kosi ninu ile gungungun ni bi ti nlo e ka ro e ka ro ki lo de e jire ni ah mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti aje omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe ah arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ropo jafafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni ikokan ninu Genesis ori ketadini ogoji Genesis ori ketadini ogoji lati ese iketa Israeli si fe Josefu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si le alaafia nihin ni a ri idile jo idile Jacob awon omo re mejejila ni a ri wipe won ni wahala ohun ti o si fa wahala yi ni oju saju ti o wa laarin Jacob baba ati Joseph ikan ninu awon omo ni ki se nitooto ni Joseph je eni rere nitooto ni Joseph la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacob baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wi pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yi o wa di pe awon omo birin merin isaju won o ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba ti n jeun awon omo marun won ti jeun o bi ohun ti n jeun a tun pe omokunrin yi wajoko ti mi n bi atun jeran a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani ni toto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo ma dura ti mo gba kin to bi omokunrin yen eni keni to wa fe na lo la awon omobirin to je to mu tele e nitori be eyi okunrin o gbodo fo ohun ko to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbe yawo mama mama ti e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun to nti e wa pade e loju ona ohun to nbo mi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo nbere so feran mama ju mi lo ni mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe mi gba to ti gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma nfa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ke ari wipe oju saju kan ko si ke asiri wipe a ko gba onkon laye lati fa iyapa wo inu ebi wa ke ma fi ife han ke a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe iwe owe ori 16 ese 28 alayida yida eniyan da eja sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo olorun bi oko ba ti de ani kabo eti e melo meji ni kilo fin gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele bani je tabi a soro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wipe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o wa so fun wipe eti e melo bi o ba mo nkan ti oko re n se nibi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa dipa dipa lo n lo wipe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa nibi ise wa won ma jo jeun lori tabili kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan bẹyẹn laye ti o so fun wipe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro kele ya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon a soro kele a fi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se gbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo ti kuteye lo nso bo gbo ti bi ko ti imo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro nile temedu ojojumo sa lo nri nkan so se o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu e ni kese wipe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wipe iru awon ti o n gbo teku so fe ye awon to ma n dale oniliru ni àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ ọlọ́run ni yẹ kí a wo ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́ ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀
1: o ya ore nipa o ti an so ni pe boya nkan kan sele laarin oko ati aya omo kan sin ba wa gbenu ile omo ton ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo tin sele laarin oko ati aya bi oko ba ti le fe gbagbe awon kan ta ti bo mole awon kan ta ti dariji laarin oko ati aya gba ti boya soro mi ni omo ya kan ton pankan ijade ni a to so wi pe nisin o wa nse be ni pe o feran oko nisin o wa nse be ni pe o wa nje nisin o wa nse be ni pe o se fefe e to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ran ti eyan buruku ni eke amo e iru eni be to tun hu awon kan ta ti bo mole oku ose meji oku ojo me dogun o tun hu jade iru eni be o man da ija sile ni iru eni be o man ya ore nipa tabi boya inu gbogbo a ti ndun boya enikan je apeyin da tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo an dun an yo an so pe a ti dupe lowo olohun arakunrin lagbaja pe eyapa ede aye o best nile laarin won nkan ti o si mu ki eyapa ati ede aye de yi besile ni we pe won je awon ti o man so we pe bi ko ba di igba ti Paul wa so awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wi pe emi o ti e gbadun iwasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwasu to ba ti je Apollo lo nsoro ni bo waso wakati kan wakati meji orun o je waso jumi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi sugbon Peteru eni ti o je wi pe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga wasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun won wi pe ki lo de tori be se kii se Jesu Christi ni agbagbo ni bi mo ti n so nkan won yo sese ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyen iru ijo awon ara Corinthi o mo wo pe bakan na ni tire ngba ti a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se se o wo pe o ma se o won ri elomiin ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo wasu ohun lo si beli bi won ti e n toka si beli mi okun je si wi beli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to sese di adari ni ijeta ni jerin mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni o di gba tin ba ri oluso agutan o di gba oluso agutan wo won di nisin fo won ba di gba bi n ba ku moku sugbon bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki isoruko Jesu ni gbogbo a fi n gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko Jesu na ni baba fe gbadura ileri olorun ti ari ninu bibeli na ni e se ti a fi afẹ so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ji wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko Jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje lati ese keta lati nka nisisiyi bi iri amoni ti o san sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai onti olorin dafidi so kun anihin ni wo pe bi abani isokan bi aba wa ni repo okunrin si okunrin obirin si obirin oko si aya awon obi si awon omo awon ara ninu oluwa adari si awon omo ijo awon omo ijo si awon adari gege bi awon eya eya ara ti wa ninu ara bi a se je eya ara kristi gbogbo wa ke a wa ni isokan oni bi aba wa ni isokan oni inu didun yo wa bi aba wa ni isokan ayo oluwa yo ma joba ni igbesi aye wa bi aba wa ni isokan a o ri wu pe ba ti nkunle ba ti ngbadura be ni oluwa ngbo nitori wi pe olorun ni inu didun popo popo si isokan irepo ni laarin awon eniyan mimo se omo jesu papa ti so fun wa oni bi awa meji eni meji bi aba fohun isokan papo ka beere un kan ninu aye yi wo pe ohun yo se fun wa nitori be iyapa ni o ma nfa ki a ma tete dan wadura wa bi aba ni isokan a o ri wo pe awon ileri olorun yo ma je be ni fun wa bi aba ni isokan ni igbesi aye wa laarin ebi wa pelu awon ara ninu oluwa a o ri wi pe ibisi olorun a o ri wi pe ibukun olorun a o ri pe owara ojo ibukun lati oke wa yo ma wa fun eni kokan wa o se dide duro ko so fun olorun o se so fun olorun wi pe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won jebi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisiyi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa dididuro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
2: Levitiku ori ikejidilogun Oluwa si so fun Mose pe so fun awon omo Israeli ki o si wi fun won pe emi ni Oluwa Olorun yin eyin ko gbodo huwa bi iwa ile Egypt nibi ti eyin ti ngbe eyin ko si gbodo huwa iwa ile Kenani nibi ti emi o mu yin lo be ni eyin ko gbodo rin nipa ilana won ki eyin ki o ma se ofin mi ki eyin si ma pa ilana mi mo lati ma rin ninu won emi ni Oluwa Olorun yin eyin o si ma pa ilana mi mo ati ofin mi eyi ti bi eniyan ba se won ma ye ninu won emi ni oluwa enikeni ko gbodo sumo enikan ti se ibatan re lati tu ihoho re emi ni oluwa ihoho baba re tabi ihoho iya re ni iwo ko gbodo tu iya re ni se iwo ko gbodo tu ihoho re ihoho aya baba re ni iwo ko gbodo tu ihoho baba re ni ihoho arabirin re omo baba re tabi omo iya re ti abi ni ile tabi ti abi ni ode ani ihoho won ni iwo ko gbodo tu ihoho omobirin omo re okunrin tabi ti omobirin omo re obirin ani ihoho won ni iwo ko gbodo tu nitori pe ihoho ara re ni won ihoho omobirin aya baba re ti a bi lati inu baba re wa arabirin re ni iwo ko gbodo tu ihoho re iwo ko gbodo tu ihoho arabirin baba re ibatan baba re ni iwo ko gbodo tu ihoho arabirin iya re nitori pe ibatan iya re ni iwo ko gbodo tu ihoho arakunrin baba re iwo ko gbodo sumo aya re arabirin baba re ni iwo ko gbodo tu ihoho aya omo re nitori pe aya omo re ni se iwo ko gbodo tu ihoho re iwo ko gbodo tu ihoho aya arakunrin re ihoho arakunrin re ni iwo ko gbodo tu ihoho obirin ati ti omobirin re be ni iwo ko gbodo fe omobirin omo re okunrin tabi omobirin omo re obirin lati tu ihoho won nitori pe ibatan ni won ohun buburu ni be ni iwo ko gbodo fe arabirin aya re ni aya lati ba ninu je lati tu ihoho re pelu re nigbati o wa laaye ati pelu iwo ko gbodo sumo obirin kan lati tu ni ihoho ni won igba ti aye asapa kan nitori aimo re pelu pelu iwo ko gbodo ba aye ni keji re dapo lati ba ara re je pelu re iwo ko si gbodo fi iru omo re kan fun moleki be ni iwo ko gbodo ba oruko olorun re je emi ni oluwa iwo ko gbodo ba okunrin dapo bi obirin irira ni be ni iwo ko gbodo ba eranko kan dapo lati fi ba ara re je bẹ́ẹ̀ni obìnrin kan kò gbọdọ̀ dúró níwájú ẹranko kan láti dùbúlẹ̀ tí ìdàrúdàpọ̀ ni. Ẹ má ṣe ba ara yín jẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí, nítorí pé nínú gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè tí mo lé jáde níwájú yín dìbàjẹ́, ilẹ̀ náà sì dìbàjẹ́, nítorí náà ni mo ṣe bẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ wò lórí rẹ̀, ilẹ̀ tìkára rẹ̀ sì bi àwọn olùgbé rẹ̀ jáde. Nítorí náà ni kí ẹ̀yin kí ó ṣe máa pa ìlànà àti òfin mi mọ́, kí ẹ̀yin kí ó má ṣe ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí, tàbí ẹnìkan nínú ìbílẹ̀ yín, tàbí àlejò tí ń ṣe àtìpó nínú yín. Nítorí pé gbogbo ìríra wọ̀nyí ni àwọn ọkùnrin ilẹ̀ náà ṣe tí ó ti wà ṣáájú yín, ilẹ̀ náà sì dìbàjẹ́, kí ilẹ̀ náà kí ó má baà bì yín jáde pẹ̀lú nígbà tí ẹ̀yin bá bà á jẹ́, bí ó ti bi àwọn orílẹ̀-èdè jáde tí ó ti wà ṣáájú yín. Nítorí pé ẹnikẹ́ni tí ó bá ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí, àní ọkàn wọn ni tí ó bá ṣe wọ́n ni a kè kúrò láàrin àwọn ènìyàn wọn. Nítorí náà ni kí ẹ̀yin kí ó pa àṣẹ mi mọ́, kí ẹ̀yin kí ó má ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí tí wọ́n ti ṣe ṣáájú yín, kí ẹ̀yin kí ó má sì ba ara yín jẹ́ nínú rẹ̀. Èmi ni Olúwa Ọlọ́run yín.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Levítíkù orí ìkọkàndínlógún. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé kí ẹ̀yin kí ó jẹ́ mímọ́, nítorí pé èmi Olúwa Ọlọ́run yín jẹ́ mímọ́. Kí olúkúlùkù yín kí ó bẹ̀rù ìyá rẹ̀ àti bàbá rẹ̀, kí ó sì máa pa ọjọ́ ìsinmi mímọ́. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣe yí padà sí èrè, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin má sì ṣe òrìṣà dídà fún ara yín. Èmi ni Olúwa Ọlọ́run yín. Bí ẹ̀yin bá sì rú ẹbọ àlàáfíà sí Olúwa, kí ẹ̀yin kí ó rú, kí ẹ lè di ẹni ìtẹ́wọ́gbà. Ní ọjọ́ tí ẹ̀yin rú ẹbọ náà ni kí a jẹ́, àti ní ijọ́ kejì, bí nǹkan bá sì kù nínú rẹ̀ títí di ijọ́ kẹta nínú iná ni kí a sun. Bí a bá sì jẹ nínú rẹ̀ rárá ní ijọ́ kẹta, ìríra ni kì yóò dà. Nítorí náà, ẹni tí ó bá jẹ ni yóò rú ẹ̀ṣẹ̀ rẹ̀, nítorí tí ó ba ohun mímọ́ Olúwa jẹ́, ọkàn náà ni a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Àti nígbà tí ẹ̀yin bá ń ṣe ìkórè ilẹ̀ yín, ìwọ kò gbọdọ̀ ṣa igun oko rẹ ní àṣàtán, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ pa èéṣẹ́ ìkórè rẹ, ìwọ kò sì gbọdọ̀ pèéṣẹ́ ọgbà àjàrà rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ká gbogbo àjàrà ọgbà àjàrà rẹ kí ìwọ kí o fi wọn sílẹ̀ fún àwọn tálákà àti àlejò. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin kò gbọdọ̀ jalè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣèké fún ara yín, ẹ̀yin kò sì gbọdọ̀ fi orúkọ mi búra èké, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ba orúkọ Ọlọ́run rẹ jẹ́. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ rẹ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ àrámù, owó ọ̀yà alágbàṣe kò gbọdọ̀ sun ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ìwọ kò gbọdọ̀ bú adití tàbí kí o fi ohun ìdìbòlù síwájú afọ́jú, ṣùgbọ́n kí ìwọ kí o bẹ̀rù Ọlọ́run rẹ. Èmi ni Olúwa. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́, ìwọ kò gbọdọ̀ gbé tálákà, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe ojúṣàájú alágbára. Ní òdodo ni kí ìwọ kí o máa ṣe ìdájọ́ ẹnìkejì rẹ. Ìwọ kò gbọdọ̀ lọ sókè lọ sódò bí olófófó láàrin àwọn ènìyàn rẹ.
4: Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ró ti ẹ̀jẹ̀ ẹnìkejì rẹ.
2: Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ kórìíra arákùnrin rẹ ní ọkàn rẹ, kí ìwọ kí o bá ẹnìkejì rẹ wí, kí ìwọ kí o má ṣe jẹ̀bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Ìwọ kò gbọdọ̀ gbẹ̀san, bẹ́ẹ̀ ni kí o má ṣe ìkùnsínú sí àwọn ọmọ ènìyàn rẹ, ṣùgbọ́n kí ìwọ kí o fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ. Èmi ni Olúwa. Kí ẹ̀yin kí o pa ìlànà mi mọ́. Ìwọ kò gbọdọ̀ jẹ́ kí ẹran ọ̀sìn rẹ kí ó bá onírúurú dàpọ̀. Ìwọ kò gbọdọ̀ fọ́n dàrúdàpọ̀ irúgbìn sí oko rẹ, bẹ́ẹ̀ ni aṣọ tí a fi ọgbọ̀ àti kùbùsù hun pọ̀ kò gbọdọ̀ kan ara rẹ. Àti ẹnikẹ́ni tí ó bá bá obìnrin dàpọ̀ tí í ṣe ẹrú, tí a fẹ́ fún ọkọ, tí a kò tí ì rà padà rárá, tí a kò tí ì sọ di òmìnira, ọ̀ràn iná ni, kí a má ṣe pa wọ́n, nítorí tí obìnrin náà kì í ṣe òmìnira. Kí ọkùnrin náà kí ó sì mú ẹbọ ẹ̀bí rẹ̀ wá fún Olúwa sí ẹnu ọ̀nà àgọ́ àjọ, àní àgbò kan fún ẹbọ ẹ̀bí. Kí àlùfáà kí ó sì fi àgbò ẹbọ ẹ̀bí ṣe tutù fún níwájú Olúwa, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó dá, a ó sì darí ẹ̀ṣẹ̀ tí ó dá jì í. Àti nígbà tí ẹ̀yin ò bá sì dé ilẹ̀ náà, tí ẹ̀yin ó sì gbin onírúurú igi fún oúnjẹ, nígbà náà ni kí ẹ̀yin ka èso rẹ̀ sí aláìkọlà. Bí ọdún mẹ́ta ni kí ó já sí bí aláìkọlà fún yín, kí a má ṣe jẹ ẹ́. Ṣùgbọ́n ní ọdún kẹrin, gbogbo èso rẹ̀ náà yóò jẹ́ mímọ́ sí ẹ̀yin Olúwa. Àti ní ọdún karùn-ún ni kí ẹ̀yin kí ó máa jẹ nínú èso rẹ̀, kí ó lè máa mú ìbísí rẹ̀ wá fún yín. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin kò gbọdọ̀ jẹ ohun kan tí ohun ti ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe ìfàyà tàbí ṣe àkíyèsí ìgbà. Ẹ̀yin kò gbọdọ̀ gẹ orí yín, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ tọ́ irúngbọ̀n rẹ. Ẹ̀yin kò gbọdọ̀ sin gbẹ́rẹ́ kan sí ara yín nítorí òkú, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ kọ àmì kan sí ara yín. Èmi ni Olúwa. Má ṣe ba ọmọ rẹ obìnrin jẹ́ láti mú ṣe àgbèrè, kí ilẹ̀ náà kí ó má bàá di ilẹ̀ àgbèrè. ati ki ile na baba kun fun iwa buburu ki en ki o si ma pa ojo isinmi mi mo ki en ki o si bowo fun ebi mimo mi emi ni oluwa ma se yi pada to awon ti o ni imo afose be ni ki en ki o ma si se wa ajekiri lati fi won ba ara yin je emi ni oluwa olorun yin ki wo ki o si dide duro ni waju ori ewu ki o si bowo fun oju arugbo ki o si beru olorun re emi ni oluwa ati bi alejo kan ba nse atipo pelu re ni ile yin eyin ko gbodo ni lara ki alejo tin ba yin gbe ki o ja si fun yin bi ibile ki wo ki o si fe bi ara re nitori pe eyin ti se alejo ni ile Egypt emi ni oluwa olorun yin eyin ko gbodo se aisododo ni idajo ni iwon opa ni osuwon iwuwo tabi ni osuwon oninu osuwon otito osuwon iwuwo otito osuwon efa otito ati osuwon kini otito ni ki eyin ki o ni emi ni oluwa olorun yin ti o mu yin lati ile Egypt jade wa nitori na ni ki eyin ki o si ma kiyesi gbogbo ilana mi ati si gbogbo idajo mi ki eyin si ma se won emi ni oluwa
5: je ki agbadura
6: baba wa laanu ati olore ofe adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma nfo kan funfun you snow lo adupe wipe o npese ibi iye ayeraye fun wa a si nbebe wipe ohunkohun ti o ma n je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Bi a se wa loni a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yio dagba yio so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu.
7: Amen.
6: Gbogbo irin kiri okan ba wa ba won we.
7: Amen.
6: Ki o je ki a le gbekele oro re.
7: Amen.
6: Ki a si duro sinsin lodo re.
7: Amen.
6: Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
7: Amen.
6: Ni oruko Jesu Christi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọlé ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ogo, àti ọgbọ́n, àti ọpẹ́, àti agbára, àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lè àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé, àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa tí tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́ ní Róòmù orí kìíní ni apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá mo dí ajigbèsè àwọn héléènì àti àwọn aláìgbédè àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú nítorí èmi kò ti ju ìhìnrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé ìkíní mo di ajigbèsè mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ìkejì láti wàásù ìhìnrere ẹ sọ bẹ́ẹ̀ ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí èmi kò ti ju ìhìnrere bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò ti ju ìhìnrere ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ láti wàásù ìhìnrere fún wọn nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà ẹni tí a ti tún bí kì í ti ju ìhìnrere Jésù Kristi nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé yálà níbi òwò wa níbi iṣẹ́ wa níbi ọjà wa nínú ilé wa tàbí níbikíbi láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán tí ó sì múra sílẹ̀ tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ìpìlẹ̀ ìhìnrere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere ọ̀nà ìgbàgbọ́ tòótọ́ láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa nítorí pé láti kékeré ni a ti ń sìn ni a sì ti ń ka bíbélì bí Jésù pàápàá bó bá dé yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro olorun wi oni o je ki a fe ye oro olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a nso nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti koni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti nko ile a mo wi pe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko koni ipile ni ori oro olorun ninu ori dafidi ori ikerin le ni ogun ese iketa ni dafidi oba ni o ti nbere lowo olorun wipe tani yogun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun ko si fidi Dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yori ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo eyi kan na ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yi eyi so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fẹran leti wipe nigba ti an so Stefanu lokuta aso fun ani ise awon apostle ori keje yi wipe

wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ 60 ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbàtí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ 69 ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wí pé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó ní ọwọ́ mímọ́, ẹni tí ó ní ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n a sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n á ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì. Wọ́n máa ń san owó àpò àlùfáà, tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn, ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì, tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n ó sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé